adúpẹ́lọ́wọ́ yín ọlọ́run elédùmarè ọba tó ń jẹ́ ìmẹ́ ni má ṣe bẹ̀rù òun ọmọ oníṣẹ́ fàyà àti ọlọ́run ìyanu ìwọlọ́ba tá à ń ké pè láti gbà wá lọ́wọ́ ogun àfi àkókò ẹni ṣòfò ìwọlọ́ba tó o lè wọ nínú ogun àkókò ẹfẹ́ ní ṣòfò kò sí agbára tẹ́nìkan ní bí kò ṣe ìwọ.

ṣòfò. Ló jẹ́ káwọn orí ètò lónìí pẹ̀lú àwọn bàbá wa nínú olúwa wòlíì arúkọ okolójú ọlọ́rọ̀ àlẹ́sìn bàjẹ̀mú ògúnbàjò láti inú ìjọ CNA Church of Zion International tó wà ní Majidu ní ìlú Ìkòròdú. Bàbá ti wà níkàlẹ̀ láti máa tú ìpalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe wà nínú ìwé mímọ́. Bàbá wa

0: Ọlọ́run kẹrùbù Seráfù ti sọ Ọlọ́run Sáyọ́nù. A yọ ọ́ fèrè pamọ́ ààbò àánú àti ìfẹ́ rẹ lórí wa. Àdúpẹ́ fún orí ọdún tó kọjá, dúpẹ́ orí ọdún tí a wà, àsìdúpẹ́ orí ọdún tí ń bọ̀. Bàbá gba ọpẹ́ wa. Ẹ̀mí mọ́ gba ẹ̀yìn wa. A gbàdúrà fún gbogbo àwọn olùgbọ́ ètò yìí lórúkọ Jésù. Ọ̀rọ̀ tí ẹ gbọ́ yóò fún rere. Gbogbo àwọn tí ń dá sí ètò yìí nípa tara nípa ti ẹ̀mí, ẹ̀mí mọ́ máa bùkún yín. Ló yẹ wà nílé ìwòsàn tàbí sátánì gbè yín nípa ìdí kan tàbí èkejì, ẹ̀mí máa tún yín sílẹ̀. Agbára ìdáǹdè ó máa wọ inú ayé yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wọ Ọlọ́run ní ọdún yìí fún ìṣeré kan, ìbùkún kan, ìgbéga kan, àlùyọ kan lórúkọ Jésù. Ọ̀run máa dáwọ́ lé yín. Ogun á fi àkókò ṣòfò. Ó jẹ́ ìjì tí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láyé. Ìwọ tí ayé fi sí ojú kan lórúkọ Jésù. Ọ̀run máa tú ọ sílẹ̀. Wàárí ògo rẹ lò. Tọmọtọmọ wàárí ògo rẹ lò. Tilétilé wàárí ògo rẹ lò. Gbogbo àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Olúwa, gbogbo ògo tí ayé ti há mọ́ lórílẹ̀-èdè, ọ̀run ẹ tú wọn sílẹ̀. Gbogbo ẹ̀tọ́ àwọn ènìyàn, Olúwa ẹ tú wọn sílẹ̀. Gbogbo àwọn tí Ọlọ́run fi sí ipò, Olúwa wọ̀ wọ́n lọ́kàn. Ọ̀rọ̀ òkú tí ń bẹ ní ilẹ̀ yìí, Olúwa ẹ̀yìn ọ̀dá fún gbogbo wa. Gbogbo àwọn tí wọ́n lójú Ọlọ́run fún ìdí kan tàbí èkejì, ọ̀run máa bá yín pàdé. Ayọ̀ yín máa kú. Ẹ̀sẹ̀ yín máa dára fún yín. Ẹ̀run máa polongo ayé yín. Ẹ̀kan yín sì máa balẹ̀. Jésù Olúwa wa. A ó bá wa sọ̀rọ̀ lọ́jọ́ òní. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé Olúwa yóò fi òpin sí ogun, a fi àkókò ṣòfò. Lord will put an end to time wasters. Ogun á fi àkókò ṣòfò. Ó jẹ́ ìjì tí ń ja ọ̀pọ̀lọpọ̀ láyé, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú kí ọ̀rọ̀ Ọlọ́run wí ní ìwé onímọ̀-àfù orí kẹta ẹsẹ̀ kìíní.
1: Olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run.
0: Ọlọ́run tó dá ayé àti ọ̀run, ó mọ rírì àkókò. Torí bí ẹ nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí dá ayé àti ọ̀run, ó ní iṣẹ́ tó ṣe lọ́jọ́ kìíní, ó ní iṣẹ́ tó ṣe lọ́jọ́ kejì, ó ní iṣẹ́ tó ṣe lọ́jọ́ kẹta.

ti a gbin wa so orisirisi igba lo wa akoko igba osu ese ebi ohun se pelu olorun gbadura iye ti o ye ki o ni lọdun to koja ti ota o je ko ri orun maa gba fun o fífi àkókò ṣòfò ó jẹ́ ọ̀sẹ̀ sátani ló dọ̀ wà ní ìdí rẹ̀ torí dẹ̀ sọ pé ìfẹ́ ọlọ́run sí gbogbo ìròyìn pé kí a wà ní àlàáfíà ká jẹ ṣe rere mo gbàdúrà lọ́sùn yìí ìṣòro rẹ máa dé ọlọ́run tó dá ayé àti ọ̀run tó sì ṣe gbogbo ó ṣe pẹ̀lú àkókò yẹn nínú bíbélì ó ní kí a máa ra ìgbà padà nítorí gbogbo àwọn ọjọ́ ohun tá a sọ ní ìwé fẹ́sọ ní mẹ́fà ẹsẹ̀ kẹrìndínlógún yìí kòlóṣíà orí kẹta ẹsẹ̀ ogún ó lé mẹ́ta sọ pé ohun gbogbo tí ẹ̀yin bá ń ṣe ẹ máa fi wọ́n tọkàntọkàn gẹ́gẹ́ bí fún olúwa kì í ṣe fún ènìyàn ẹ̀kọ́ wọ̀nyí ọ̀dọ̀ ọlọ́run ti sọ ẹ wò ó ní psalm 90:12 olúwa ni bẹ́ẹ̀ ni kí o kọ́ wa láti máa ka iye ọjọ́ wa kí a lè fi ọkàn wa tí àti ràn wá ìwà láyé ó jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ ọlọ́run ẹ wo ìtàn tí jésù sọ pé

fi àkókò rẹ ṣòfò. Mo sì gbàdúrà. Wọ́n bá rí ọ̀nà kọlù táyé ń fi àkókò rẹ ṣòfò. Òun máa gbà ọ́ lónìí. Àmì iṣẹ́ sátánì ni. Bí sátánì níṣẹ́ méjì. Ṣé tí sátánì ni láti jalè láti pa àti láti parun. Ó máa ń jí àkókò ènìyàn. Ó máa ń jí ènìyàn. Ó máa ń jí ayọ̀ ènìyàn. Ó máa ń jí ìdúpọ̀ ènìyàn. Ó sì máa ń jí ògo ènìyàn. Sátánì ni jí ògo ọrọ̀. Àmì. Ó ń bá ọ̀rọ̀ dúró. Wọ́n dá ìdáhùn àdúrà dúró gẹ́gẹ́ bá ti rí nínú ayé Dáníẹ́lì. Mo ní látọjọ́ kìíní tí Dáníẹ́lì ti mú ọ láti wá olúwa. Olúwa ti rán ángẹ́lì tó máa gbé èsì àdúrà wá fún Dáníẹ́lì. Ṣùgbọ́n wọ́n pe ẹnìkan ní balógun Pásíà. Mo gbàdúrà. Balógun ìdílé rẹ, balógun tó ti ń tajà, balógun iṣẹ́ rẹ, balógun àgbègbè rẹ, lórúkọ Jésù. Bàbá rí ẹ̀tọ́ rẹ tó ti dádúró ọ̀rọ̀ gbà fún ọ. Mo gbàdúrà lónìí iná máa ya àwọ̀ àti balógun náà. Fún àpẹẹrẹ oríṣi ẹ̀jẹ̀ bíbélì sọ fún wa pé ọdún méjìlá ni sátani àti ènìyàn ló fi fi àkókò rẹ̀ ṣòfò. Ó bẹ̀rẹ̀ fún ìwọ ni wọ́n sì ní gbogbo ohun tó ní ilé tí wọ́n tán àyíkọ́ àyè fi àkókò rẹ̀ ṣòfò. Ó gbàdúrà bàbá rí àṣà tí ń ṣe ọ́ táyé fi àkókò rẹ̀ ṣòfò tá a fi fún ọlọ́sọ́jú kan ẹ̀rọ máa dá ọ nílò. Àwọn létí èdè bẹ́ sídà 38 years ọdún méjìlá ni gbòjì ènìyàn ti fi ọkọ̀ àkókò rẹ̀ ṣòfò tó ní fi sójú kan. Mo gbàdúrà bàbá rí ogún ojú kan tí ń jà ọ́ lórí ọmọ mi lórí ìfẹ́ mi lórí ìpè mi lórí ìṣòrede mi ọ̀run sọ́nà rẹ̀ lórí ìpàdé mi. Afọ́dún láti ní ìyá rẹ̀ wá ó ti lọ bí ọmọ ogójì ọdún kó tó di pé Jésù dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Mo gbàdúrà gbogbo ogun adánidúró ọ̀run gba ló nínú ayé rẹ̀. Gbogbo ìpèníjà tí ń fi àkókò rẹ̀ ṣòfò ọ̀run gba ló nínú ayé rẹ̀. Àwọn ọmọ Ísíráélì bíbélì sọ fún wa 430 years ìrìnàjò ọdún ilé ìgbà ìrìnàjò ọdún tí sátani fi fi àkókò rẹ ṣòfò. Ó gbàdúrà ogun tí ń fi ilé rẹ ṣòfò tí ń fi ayọ̀ rẹ ṣòfò tí ń fi ìkú rẹ ṣòfò tí ń fi àlè rẹ ṣòfò ogun náà sọ wọlé lónìí. Bíbélì sọ fún wa ní ipa ti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ rẹ̀ èyí tí a fi fún ojú kan. Ayé fi mú sójú kan ìgbà tí Jésù ṣẹ̀ṣẹ̀ dá sí ọ̀rọ̀ ayé wọn òlàyé ń ṣe ìpín ìtumọ̀. Mo gbàdúrà ní orúkọ Jésù ọ̀run máa dá sí ọ̀rọ̀ ayé rẹ̀ ọ̀run. Ẹ wo ọdún tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí sátani ni ó wà ní ìdí rẹ̀. Mo sì gbàdúrà ní orúkọ Jésù ọ̀run máa pèsè ọ̀nà àbáwọ̀ sí ọ̀run. Bí ìlú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìfẹ́ ọlọ́run sí èmi àti wọlé pé kí a ṣe rere kí a sì wà ní àlàáfíà. Ọ̀pọ̀ ẹ̀rọ mìíràn ó yẹ kó ṣe rere ní nàìjíríà tó ń gbé visa amẹ́ríkà àbí àwọn ìlú mìíràn ọgbọ́n fún wọn wá fa kúrò ọ̀ṣọ́gbọ́n. àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ní nàìjíríà wọn ti ṣorí rí ó sì ń lé àti lọ sí òkè òkun ogun ọ̀fà kó fi ìpè lóúnjà. ẹlòmíràn ó ti ń ṣiṣẹ́ ó yẹ kó ti ṣe rere àwọn agbègbè pé bóbá dọ̀la this is called procrastination. Àwọn àmì wọ̀nyí àmì sátánì ni ọ̀run máa báwó nínú ayé rẹ̀ àmì. Mo sì gbàdúrà àwọn ohun ìjà sátánì tó fi àkókò ṣòfò ó máa ń fi ọ̀rọ̀ ṣe ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà tó yẹ kí mo ṣe rẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹlòmíràn gbẹ́kẹ́gbẹ́ ó yẹ kó máa ṣe àwọn nǹkan a ní torí pé ẹgbẹ́ mi ṣe báyìí. Àwọn ìlú tó máa fi dúró sórí iṣẹ́ ó lè máa tẹ̀lé ẹgbẹ́ kẹ̀kẹ́. Ìdààmú àìsàn ayé fi àṣà dá ìyẹn dúró.

0: ọmọ ní ìtìmọ̀ ètò rẹ sì máa búwọ láti gbà yí lọ bọ́ sínú ayọ̀ rẹ lọ sí rere jésù olúwaya obìnrin rere fọláṣadé owó yẹmí
1: gbogbo ẹ̀mí.

0: lọ́sẹ̀sẹ̀. A ní ìsẹ́jú nínú ìjọwa tí a pè ní ìsẹ́jú dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá. Lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn. Ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Paráfà ní Itọ́kiri ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá. A ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn. Mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa, àdúrà máa ṣe ìyá nínú ayé rẹ̀. Aago mi ni 08037040488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù olúwa wa.
1: Nínú ìwé mímọ́ Dáúdì wípé ọmọ olùwọ́ yóò máa gbọ́ ní tìkìtì òwúrọ̀. Ìjọ sí Anel Church of Zion International Majidu S.A. bí àdúrà ilé mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6 to 10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní sí Anel Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidu S.A. Majidu Ìkòròdú. Kò síbẹ̀ tó bá dọjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itọ́kin Road ní Fálápà. Níbi tí ó ti máa pàdé wòlíì awikòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrànṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Ẹ̀lọ́ 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ẹkú ojúmọ́ gbogbo olólùfẹ́ kókó ní iléeṣẹ́ bond fm àsìkò ìsinmi ti tòní ìsinmi aláwẹ̀ náà ni ó jẹ́ fún gbogbo wa òní tí ó ṣe sunday tó yẹ pé ó kẹ́yìn oṣù kẹsàn-án ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún ìlọsópin aláàmúwa lọ́dún ìjà o pẹ̀kí rẹ̀ kí lákúra wá ní pẹ̀lú ọjọ́ kẹẹ̀ẹ́dógún rabi itani 1448 àdúrà wa yọgbà ní agbára ọlọ́ba ìdùnnú ayọ̀ àlàáfíà ìrètí rírí jẹ́ rírí mú abẹ̀mí kan ní lọ́dọ̀ ọlọ́run sáàtì ọlọ́run darí ẹ̀sìn anúrédè wa nàìjíríà o ibi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kọ̀ọ̀ba wọ́n fi pa wá o eléyìí náà ni àgàn rí ta sí wọlé kókó oníròyìn fún tààrọ̀ yìí wọ́n ní bómi bá balẹ̀ ọmọ nípa ni ǹjẹ́ ọjọ́ ìpínlẹ̀ lákọ̀ọ́kọ́ tẹ̀kú tó di pé a tẹ̀yìn rìn àdúrà ṣe pàtàkì fún àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò nàìjíríà ọ̀gá àgbà pátápátá kọ́ọ̀fọ̀tà fún iléeṣẹ́ fcl dókítà mohammed bulama nangode mala ìnàkùnà bákan náà tó jẹ́ dlo wa ti iléeṣẹ́ rédíò one metro fm bold fm tó wà ní kàwọ́ wọn ìyá àbẹ́ta ọmọbabìnrin
1: adégòkè
0: akàwé kadídùn àṣàdúrà wòre fún yín o láìgbàgbé gíwá iléeṣẹ́ yìí bẹ̀sẹ̀ ní kàtó náà ni arákùnrin gbẹ̀ngà fátìdé ẹ̀dí másítà olóòótọ́ àgbà kókó ní owó yìí adúpẹ́ lọ́wọ́ yín àdúrà wọn gbà àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá gbogbo àwọn àjọ lọ́balọ́ba baálé ọkọ̀ ọ̀lú alága fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ èkó nílẹ̀ àwórì ọba rírwàmù gbàgbà tóde kẹlú olówó èkó bá fúwà salamu alaykum warahmatulahi wabarakatuh.
1: Ǹjẹ́ bọ́ba dáhùn wa alaykum salam warahmatulahi wabarakatuh tún mi fẹ́ kọ́ bá jẹ gbèsè salamu
0: ilé náà láti wọlé fúnkọ́ ní òyìnbó ti àárọ̀ ẹ̀ olóòtú náà ni hod abiodun
1: èdùgbàjú
0: àjọṣepọ̀ ní kókó olóòrìn kò ṣe é dáṣe o láìgbàgbé akéde ètò alukoro ètò látànà bí tújọ alárìkan ṣe pé ó kọ yín òun náà ni fúnkẹ́
1: àdìsá
0: olúmáìtì àjọwà bíbá iná ni bákan náà ìyàmì ètò mẹ́tọ́ àjọṣe papọ̀ ni láti fàtọ̀ olú ogun láìkè mẹgàdì àbáwọlé àbájáde wọn ò sí géètì òní ibi tó ti wọlé sí ẹ̀sọ́ àyìnlá àìsíkò fúláìdì ọlọ́wọ́ náà ọ̀nà wà bí adúpẹ́ lọ́wọ́ yìí o ní yàrá agbára wa ẹnjìnì adésínà ẹlẹ́rìn ẹ̀yẹ adúpẹ́ lọ́wọ́ yìí o láìgbàgbé ict ọfíìsà pọ́ọ̀lù òun náà wà ń kalẹ̀ sínú olúbọ́dún ló ṣèrànlọ́wọ́ tí wèrò ìjùlọ wà bíbá abíyá ní kó wèrò yìí sí o kájá má ba jágbà adúpẹ́ lọ́wọ́ bákan náà ni yàrá ìtọ́jọ́ pé wọ́n ti ń taná adúpẹ́ lọ́wọ́ tí wọ́n náà ni ọlátúnjì ọ̀ṣínúbi adúpẹ́ àti olórí ẹbí náà adúpẹ́ lọ́wọ́ yìí a gbọ́dọ̀ gbàgbé àkọ́bí òkèlè headline náà fakorede ọlọ́lé kan gbogbo ẹwọn láwọn aláàárọ ìsọdẹ ti fún wa pẹlú sáà kàtán jìnnísàn náà ò gbẹyìn láìgbàgbé gbélébọ kókó ń tẹsíwájú ìjúlá ẹni kejì ni.
1: akójúmọ́ akójúmọ́ àti kójúmọ́ rẹ tó mọ wa láàárọ̀ tòní akó ìsinmi ìsinmi aláyàn ló máa jẹ́ fún wa ọ̀nà wo ni wọ́n ń gbà ní ara kejì rẹ lára ọ̀nà wo ló ń gbà mú ìnira kúò fún ẹnìkan rántí wípé gbogbo ohun tá a bá ṣe àpamọ́ ni gbogbo ẹ̀ wà bálọ́bálọ́ àbọ̀ àbọ̀ jẹ́ ká gbìyànjú gbogbo ibi tá a bá wà níwọ̀n bá bó bá ṣe gbà wá láyè tó ká mú ìnira kúrò fihàn ká má tó fi ìnira kún ìnira fún ẹni tó bá ń ní ìnira lọ́wọ́. akójúmọ́ akú ìsinmi ẹni o ìsinmi aláyọ̀ ìsinmi ìdùnnú ìsinmi ìfọkànbalẹ̀ ìbùkún tó pọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ bond fm 92.9 kókó onúwé ìròyìn òun náà lẹ́ fẹ́ gbọ́ yìí.
0: ìyẹn já sí pé ara ò gbọ́dọ̀ ní wá.
1: àwa ò gbọ́dọ̀ nínira.
0: ara ò gbọ́dọ̀ ní wá o.
1: àwa ò gbọ́dọ̀ nínira.
0: ìran
1: ọ̀gẹ̀dẹ̀ sunkún àti tẹ̀. ara ò gbọ́dọ̀ ní.
0: ẹgbẹ́ òṣèlú apc òṣùṣọ́ ògbò ẹ̀fọ́ rí wọ́n ní ní agbára ọlọ́ba ìdìbò ọdún 2027 ẹgbẹlẹmùkú bòyọ wà fún aṣíwájú bọ́lá ahmed tinubu ewé tí ó pẹ̀kọ́ dúró bí ewébodò bí sọ̀wọ́n alága fún ẹgbẹ́ òṣèlú apc ló pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí.
1: wọ́n ní tó bá ma fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n balẹ̀ gùdẹ̀ sórílẹ̀‐èdè nàìjíríà láti bá wa sọ̀rọ̀ nípa ọjọ́ kìíní oṣù kẹwàá tá a máa ń sà lọ́dọọdún ìyẹn ojú òjò òmìnira.
0: ǹjẹ́ ẹjẹ́ wọ̀ pé àwọn ẹlẹ́wọ̀n méjì wọ́n dágbére fáyé nípasẹ̀ àìsàn kọ́lẹ́rà onígbá méjì tó yẹ pé wọn kò fìrí ẹ ní ọgbà àtúnṣe ní ìpínlẹ̀ kánò àfẹ́rú ẹ̀ mọ́ ilé ti ṣẹlẹ̀ náà.
1: wọ́n ní nàìjíríà wọn níbi tá ayáwọ́dé ó ti tó 1.66.8 trillion naira wọn ní láàrin oṣù mẹ́ta 7.44 trillion naira ló dàbí pé orílẹ̀-èdè yìí ti yá kí la fi ṣe báwo ló ti jẹ́ gbogbo ẹ̀ náà lákọ̀ọ́ bọ̀ láàárọ̀ tó.
0: Ẹ̀ ń bá rí kí lò tó rò lọ́tọ́ nìkan kọ́ ló máa gbẹ́bẹ̀ o owó ń wọlé fún orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ní kí ló dé tí gbèsè wa tún wá ń pele ké sí pé kò yẹ ká lọ ọmọ yáwó mọ̀ Alhaji Atiku Abubakar lọ sojú abẹ ọ̀rọ̀ ẹni kò.
1: Wọ́n ní tẹ́ bá dìlùú Àbújá olúùlú orílẹ̀-èdè yìí wọ́n ní gbogbo àwọn bílí bọ́ọ̀dù àwọn tó ń polongo wọ́n ní ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtọ́ ibi tún wọ́n ló pọ̀ lọ níbi ìbà pé àbọ̀ àwọn ẹgbẹ́ alátakò àwọn ò tí ì rí nkankan kí ló ṣẹlẹ̀ àmọ́ ẹkùnrẹ́rẹ́ wà láàárọ̀ tó.
0: Àwọn aṣáájú ẹlẹ́sìn Kristi ní òkè ọya wọ́n sọ fáwọn ẹlẹ́sìn Kristi wípé bóun ni ò bá ṣe dùn tó lórí ẹbù fọko Dangote okòwò rẹ̀ náà ọ̀yẹ̀kẹ́ náà ò dá sí.
1: Wọ́n ní ní ìpínlẹ̀ Plateau àwọn afẹ̀míṣòfò wọ́n tún pa àwọn vigilante kan.
0: Iná lìláhí
1: iná ilé ìrọ̀jú.
0: Ọ̀dọ́ ẹlá tí wá ọ̀dọ́ náà lá padà sí wọ́n ní àṣírí márùn-ún ní bẹ fún ikú bí aṣàtújọ ọlálẹ́ kan ọjọ́ tá a kú ibi tá a kú sí irú ikú tí ó pa wá àkókò tá a wà á kú kò sẹ́nikẹ́ni tó mọ̀ ṣùgbọ́n wọ́n láàmọ̀ pé àdàgbàdà kù kọ́dà náà bí ní ká mọ̀ ṣe bí ìgbà tó yẹ pé ọ̀la ni àyà kù. Wọ́n ní ikú tún ti sọ̀rọ̀ ní abalẹ̀ tó hàn ti ẹ̀sìn Islam pàápàá jùlọ ní òṣèlú ilẹ̀ wa Nàìjíríà àgbo olóṣèlú náà ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe fọ́rọ́ sẹ́yìn tó tó jẹ́ olórí ẹbí alágbẹ̀ji Alhaji Taurid Farubi AK Baba Alado ikú pa wọn lójúdé lánàá òde wọn sì wọ ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alága jákèjádò ìpínlẹ̀ Èkó ránṣẹ́ ìbánikẹ́dùn alága ìjọba àbílẹ̀ Musin Ọ̀gbẹ́ni Haruna Aruwé náà ránṣẹ́ ìbánikẹ́dùn bákan náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ní ìpínlẹ̀ Èkó lọ ránṣẹ́ ìbánikẹ́dùn gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwóolu Bubara Kìkẹ́ iṣẹ́ ìyálọ́jà jẹ́nà fúnṣẹ́lédè wa Nàìjíríà Alhaji Afolasade wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn kódà wọ́n ní ọjà aṣọ àní wípé wọ́n pàjà fún ní ọjọ́ Tuesday tó pé wọ́n ń bọ̀ wá ìyẹn já pé wọn ò ní sí ọjà kọlọba kọdẹlẹ fẹ nílé
1: o
0: ṣe tí ò ní kókòsẹ tó kó bàbá rò ní
1: ìdìbò ọdún ajínà síra. Ẹgbẹ́ òṣèlú NDC ní láìpẹ́ láì jìnà a tó gbé ìgbìmọ̀ kalẹ̀ tí fún ìpolongo ààrẹ agbẹnusọ ẹgbẹ́ òun ló sọ láàárọ̀ tó ní.
0: Ẹsẹ̀ ìyájú mọ́tò lára ló ń fàbò sí ní ìpínlẹ̀ Kánò ní ìpínlẹ̀ Cross River ní ìpínlẹ̀ Delta ní ìpínlẹ̀ Akwa Ibom lórí bọ́ọ̀sì ọ̀sàrà tọ́jú pé afẹ́fẹ́ nílò CNG wípé ọjọ́ kìíní oṣù kẹwàá yìí wípé gbogbo ọkọ̀ wípé yóò tún dínkù kò ní lọ sókè mọ́ nílẹ̀ wa jẹ́ aṣọ́gbọ́n àmẹ́ Tinubu wọn kan sára sí wọn o kọ́dà arábìnrin àkọ́kọ́ ní 50 bọ́ọ̀sì náà jẹ́ pé ó wà ní sẹpẹsẹfẹ fún ti ìpínlẹ̀ Edo fún CNG náà ni fún ti afẹ́fẹ́.
1: Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ tó pọ̀ ní World Energy Council of Nigeria wọ́n ní ṣe ẹ̀rí lórílẹ̀‐èdè Nàìjíríà ó lé ní 40 mineral resources àwọn nǹkan àmúyẹ tọ́lọ́run fi jíǹkì orílẹ̀‐èdè sẹ́ pé pẹ̀lú ẹ̀ lásán wọ́n bá rí pé ẹ̀wọ̀n rí iṣẹ́ àti òṣì kò yẹ kó wà lórílẹ̀‐èdè yìí mọ́ kí wọ́n lọ ṣẹlẹ̀ tí ó fi rí rẹ̀ tó fi jẹ́ gbogbo gbogbo iṣẹ́ àti òṣì kó kò fún lórílẹ̀‐èdè torí pé ó pọ̀ débi pé kí ló ṣe a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ wà láàárọ̀ tí wọ́n ti òun ló sọ láàárọ̀ yìí.
0: Lágbájájú ọ̀la òní tintin ṣé títí fẹsẹ̀ yọ sọnù bákan Nwuche ìyẹn ní ìpínlẹ̀ Rivers ó ní ẹgbẹ̀lẹ́mù kó àwọn obìnrin jẹ́ pé òun kò jọ àní aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu ìdìbò ọdún 2027 ẹ̀kọ́ sojú mọ́mọ́ fún wọn ó sì pé àkíyèsí láàárọ̀ èrè o.
1: Ọ̀gbẹ́ni Gbajàbí Amira yẹn chief of staff sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni pé ọdún 2027 tó ń bọ̀ yìí ẹ lè fi nǹkan kan bò mí lójú kò sì sí nǹkan tó ẹ fẹ́ fi gbé nǹkan ìpènijà sí ojú iwájú mi digbí náà ni mo wà tí mo sì kópa tó da nínú ètò ìdìbò náà ẹ bá ẹ̀ lédè kòkòrò mọ́ mi o ẹ sì lè dẹ́rùbà mi you cannot distract me bó ti sọ láàárọ̀ yìí.
0: Iléeṣẹ́ àbá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ọlọ́pàá ìmọ̀ kú sọ o kí ló gbé lọ́wọ́ stop and search tó yẹ kó gbòde kan wọ́n ní wọ́n dá bọ́ọ̀sì ńlá kan dúró ìyẹn ní ìlú ìbàdàn tó rìn ìrìn àjò lọ sí ibi ká dàkọ ìrìn àjò náà nígbà tí wọ́n dá dúró ọmọ ibo kan tó yẹ kó wà nù rẹ̀ ìbọn sakabula tiwantiwa ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ tí a mọ̀ sí pistol yóròyìn bá wọra ajẹ́gbọ́ yẹn náà.
1: Ní ìpínlẹ̀ Benue ilé ìgbìmọ̀ aṣòfin tó wà ní ìpínlẹ̀ Benue ti sọ pé wọ́n ti gbé ìgbésẹ̀ láti rí i pé àwọn sọ́ọ̀dẹ àbádòfin òfin tó máa rí sí pé tí

0: ẹjọ́ wa yóò gbà láàárọ̀ tó ní wọ́n ká kúsà mú kọ́ wá lójoojúmọ́ ni
1: àbí
0: mo rí tó ń sí mú ìròyìn bò ní wọlọ́kọ̀ọ́kọ́ wọlé
1: ìwé ìròyìn sunday telegraph wà mí weekend trust náà kò gbẹ̀yìn náà àwọn ìwé ìròyìn sáà ti máa mú ìròyìn ní àárọ̀ tó ní

sọ bẹ́ẹ̀ Paul apostle ní gbogbo wa ń tẹ́jú mọ́ dígí náà ń tẹ́jú mọ́ dígí náà ni Jésù à ń tẹ́jú mọ́ àwọn òwò gẹ́gẹ́ bí Mose ti gbé ejò sókè ní aginjù pé ẹnikẹ́ni tó bá rò rí òye ní Yohánù orí kẹta Jésù ni bẹ́ẹ̀ náà ló ṣe máa rí ní epistele

ìjọba ọlọ́run. Tí a bá gba ẹ̀kọ́ ayé yìí, ọmọ ayé yìí la ó jẹ. Tí a bá ń gba ẹ̀kọ́ sàtánì, ìránṣẹ́ sàtánì la ó jẹ. Tá a bá gba ẹ̀kọ́ ọgbọ́n ayé, ìwà ayé, ọmọ ayé náà la máa jẹ. Ẹ̀kọ́ ló ń sọ níbi ohunkóhun tá a bá dá. Ẹni bá di dókítà kó gba ẹ̀kọ́ dókítà ni. Ìdí nìyí tí gbogbo àwọn apostoli, gbogbo àwọn wòlíì, gbogbo àwọn pásítọ̀ ń bẹ̀rẹ̀ sí tẹramọ́ láti kọ́ àwọn ènìyàn ní gbogbo ìpéjọpọ̀ gbogbo ìgbà láti kọ́ àwọn ènìyàn. Nítorí nínú ẹ̀kọ́ ní agbára ìyípadà wa. Èyí ni Jésù lọ káàkiri láti ṣe. Ó dẹ̀ pépé tí ó lo ọkọ rẹ̀ láti kọ́ ni. Láti kọ́ ni. Lónìí, lórúkọ ìlórúkọ Olúwa, lórúkọ wa àti gbogbo olùgbọ́ mi, ká di pàtàkì ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Àwọn ìwọ̀nì tí Jésù kọ́ ni. I'm pleading that you receive teachings. And I'm pleading that teachers should please teach. Teach. Jesus said, teach them, take time to teach them.

àṣẹ ọ̀rọ̀ tí Jésù sọ yẹn ló jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìyanu yẹn ṣẹlẹ̀. Pétérì náà pé ìyanu ìyanu ló ṣẹlẹ̀ yìí. Òun ló ṣe fi ọkọ̀ àti àwọn ìjà náà sílẹ̀ tó fi di Jésù lẹ́sẹ̀ mọ́. Tó ṣe sọ pé ẹlẹ́ṣẹ̀ ẹ̀mí tí Jésù sì sọ wípé ẹni tó bá ti mọ̀ ẹlẹ́ṣẹ̀ lòun ọ̀run gan lòun ń wá. Jésù wá àwọn olódodo tí wọ́n bóyá àwọn ṣe rere. Àwọn tó mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ làwọn àwọn tó ní kí wọ́n ní Jésù ṣe wá. Òun ni Jésù ṣe sọ fún pé látòmi lọ apẹja ènìyàn ló jẹ́. Because it is the sinner who can help the sinner. This strong, holy, righteous, perfect people cannot help sinners. They can help sinners. It is the sinner who can help sinner. And since Jesus has come to help sinners, so we need sinners to go after sinners.

láti sún àwọn ẹlẹ́ṣẹ̀ bíi tiwọn kì í ṣe àwọn tí wọ́n dúró lórí òdodo wọn yìí kì í ṣe àwọn tí wọ́n da àwọn ẹlòmíràn lẹ́jọ́ kì í ṣe àwọn farisi tí wọ́n tọ́ka tí wọ́n sọ wípé àwọn ìdàgbé onínìyẹn wọn ò bẹ́ni said I cannot stand stupid people said I cannot stand foolish people and then he wants to be a preacher.

0: àti ìdílé rẹ̀ àti gbogbo tí ń ṣe tirẹ̀.
1: ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08056258 09 08056258 09. Fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa, All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Bábayọ̀jẹ́ Street, Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago 7 òwúrọ̀, a máa ní ìsìn èdè tòyìnbó English service at 7 a.m. ní agogo 10 òwúrọ̀, a máa ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ Ajé, a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago 6 ìrọ̀lẹ́, Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ Rú, ní dédé aago 7 òwúrọ̀, a máa ní ìsìn ìdàpọ̀ mímọ́ Holy Communion service on Wednesday at 7 a.m. ní aago 6 ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà, a máa ní ìpàdé àdúrà tí à ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì ní dédé aago 7 àbọ̀ òwúrọ̀, a máa ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí à ń pè ní kúkú iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen titled Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn tán yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní nọmba 1 Bábayọ̀jẹ́ Street, Oshodi, tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ tán ni Àlfa Ìjọ Ajírere Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́. A tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí. Jésù l'Olúwa.

0: àpò kírísà ẹ wò ẹ kàn sí wa ní èyíkéyìí àwọn ilé ìtajà wa tàbí kí ẹ pé èyíkéyìí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀ ní 0815-909-4117 tàbí 0815-909-4145 ẹ tún lè kàn sí ilé ìtajà ayélujára wa store.bsnproject.org bsn nínú ọ̀rọ̀ lẹ́yìn wà ní àgọ́wọ́ tó.
1: Ǹjẹ́ òun na àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí?
2: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
1: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora.

0: nínú ìwé wo ni wòlíì kan ti sọ yìí.
1: Lára àwọn wòlíì kékèké ni o.
0: Èwo wà nínú wọn báyìí o.
1: Ẹ jẹ́ kí
0: Joel.
1: Ẹ sọ fún mi.
0: Hódà, wòlíì kékeré wòlíì àgbà ni o, wòlíì Jeremiah ni.
1: Jeremiah
0: ni láàrin wòlíì àgbà ni kì í ṣe wòlíì kékeré. Jeremiah 2 orí kẹwàá ẹsẹ̀ ìkejì ló sọ ọ́ bẹ́ẹ̀ ni 10:2 ẹ má ṣe kọ́ ìwà àwọn kèfé nítorí pé wọ́n ń dààmú àwọn orílẹ̀-èdè. Hello.
2: Ẹ káàárọ̀ sá
0: o. Orúkọ rí àti ibi tí ń pè wá o.
2: Olúbí àjẹwọlé
0: láti Èjìgbò. Ẹ̀yà Èjìgbò, nọ́mbà wo ni ká fún yín?
2: Nọ́mbà 15.
0: Ìkẹẹ̀dógún tó 15. Láì jára, ẹ tètè sọ ni o, torí àlọ́ jíwèé wo. Ìwé Bíbélì wo ló tẹ̀lé ìwé Joel?
2: Ìwé Joel.
0: Ló tẹ̀lé.
2: Sọ́bàdà
0: ìrìn àjò náà.
2: Joel.
0: Mo ti sọ pé kẹ yára sọ ọba dáyà. Amos ni. Mo dẹ̀ ní kẹ yára sọ tún ni.
2: Mọ́sí, but mo tún dákẹ́ ni sáré.
0: Ẹ tún dákẹ́. Amos ni. Amos 1:1. Chapter tó gbèrú nìyẹn.
2: Nọ́pọ̀lọ́.
0: Ṣiṣẹ́ o. Hello, olórí afẹ́fẹ́ o. Hello. Hódà. Ẹ jẹ́ àlọ́gbọ́ orin tó ń padà bọ̀.
3: Ohun tó ṣẹlẹ̀ láyé tí kò ṣẹlẹ̀ ni.

0: Kí la ti pé?
1: Ọmọlára Bello.
0: O ti lẹ́pẹ̀ wọlé lẹ́ẹ̀kan.
1: Láti Korodu bẹ́ẹ̀.
0: Láti Korodu. Nọ́mbà wo ni ká tún padà fún yín báyìí?
1: Ogún.
0: Ogún tó parí gbogbo ìbéèrè.
1: Báyìí
0: mo fẹ́ kọ́ gbogbo ẹlẹ́rìí. Ta ni níbi àpò sólù ń sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá tó tún jẹ́ oní tó fi tinútinú ṣe àníyàn ìjọ Ọlọ́run. Ẹni tí Paul kí lẹ pé?
1: Ẹ bá tó bẹ̀rẹ̀.
0: Ta lẹni tí Paul Apọ́sẹ́lì ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá rẹ̀ tó jẹ́ onú nìkan sí i tó wá fi tinútinú àníyàn sínú ìjọ Ọlọ́run. Kí lẹ pé? Kò sí option. Sọlẹ̀mú. Ọ̀dà. Timothy ni Timothy Philippi oríkejì ẹsẹ̀ kọkàndínlógún dé ìdílógún Philippians 2:19-22 ta bá tú bíbélì wò á bá ń bẹ̀ o níbẹ̀ ló kalẹ̀ sí níbẹ̀ ló wà. Hello lórí afẹ́fẹ́ o.
2: Hello sir.
0: Ẹ káàárọ̀ o.
2: Yes sir.
0: Orúkọ yín àti ìdílé ti ń pè wá o.
2: Ẹjẹ̀ máa fi ni mo tún pè padà ó yọ bẹ̀bẹ̀rẹ̀ ó dùn mí gan mo tún fẹ́ dá ẹ̀mí sà.
0: Ẹ fẹ́ dá mi ó dà. Kí ló bá oníká fún yín?
2: Lọ́dún bí ni àjẹ wọlé ẹkún mi ní 16 ìkẹrìndínlógún.
0: Ìkẹrìndínlógún tó 16 àbí. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá pèsè àwọn ará tirẹ̀ pàápàá fún àwọn ará ilé ìgbà ó burú ju aláìgbàgbọ́ lọ o. Ká lọ̀rọ̀ yìí ni mo náà kọ́ sínú Bíbélì.
2: Bọ́ọ̀lù ló sọ.
0: Nígbà tí wàá rí i.
2: Tí kò bá pèsè fún ilé Galatia
0: ni. Galatia ni. Bọ́ọ̀lù ló sọ ṣùgbọ́n mọ ibi tó ń ti sọ. Àgbà o. 1 Timothy 5:8 ni. Bẹ́ẹ̀ni. Ẹ mú béèrè mi láàfin lẹ́gbàá. Mi ìfẹ́ bí nínú.
2: Ẹ fọ́

Lakate siwaju dije ko bibeli lo nlo lowo lowo.

yóò ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àgọ́ ara wa. Honeyfield tí ó wà ní number 1 Olewa Street, Tabọ́tabọ́ Agége, Lagos.

àsìkò yìí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ bí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbe agége láti máa bọ̀ sí gbọ̀ngàn ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ láti máa bọ̀ sí gbọ̀ngàn gym ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò pàápàá jùlọ àwọn wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facility fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-90-10 081-31-81-90-10 081-31-81-90-10 A ó máa retí yín o.

àwọn tí ó ń fún wa lẹ́bùn lórí ètò àtàwọn onígbọ̀wọ́ ètò rẹ̀ ṣeun kristi yóò sàn yín lẹ́sàn rí àmì lórúkọ ọgbà àwọn aláṣẹ iléeṣẹ rédíò nàìjíríà alábọ ni mò ń dágbére fún wa lórí ètò tòní olóòtú ètò yìí dókítà àti tunji ọlálékan jp nígbà táwọn lọwọ bọtíìnì àti akéde ètò arábìnrin aya àdìsá àti alájà balikis ibrahim láìgbàgbé gíwé iṣẹ wa mr gbenga fatile bí kristi bá fayé bọ rẹ sí ká tó pàdé èmi ọmọ yín àbúrò yín àti arákùnrin yín nínú olúwa náà pẹlú àṣẹ ọlọrun michael olúwafẹmi adésínà jp mr bá gbé fún wa pé ọsẹ eré lọsẹ máa jẹ gbogbo wa o wọn ti ń retí wa ní church ó dàbò orúkọ kristi.

0: àbí ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni wọ́n bá ṣe kúrúkẹrẹ kẹrẹkẹrẹ sómi ọmọ kàdómi wẹ ẹjẹ awò yányànyàn ká tó yan ọ̀rẹ́ bá yan ọ̀rẹ́ àpàpàǹdodo dálẹ̀ ìfẹ́ ojú lásán lọ́wọ́n ọ̀rẹ́ àpàpàǹdodo máa ń ní ẹjẹ ká fura ṣe bẹ́ẹ̀ rí ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa lọ́sẹ̀ tó kọjá yìí tí wọ́n ní ẹnìkan ó mú ọmọbìnrin méjì ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ wọ́n kàn jọ ṣeré lọ wọ́n ní wọ́n ṣe lọ síbì kan mì ní dárúkọ bẹ̀ nígbà tó máa débẹ̀ báyìí ó ti lọ ṣètò ó ti gbìyànjú ó ti lọ́dẹ̀ àkùpọ̀ mọ́ ẹni tí wọ́n wá lọ pé ọ̀rẹ́ òun yẹn rèé o ẹ ṣáà mu kò sẹ́ni tí ó béèrè rẹ̀ àbá ti ṣe tán ẹ̀rọ ẹ̀fóhun ní nǹkan tòun ṣùgbọ́n ọlọ́run dóòlà ẹ̀mí ọ̀rẹ́ ibi tá a bá mọ̀ àwọn yorùbá máa ń pòwe ní ọ̀rẹ́ tí a bá jọ ń ṣọ̀rẹ́ pọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tá a fìjà túká ẹkú àti rẹ̀ kì í nira irú ẹlòmíì ó wà tó pé ẹ kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ ibi títí ẹ dé ni tẹlòmíì ti bẹ̀rẹ̀ o.
1: Comrade òwe lọ́mọ pa kò ní pààyàn.
0: Bẹ́ẹ̀ ni ibi tí tẹlòmíì ti tẹnìkan dé tó pin dé lẹlòmíì ti bẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni ó ní o.
0: Látàrí èyí n kọjá lápá sí iléeṣẹ́ Teogbola Cultural Empire AB21 Record Market nílùú Kọ̀tún ni wọ́n wà ǹjẹ́ kí ni wọ́n ń ṣùtà. Telephone 03-3403-4076 phone number wọn nìyẹn o. Ẹ̀pọ̀dùn market nílùú Ìkọ̀tún òun náà ni wọ́n wà. Kí ni wọ́n ṣùtà? Ẹ bá jẹ́ lọ́ba ìjòyè Yorùbá ni o, Ìgbò ni o, Hausa àti ẹ̀yin olóyìnbó ilẹ̀kẹ́ bẹ́ẹ̀ tó pọ̀ jaburata. Fìlà Yorùbá, fìlà Hausa, àtàṣà ilẹ̀kẹ́ oríṣiríṣi. Àwọn náà ń ṣe ilẹ̀kẹ̀ nílé iṣẹ́ wọn ní Kọ̀tún ńbẹ̀ náà ni. Ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ joyè lọ́ba ẹ̀yin tẹ́ fẹ́ joyè ẹ kọjá lọ sí ilé iṣẹ́ wọn ní Kọ̀tún kò mú. Ọkùlọpọ̀kùlọ wọn wọn á dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Máa tẹ́gbọ́lá Cultural Empire Bẹ̀lẹ́ òtìrí ṣíṣe aṣọ Hausa, Igbo, Yorùbá. Ẹ pẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí àwọn ni wọ́n gbé o. 03-3403-4076 ẹ máa gbádùn ẹkú ìsinmi òpin ọ̀sẹ̀ mú bọ̀. 03-4403-4076 ẹ máa gbádùn ẹkú ìsinmi òpin ọ̀sẹ̀ mú bọ̀.

tẹ bá ní tẹ má ń sọ lówó aláyin yóò dì mú bari wọn tó bá jẹ pé nílànà à ń lọ ìlú èbó à ń jò ó ti tara bọ̀ bẹ́ẹ̀ bó tẹ́ lọ̀rọ̀ rẹ̀ ń já sí o fẹ́ rìn àgbé àǹtí ẹ ní kó o máa bọ̀ àbúfẹ́ lọ ṣe nǹkan kan o fẹ́ gba físà wọn báyìí kó àkójọpọ̀ ibi tí wàá dé sí ibi ilé ìtura tí wàá dé sí gbogbo ẹ̀ ni wọn bá ṣe bí wọn ṣe pèsè aeroplane tó wọ̀ lọ́hùn wọn bá ṣe bàálù tí ó gbé ọdọ́ ọ̀hún tààrà wọn bá ṣe oníléeṣẹ́ Samcall ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 0800 677 0478 gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí ti ṣe púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa lágbára ọlọ́run òun ayọ̀ àjọ máa bára wa ṣe o àṣẹ àmì mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin ẹbí bàbá wa lágbàdo ìfọ̀rọ̀ yìí lẹ́kan lánàá ilé orúkọ tèmi igbó ọ̀rọ̀ aláṣàkó òfokun bàràdì ọ̀ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kété wa ti bọ́lẹ̀ 0800 38 29 9073

gerege lago mewa lu eku iyaleta

gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá ẹ̀kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé tí etí ìgbọ́ láti iléeṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà ló fúnkẹ́ àdìsá lorúkọ tèmi. Èrò gbálẹ̀gbàta olóṣooṣù ti mú ètò àyípadà rere ní ìpínlẹ̀ Èkó. Dókítà Ìbíjọkẹ́ Sanwó-Olú ní àná Sátidé nígbà ṣe ìbójútó ní Máfolúkù lágbègbè Oshodi rọ àwọn olùgbé tó ń ṣe awuyewuye lórí àìtètè kó ìdọ̀tí. Ó ṣe àlàyé pé àwọn ọkọ̀ ìdọ̀tí máa ń lò tó ọjọ́ méjì sí mẹ́ta lórí à kí wọ́n tó da ìdọ̀tí nù. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìdádúró jẹ́ ìṣòro tí ìjọba ń ṣiṣẹ́ lé lórí láti wá ojútùú sí, rí i dájú pé ìpínlẹ̀ Èkó wà ní mímọ́ tónítóní. Obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Èkó ní ìyàwó igbákejì gómìnà arábìnrin Olúrẹ̀mí Hamza darapọ̀ mọ́ àti àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́. Nígbà tí ó ń sọ̀rọ̀, alámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ àyíká ẹnjìnìà Ọlákúnlé Rótìmí Akódú ní àwọn olùkọ́ tí ń ṣètò láti máa tún ilé àti agbègbè ṣe. Lákòótán, olórí àwọn òṣìṣẹ́ ọ̀gbìn Ọlábọ̀dé Àgòrò tó léwájú ikọ̀ lọ sí ìjọba ìbílẹ̀ Lagos Mainland ní ètò ọ̀hún tó ti tó bí oṣù mẹ́fà ti yàtọ̀ dáadáa. Àmọ́ wá rọ àwọn láti mú ìmọ́tótó àyíká wọn ní òkúnkúndùn sì ní tún ṣe láì dúró de ikọ̀ alábòjútó. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ètò láti sàmì ayẹyẹ ọdún 1964 tí Nàìjíríà ti gba òmìnira bí gómìnà Sanwó-Olú ṣe ké sí gbogbo ọmọ Nàìjíríà láti rí ìdàgbàsókè orí gẹ́gẹ́ bí ojúṣe gbogbo wa. Gómìnà tí igbákejì Dókítà Kadri Ọbáfẹ́mi Hamza ti ṣojú fún lẹ́yìn àdúrà Jumọ̀ àti pàtàkì tó wáyé ní Lekiteriat Community Central Mosque Aláwùsá Ìkẹjà. Sanwó-Olú sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní ohun àmúṣọrọ̀ tó tọ́ láti pàsókè tó lọ́rìn bá orílẹ̀-èdè, àmọ́ àwọn ọmọ Nàìjíríà nílò láti ṣiṣẹ́ pọ̀. Ó ní kí ẹ̀yà ẹ̀sìn dídá àwọn ènìyàn lọ́wọ́ kọ́ láti ṣiṣẹ́ pọ̀ fún àfojúsùn kan náà. Ó rọ àwọn olórí ẹlẹ́sìn, àwọn ọlọ́ba alẹ́nulọ́rọ̀ láti kópa nínú ìdàgbàsókè. Gómìnà Sanwó-Olú ní àlàáfíà àti ìdàgbàsókè.

0: Hello.
1: 0706316916 Not ni ojoko.
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Egbonu si phone yin dada agbon yo. Agbon yin lara. Ile ise bon lawa 92.9. Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Oruko mi lati ko basa.
2: Oruko mi ni Sanwo lati lati toto wu o.
1: Yes sir.
2: I don pa awon agbe wa yi fọlọ isa nu wa ni lori lede Nigeria o.
1: No.
2: Lori koya ni awon agbe wa se pe gbogbo nkan ko le ti o le ku ba wa ara ri.
1: E seun.
0: I don't know.
1: Yes, sir.
2: That is something I
1: like. Yes, sir. I'm going to pop up for San Tirasco. Ìjọba nígbà ti gba òṣìṣẹ́ sí àwọn NAFTA kan kún wọn lọ́wọ́ kọ́ dẹ̀ tún gbé àwọn regulatory agency míì kalẹ̀
0: táwọn náà lọ
1: ó wà ṣùgbọ́n ó wà kọ́ bá a ṣe dé àwọn tó ń manufacturer àwọn tó ń pèsè nǹkan gangan fún ara wọn káwọn náà n tẹ̀yìn pèsè tó jójú lọ́wọ́ àwọn kan wá bọ́ sí kọ̀rọ̀ wọ́n ṣe ayédèrú ó wọ́n máa ṣàkóbọ́ fún ọjà tí náà àwọn náà ń gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ NAFTA àwọn kan tó bá ṣe mójútó nínú ẹ̀ ibi ẹ̀jẹ̀ka náà àkíyèsí nǹkan tá à ń jẹ ságbọ ara wa ọlọ́run ọba yóò máa ṣàánú wa ní fàìsàn lùgbà kìlìkì ìsàyẹ̀pọ̀ lábàáyé lórúkọ tèmi lórúkọ olóòtú olúfunkẹ́ àdìsá.
0: Tahid Abdullah lo ko mi Odigba.
3: Lako lako lako lawa otu otu otu itiwa ati deraba ati bo.

0: ọ̀gá wa ìyáàdì sáfìdì ìlàjàlá káwọ́sára
1: bẹ́ẹ̀ ọdún méjì lórí àga ẹgbẹ́ orílẹ̀-èdè èkó
0: àbá yín dúpẹ́
1: fún iṣẹ́ takuntakun
0: àti àwọn ohun mèremère tó ń gbé ṣe
1: lásìkò káwọ́sára
0: àwọn ọmọ ẹgbẹ́ ròdù ń gba owó ìròyìn ní agbára
1: ọkọ̀ ayọ́kẹ́lẹ́
0: fún àwọn ọmọ ẹgbẹ́ ìrántí àwọn àgbààgbà ẹgbẹ́ tó ti papòdà
1: ní ìsàkò ìṣẹ̀lẹ̀ yìí
0: monday 28th of september
1: ní lọ́lá olú
0: ní return state office àkẹsàn
1: pẹ̀lú àwọn ètò lọ́lọ́kọ̀ ìjọba
0: àdúrà fún àwọn ọmọ ẹgbẹ́ return
1: empowerment fún àwọn drivers lábẹ́ ẹgbẹ́ return
0: ètò ìrànlọ́wọ́ palliative fún àwọn ìyàwó ọmọ ẹgbẹ́ tí wọ́n ti papòdà
1: bẹ́ẹ̀ni wọ́n tún sọ orúkọ
0: return office àkẹsàn lórúkọ
1: olóògbé
0: kọ́miadé tó fẹ́ lọ́rọ̀ dé
1: olóyìnká o
0: ìdíje
1: tí àwọn ọmọ ẹgbẹ́ return amúhozo
0: láti orí kọ́mi
1: bọ́lálé adédèjì
0: bọ́lá chairman amúhozo one
1: kọ́mi ọmọni
0: bàbá
1: bọ́lá chairman amúhozo two
0: aliyaji saidi
1: adeleke
0: ake principal
1: bọ́lá chairman amúhozo
0: three
1: aliyaji ogunjade ọlábọ̀dé
0: ake
1: emoe
0: sẹ́lúlà
1: bọ́lá chairman amúhozo
0: aliyaji nurudeen
1: ọlámọ́dà
0: bọ́lá chairman amúhozo five
1: ni wọ́n sọ pé
0: hausa
1: kájú ẹ̀
0: upload super.

là ń gbọ́rí fún aṣíwájú tó ń wá ìrọ̀rùn àti ìfọkànbalẹ̀ pẹ̀lú àlàáfíà fún àwọn ọmọ ẹgbẹ́ kakirufẹ aṣíwájú bẹ́ẹ̀ káyìn alága wa alhaj comrade samsudeen ajalakasara mr tokandu pé ọdún méjì lórí ipòsẹ chairman ẹgbẹ́ ritan èkó ọpẹ lani fún ọlọ́run ọba monday 28th of september ní ayirufẹ aṣíwájú bẹ́ẹ̀ káyìn alága wa alhaj comrade samsudeen ajalakasara mr tokandu pé ọdún méjì lórí ipòsẹ chairman ẹgbẹ́ ritan èkó ọpẹ lani fún ọlọ́run ọba monday 28th of september ní ayẹyẹ àti àdúà ní ritan secretarial office akẹsán pẹ̀lú ètò ìrónilágbára fún àwọn drivers lábẹ́ ẹgbẹ́ ritan àti ẹ̀bùn fún àwọn ìyàwó ọmọ ẹgbẹ́ road tó ti papòdà àwọn zona chairman ọjọ́ sọ pé hausara you are a wonderful state chairman bẹ̀rẹ̀ láti orí chief sulaimon aliwagẹ ọjọ́ sọ 19 comrade kabiru kọ́láwọlé káká ọjọ́ sọ 5 comrade salami òpó ọmọ bàbá ọjọ́ sọ 16 aliaji latif ajibọlá ìyá latif ọjọ́ sọ 12 aliaji jimoh yusuf ọlámilẹ́kan ọjọ́gẹ́ ọjọ́ sọ 22 all pro super.

Ọ̀tọ́dá progress uproot super kábọ́nire dúpẹ́ ṣe chairman ẹgbẹ́ rítẹ̀nì kó pé ọdún méjì lórí ipò gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ rítẹ̀nì kó abáyín yọ abáyín dúpẹ́ gbogbo àwọn.

0: Ọlọ́run ọdún lọ sópin oṣù yìí náà ti lọ sópin o. Kí Ọlọ́run jẹ́ ká wọ oṣù kẹwàá ní ayọ̀ àti àlàáfíà. Gbogbo ọpẹ́, gbogbo iyì fún Ọlọ́run ọba. Eléyìí tó kà wáyé tó jẹ́ ká rí Sunday tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án aláwù. Mú aláwùdún ìjẹun. Oṣù kẹwàá náà jẹ́ ká wọ láyọ̀ àti àlàáfíà. Aláwù ní fàmì fagùn sí. Akẹ́wà káàbọ̀ sórí ètò tèmí. Orúkọ òyípadà ààrẹ musba alade bàbá ìsọmọ ní ìlú ìlérò ọmọ ẹlẹ́rọ dúdú abílàgbà ọmọ àpèjọyè lábẹ́ ọba abdulwaso ìdílé ṣàká olókòlò ní gidi ẹlẹ́rọ ìlérò la fi ń kíra pé ẹ kù sinmi aláyọ̀ tèmi ẹ máa bá a kálọ lórí ètò.
1: ẹ máa bá wa kálọ àwọn kì í fọbẹ ẹgbẹbí ewúrẹ a kì í fẹbi ẹgbẹbí àgùntàn gbogbo aboyún ti ń bẹ láyé ewé ò kì í bọ lára igi kó nigi lára gbogbo aláṣọ láyà mustapha sulaiman lórúkọ tẹmí ń jẹ araba lérò ẹ máa bá a bọ.
0: A fi ètò tèmi a fi sọrí Road Transport Employees Association of Nigeria fún ti ọdún méjì eléyìí ti ṣe chairman àtàwọn ìgbìmọ̀ wesco eléyìí tí wọ́n pé tí wọ́n ṣe ayẹyẹ ní ọ̀la òun ló fà tí road gbogbo announcement road
1: lórí náà ni àtọ̀tọ̀tọ̀tọ̀ ní road
0: ipa tí wọ́n kó lórí ètò yìí kì í ṣe kékeré ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà a máa wo abala àmọ̀ràn ìwà la fi ń bára wa sọ̀rọ̀ láti bí oṣù mélòó sẹ́yìn ṣùgbọ́n lónìí ìwà láàrin àwọn aládùúgbò kọ̀ọ̀kan tá a mọ̀ sí cda cdc àwọn ìwà tí wọ́n ń hù síra wọn sáwọn láńlọ́ọ̀dù sáwọn aládùúgbò àwọn ìwà kọ̀ọ̀kan àfojúwò àwùwà ìṣesí wọn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ ní àwọn àdúgbò kọ̀ọ̀kan tí wọ́n yan cda ìjọba ló ní kí wọ́n yan cda láti máa ṣojú àdúgbò nítorí fún ètò ààbò àbí fún pé nǹkan kan fẹ́ ṣe ládùúgbò wọ́n ṣàní táwọn bá ti wà bẹ́ẹ̀ o kọ́ máa gbé fún àwọn gẹ́gẹ́ bí ìjọba ọ̀pọ̀ àwọn àdúgbò míì tí wọ́n táwọn sì di èyí ń ṣojú bóyá kan gbowó security owó ọlọ́dẹ o àbí wọ́n fẹ́ gbẹ́ kọ́tà ní o àbí wọ́n fẹ́ la títí o ẹ wá rí ọ̀pọ̀ àwọn sì di tí wọ́n yàn yìí nínú bíi méjì mẹ́ta ni wọ́n lè jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ẹnu pọ̀ wọn kádùúgbò tí wọ́n fi wọ́n ṣojú fún pé tó ẹ máa ṣojú cd èyí o nítorí pé àwọn púrójẹ́ẹ̀tì tí wọ́n bá gbé kalẹ̀ tí wọ́n bá láwọn fẹ́ ṣe tí wọ́n bá wo àwọn àdúgbò tí wọ́n gbèwé dání bí ẹni fẹ́ gbowó ná bí àwọn nepa tí wọ́n gbèwé wa kí wọ́n fẹ́ jáná bẹ́ẹ̀ ni wọ́n gbèwé pápá jùlọ ní ọjọ́ environmental tàbí sátidé tí àwọn èèyàn bá jáde àbí àárọ̀ kùtùkùtù sunday ẹ̀rí wọn tí wọ́n gbèwé ẹ̀ kọ́kọ́ rò palájọ ni wọ́n ni àbí wọ́n gbowó nǹkan ni wọ́n wà máa gbowó àwọn tenant àti àwọn aládùúgbò kọ̀ọ̀kan yorùbá bọ̀ wọ́n ní mo joyè ẹnu mi ò kàlù ó sàn ju aláìjoyè lọ àríyànjiyàn a máa ṣẹlẹ̀ láàrin àwọn cda yìí sí àwọn láńlọ́ọ̀dù àti sí àwọn tenant mi ládùúgbò wọ́n máa ní àpòmọ́ tán fowó náà ṣe àmọ́ tán fowó náà ṣe bàbá tọ́pẹ́ bàbá esther ibi wọn gba owó kan ní ibi oṣù kan sẹ́yìn sìn ilé kẹta yẹn agbọ́pọ̀ àwọn adigunjalè wọ́n wá bẹ̀ kí ni wọ́n lè ṣe sí owó ọlọ́dẹ tí wọ́n gbà kí ni wọ́n ṣe sí ó wàá máa mú àríyànjiyàn wá láàrin àwọn pẹ̀lú láńlọ́ọ̀dù míì àbí àwọn tenant míì nígbà míì gan bí ẹlòmíì bá lọ lóko fẹ́ gbowó tenant míì lè yọgi sí wọn bí n bá tún rí níwájú ilé mi tí n bá tún rí níwájú ilé wa bàbá esther èyí tẹ gbà lóṣù tó kọjá kí lẹ fi ṣe
1: kílẹ̀ tẹ fi ṣe gan
0: èyí tẹ gbà lóṣù kí lẹ fi ṣe
1: àgbúrò kan
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn cda yìí gbà míì ẹnu wọn kà báwọn àtọ̀húnrìnwọ́ ṣe wo àdúgbò míì iṣẹ́ cda ni kí wọ́n mọ̀ àwọn wo ló ń wọlé àwọn wo ló ń jáde iṣẹ́ tẹ gbà nìyẹn bó bá jẹ́ pé tó ẹ ráyè ẹ gbé lẹ̀ fáwọn tó ráyè bó bá jẹ́ bàbá sulẹ̀ ọlọ́ṣẹ́ ló ráyè ni ẹ gbé fún ọmọ ẹ lè ṣe ẹ gbé fún ẹ wọ́n ń fara rí fín láàrin ẹ̀yìn pẹ̀lú àwọn tẹ́nàtì tó ń gbénu lé bàbá tàfà ó ń fara rí fín láàrin àwọn tẹ́nàtì tó ń gbélé bàbá àlàdé ní wàá máa fi ń ṣẹlẹ̀ àwọn ọmọ wa wò yíká dádì ṣe tipátipá ni tipátipá ni ẹgbẹ́ kíní wọn jùlẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ní gbé jùlẹ̀
1: àwọn ìjọba ò jẹ́
0: nítorí màrímàjẹ eléyìí tí ẹ̀rí tẹ̀ rí ń bẹ̀ àwa mú lámọ̀ràn wá fún yín ihun tó fi ń fa àrífín láàrin ẹ̀yìn pẹ̀lú àwọn tẹ́nàtì
1: wọ́n gbalẹ̀
0: ẹgbẹ́ jùlẹ̀ ọlọ́run ọba kò ní jẹ wá kò ní já jẹ̀bi ma je ni aya to lohun fe toju omo se
1: to
0: ti kabo to ba je no amo yin ni du sa no amo yin ni du no amo yin ni du
1: stop
0: she be yin ni stop she be awon mo ala mona fun yin ni o lo ma fi se loju awon mo yin la be be le kan si Road Transport Employees Association of Nigeria won se odun meji ni ola gbogbo awon legbe legbe lo gba lo gba o na ni won adua ni o eyin te gbo program baba executive ba gbo program baba isi bayi ibi ari ale ya si e lo be lola e ri ron won pe yin o
1: won ma njoko ti ni
0: won pe yin o won pe yin o e lo be lola gba yin le so pe wa lati
1: e le pe kini kan fm la
0: won je ori afefe la wa gba ile le wa lati bi kan ti a to kan ma furuko baba isi pa
1: lo ma sha rice jo
0: won na mo baba isi ni ka iro bi o pe yin si be
1: o po lo wa wa
0: pa me lo be ni ola no ni won se adua ni won se awon afo wa ni kale won se adua fa awon megbe empowerment awa fa awon yawo
1: ada ori 10 fayi sile
0: won furuko
1: so secretariat won loruko
0: ologbe ologbe olorode agba olohun gbogbo yen siko papata latori state chairman ati gba won tokun ija ni fe kan na kokun mu oruko won da bo to di pe ate siwaju labe state chairman ti olorun ba mi edumare ni ki won je kan pe odun meji ni olaude yi awon na ni oruko won da bo to di pe ate siwaju labe state chairman ti olorun ba mi edumare ni ki won je kan pe odun meji ni olaude yi awon na ni alaje subsidin adepeju ajala kausara awon na je state chairman Olorun je ki ari won pe bakan na Alhaji Onabanjo Slimon Ajisakin awon na ni deputy admin won ni abebe na awon na ni Alhaji Karim Babatunde Aroshibiri operation ni awon ma pe ni asoro fobolo Alhaji Lasis Ahmed Taiwo deputy chairman logistic and plan AKT Yeredi awon ni logistic Alhaji Yusuf Samsudeen Adebayo se secretary shameni gbogbo eyan pe won bakan na Alhaji Taufik Omotoyo kan aja Isokoto and the state treasurer come the gundari olusola state financial secretary sole niyan ati come abayomi afini won ni ka ma ki awon southwest pe won ka bo si eko labe leader alaji titila yo ki efele won wa ni kale barrister agbenga agbede ati gbogbo awon southwest southwest chairman papata gbogbo ni wa ni kale ni ola pe ka ma ki state chairman kausara won ko rire oba mi dun ati won leyin ori je ko joti won je ka mu ti awon to da
1: up to da progress up road super gbugbu apapo omo egbe to da labe return won da won gba ladura pe odun meji kausara gege bi olori kuni je ase mo gbugbu adun ta ti ribe kuni baje mo lo latori state chairman won Alhaji Yusuf Olatunde Oladun Doye oyin ni o adun ni njoba Oladun ajo ma la ni kolorun je o kari gbugbu alaidagbe deputy admin won Alhaji Abubakar Amori Ajidagba Jesu Aguda Deputy Operation Alhaji Wataya Atiku Opelua ni Ibeshe Deputy Logistic and Planning Alhaji Usman Aliu ti won je odofin ni ilugbo elegba bakan na ni State Secretary won Alhaji Nuruddin Abdul Salah Alubarika lai gbagbe treasurer won Alhaji Salamon lege yen lege ni Korodu State Financial Secretary Alhaji Mansuru Muftau AKA ogbono lai gbagbe pe are won comrade isa olamilekan ni won gba ladura pe ngba odun odun kan ni baba e o saseyori ju bayi
0: bakan la won namura awon lokada nu labe state chairman Alhaji Teslim Zain Adesina okan lomo awon na ni ka ki Alhaji Samsudeen Adepeju Ajala Kausara e ko rire e pe olorun ba yo ma ti won leyin egberu

0: ẹgbẹ́ Rithian lọ́lá. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ṣe ìwé lágbára fún àwọn ìyàwó ẹmútò Rithian tí ọkọ wọn ti papòdà lẹ́nu iṣẹ́. Ni Alájà Láìdí Ọlọ́run ti ń gbàládùá fún ọ̀gá wa pé ẹ ò ní sẹ́ná ní nígbà kọ̀ọ̀kan. Ọjọ́ Monday 28 September 2026 lálàálù kútúpáwu níbi ayẹyẹ ọdún méjì tí ẹ̀rín ẹ máa pa ẹ̀kẹ́ àwọn ènìyàn ní olúlu ẹgbẹ́ Rithian tó wà ní kìlómítà 12 ní iṣẹ́. Ni Alájà Láìdí Ọlọ́run ọ̀jẹ́ ti ń gbàládùá fún ọ̀gá wa pé ẹ ò ní sẹ́ná ní nígbà kọ̀ọ̀kan. Ọjọ́ Monday 28 September 2026 lálàálù kútúpáwu níbi ayẹyẹ àdúrà ọdún méjì tí ẹ̀rín ẹ máa pa ẹ̀kẹ́ àwọn ènìyàn ní olúlu ẹgbẹ́ Rithian tó wà ní kìlómítà 12 Lásù Ìṣẹ́rí Road Akànsán U-turn bus stop Lagos State ago 10 òwúrọ̀ 10 AM. Ọjọ́ ni àbá gbogbo wa láyé o. Ni olùkéde Alájà Láìdí Ọlọ́run ọ̀jẹ́. Uproad Super, Uproad Maturity, Uproad Unity and Lagos State bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ 10 AM. Ọjọ́ ni àbá gbogbo wa láyé o. Àmì olùkéde Alájà Láìdí Ọlọ́run ọ̀jẹ́. Uproad Super, Uproad Maturity, Uproad Unity and Progress.
1: Ọlọ́run ọdún máa ń lọ.
0: Alájà Láìdí Ọlọ́run ọ̀jẹ́. Uproad Super, Uproad Maturity, Uproad Unity and Progress.

0: nilu egba lohun atenshe ti e ma te atenshe si number 090 30 59 77 12 090 30 59 77 12
1: ọ̀rọ̀ yìí ló ń tẹnu àwọn ọmọ ẹgbẹ́ Return of the Zone jáde sí ọ̀gá wọn. Alhaji Comrade Shamsuddin Adepejo Agala. Eléyìí tí wọ́n ń pé ọdún méjì lórí ipò State Chairman ẹgbẹ́ Return Eko. Monday 28 of September ni ayẹyẹ yóò wáyé ní Return Secretariat Akẹ́sàn. Alhaji Kansa wà ń ṣe bẹ́bẹ̀ tẹ̀gùn kọ́ pẹ̀lú ṣíṣe ìrànlọ́wọ́. Fún àwọn ẹgbẹ́ Return ní ọjọ́ ayẹyẹ náà ni wọ́n ó tún ṣe ìrànlọ́wọ́ ẹ̀bùn fún àwọn ìyàwó ọmọ ẹgbẹ́ tó ti papòdà àti ìrànlọ́wọ́ fún àwọn drivers. Our state chairman, councillor, ìtura àti ìrọ̀rùn lẹ́mú wà fún ẹgbẹ́ road lásìkò yìí. Ọjọ́ zone ń dúpẹ́ lọ́wọ́ yín o. Láti orí zone chairman, ọjọ́ zone 1, Alhaji Basiru Seko ní Àyìnlá àti Alhaji Fatah Ibalogun Àṣà. Ọjọ́ zone 9 pẹ̀lú Alhaji Wasim Mama. Ọjọ́ zone 20, Alhaji councillor, ẹ máa tẹ̀síwájú. Ọlọ́run lọ bẹ lẹ́sẹ̀. Operate super.

0: oni o megbe yo ma lesi o eh bi a se nki awon na ka ma ki eh omo waye omo alaja ni totowu eyin o waidi ti won se final beria baba won baba iki ni ilu ota ni anode yi ola ni ojo ibi omo waidi boya pemisire ni abi pemisire ola ni ojo ibi e waidi fare ojo tuesday eyun 29 omo nse ojo bi ni 28 baba nse ni 29
1: ojo tele
0: ra won aje ke pe laye omo laja ni first caterpillar totowu oba mi edumare aje ki gbogbo awon to ba si bi aye lana won ni ka ki won papata oba mi edumare aje ki omo ere ki o gbeyin gbogbo wa bi a se ki awon awon to se nawo ni ana ati tojo bi won ti o nbo lona eje ma ki abayomi beyoku omo araba ni lokotun ka usara ni e o abayomi beyoku omo araba ni lokotun oba mi ma je ka ri epe oni ah dano abayomi beyoku ni binu o fun mi ni oruko kan o gbogbo ebi e won oni ka ma ki ebi olori ebi ni ilu isolo mo bi mo fi e si ni abayomi binu lagba olohun olohun gbe de ipo na oba mi edumare baba ati ya ton bi e won ati eleyin
1: ase be
0: la se edumare
1: bakan na tun ki olori re to sojo bi laipe yen olori egbe awon onitipa ni 5 junction Joshua olu omo to je alase ati oludari tunu ta praxis opo odun lo ma se laye yen oni jase mo olumo aperan to a o so
0: a ja wo boya le ri atejise kan abi meji ki a wo leni owo ti a bere bi ajo ba po lapoju bi ajo ba po lapoju bi ajo ba po lapoju a ma wo titi ko to tago meji la ale re ni ti o le gbeyanju ti o le gba owe to ro ni bi ajo ba po lapoju oro si so beyan se soro na ni olotu teni un na ni sister Funke Adisa e fe pe baba isi leyin eto e le pe 090 090 message won to wole gbogbo eyi to to wa ti eji lawori ate te wa ni ayobo gbogbo ina laki
2: Nigeria jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye púpọ̀ jùlọ tó ṣeé ṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bẹ sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àròtalẹ̀ gbogbo ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára pípa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù méjì ó lé ọgọ́rùn-ún sí mílíọ̀nù méjì ó lé ọgọ́rùn-ún mẹ́ta ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
3: Láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ lójú tàbí ibi tóbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́

0: láti ọdún mẹ́sàn sókè. Ó lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ẹ̀lú ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àtara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
1: Ìyẹ́ ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alhaji Abemisola Olanu kan aláṣẹ Twins Mother Food Canteen akówọjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n ń bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n ń kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣe ọpọlọ. A ò ní tọ́ sájò, a ó kó èrè òkò délé. Ẹgbẹ́ yín ó máa lékún, a ò ní tọrọ jẹ. A ó máa ríná rílò, a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lògbà o. Àmì.

0: kaabo sori eto gẹgẹ bi se wa le kan si
1: adupe ladies evangelist grace adekole jp niye kan pele ni baba agba oruko olorun ba ka mo yin ni gbogbo gba laaro losan lale tripo na je po sheda wa la to fi kale sori to wa to yin lagbegbe wa fun ti aro ti toni gege bi ise wa baba lo akide ori emi o ngbona feri feri o si da kun kaluko ni le koda ko wa nu moto ko ko keke koda ko go kala ko go maruwa ore mi oda omo je ki ile otuba ko tu se na ni won so la omo din omo to mo ko lo ya bile
0: be ni o be to la gbo an le gbo ni ko ni bon de fem next los na ri bi ara gbo ya bo won so sala o ni o ko lo ko ti je fun ke a disa na ni o ko ti wa start
1: to be ba gbagbe ijoba bi lo gun dagba soke meta di logoji eto gbale ngbata olo lanu ode
0: be
1: to n kaluku ni awon le odo re na so bu re ni adugo teyan wa won ko awon okitile won to se lojo ba se se lojo ibo no wa ku si se ti ba ko tan abi mo ti ba ko tan ti joba bi la papa gan mo en to jala ga joba bi le be abi wo ni
0: be ni na lu salu ala wale juma e won lo ka ki gugu awon agbegbe jaki jado joba idagba soke apa gan mo lcd lana ode lati lo buju awon bi to si nilo ki won pe awon eyan saki si iruru won ko asaki si awon bi ti ile igbonse won ti ko dara to gbogbo e na ni alaga ri daju pe won se ni anai ki olorun ki o tubo de ki gba ble na ki ma te si waju bo ti le je pe lola ode tori nkan meta si merin na ni won ju ni apa gan mo sd labiro ru salu ola wale juma e akoko ni eto ilera eto eko bakan na ni dabugo eleyi ti o peye lai gbagbe iroyin lagbara fun awon odo ati awon obere ati awon arugo wa lokunrin lobirin e lola o ti a ma nso niyen to agbogbo ijoba ibile jakejado orilede Nigeria tawon na ba le mo pakiti mole bi opolopo awon alaga ijoba ibile se n se ni ipinle Eko o daju pe gbogbo wa si n kibu si aare aare aare ta kibu si aare ariwo yoo dinku tori awon ijoba ibile ni won sunmo araalu julo nigba to ba fi dide wo lola ni nsin iyen official grand breaking health center to nene to ma waye ni ijoba ibile apa agamo lcda ni ola ode na ni won se fi
1: iyen fun ti apapa agamo bakan na ni ijoba ibile suru lere eto gbalegbata na waye lanu ode awon eyan tu yaya jade lati sojuse won lati pe n ba gbale ni ile mo fun ti won si faye ba ki aisan agbegbe ti a mo si communicable diseases ko je pe o se obi omi sele ru won ni ni agbegbe sita ni akirele ati agbegbe mura ni ijoba ibile surure koda en to ja laga agbegbe ni Sulaiman Yusuf
0: won je koda
1: la agbegbe awon osise ta sanitation officer ni an lo lati kan lo si ekeje pelu awon olugbe to pe wa nbe ti so si se kilo fun won pe e gbodo da idoti si oju agbara o tori ko ta ba so bo pelu pe so won ni pada won wa ni ki gbugbu awon olugbe lo fokan bale tori pe kafita to n fi yin osogbon serin seni ni lo won ni compactors mi jo toto wi pe won ti tewo gba to je pe yo si de si ipinle Eko laipe laijina to je pe awon ajo PSP to n kole toro mo ti alada ni yo wulo fun laigbagbe lomba lati mo ko gbugbu awon odo ti to je pe o wa ni ijoba ibile suru rere won se fi o gbugbu awon odo suru rere pe ejo eda ko lọ́mọ àti psp náà lọ jẹ́ pípẹ́ mọ́ kó àwọn ìdọ̀tí yín fún ẹ mọ́ fàyè gba àwọn ọlọ́mọ láńké o kọ́dà àwọn tó ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀kanláìsà tó yẹ kó wà ní òpópónà junction kan ní rabia 2000 junction wípé tó yẹ pé fún òde kan tàbí ìkejì tí wọn bá ti òfin fìfì gbogbo àwọn ìdọ̀tí wọn mọ̀dà sí pé ẹ kàdé inú yọ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ni jọba bi surure abile ko motara folabi wa gbori fa awon olugbe to je ko ni jọba bi le surure gbe eto gbare gba ta olososu satide to kan yi won mu ni okokodun o se lo fa awon jọba bi le surure niye ba kana dagbosoko ri ade jọba bi le mu sin egbe dimu won ni lanu de gbogbo jọba ile ogun ati dagbosoko meta di lugboji yan gbe oju to je pon
0: ti o da lodo honorable se ijakande na ni oluwo juwo ya ocd honorable na ri daju pe gbogbo awon eniyan to wa ni edo abile de gbosoko ibe yen na ni won mu gbale ngbata yen won mu ni
1: okokodun
0: e kon si se ti won si se gbogbo awon ido ti won lojo ngba eyan ba ti ri alaga fun re to na yori kidani ki la ra lo a so pe osugbu te ko ka guda yesterday lodo honorable aziz engineer aziz ogidan awon na won se bebe iyen ni ko ka guda lcd ni abala ti a npe ni imototo eleyi ti o waye lana ode ni ipele ti teko ejigbo gan ko ejigbo lcd honorable tahid honorable taurid taiwo ise lo pepe ti mu lagbegbe ibeyen na
1: bákan ní ìjọba ìbílẹ̀ ti musina ọlọ́rọ̀bù túbọ̀ sún arúwé àti àwọn ọkọ̀ àwọn tí wọ́n jọ́sẹ́ papọ̀ náà gbìyànjú lánàá òde bó ti ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó fàájú nígbà tá a gbọ́ ipò aláàjì tàwọn fàrùn bí i aládò ṣùgbọ́n àwọn olùgbé ibẹ̀ náà wọ́n ṣojú sí kí wọ́n ṣe fún ìjọba ìbílẹ̀ ti musi èyí tó sì rọ̀ mọ́ ti ìjọba ìbílẹ̀ ìgbàdo ọkọ̀tún lcd náà àná tó
0: kọ́ rẹ̀ nílà sísẹ́ àyìndé
1: àyìndé náà tó gbìyànjú tẹ́gbọ́n ṣe pé ìdọ̀tí wọn kò nínú kò tó dá mi gba wa ṣe ń wò láàárọ̀ yìí ni pé dáná gbalẹ́gbàta wáyé o àwọn ìdọ̀tí tí wọn kó kò ní kò tó dá mi yìí ṣe gbogbo ẹ̀ náà lọ jẹ́ pé psp àbí lọ́mọ
0: tó pọ̀ tí wọ́n bísí wọn ráyè wá sádùúgbò ti wá wọn bísí kọ́lọ́wọ́n á jọ kókó sí wọn irú ọ̀la ọ̀dà kí mọ́ndé náà nàmọ́ sábà wá bí oṣù méjì sẹ́yìn wọn ó dé òpópónà wa wọn kó àwọn apá àbí kan nígbòyà wọn tún padà wá wọn kó àwọn apá àbí kan ó wá kọ́kọ́ pò ó kéraja níbi tí àwọn ọ̀dọ́ tí wàá gán wà níbi ilé ilẹ̀ wa ìbẹ̀rẹ̀ náà ti wá sọ pé ọkọ̀ ti kún so láti ìgbà yẹn wá rí àti ìrìwà kọ́lọ́n kó wá kó sí wọn nú kó jẹ́ kí ọkọ̀ ó fà lọ́la ní òpópónà bello street ní ládínpọ̀ oṣùdì sọ̀rọ̀ local government kọ́lọ́n jẹ́ kí àwọn psp kí wọ́n olè wà torí ọ̀rọ̀ pé èèyàn ń jẹ́wó lọ́mà èèyàn ń jẹ́wó akólẹ̀ ìyẹn ò sí ní àdúgbò tọ̀dọ̀ tíà so kí wọ́n wá kí wọ́n jọ torí ilẹ̀ yóò ti kún bo àwọn èèyàn lẹ́nu àpò ìlúbọ́ àpò túwò nǹkan kan tá a rò dédé làwa lọ ń tú àwọn kinní yẹn sínú kúlà tú sínú kinní àpò yẹn làwa fi ń kó àwọn ìdọ̀tí nígbà ìdọ̀tí tẹ̀ ti lọ bí àpò bíi mẹ́rin bíi márùn-ún ẹ̀sọ́ ni ó máa rù lórí lọ àbí wọ́n dẹ̀ ní a máa da ìdọ̀tí yẹn sójú àgbàdo a máa da sí ojú odò ìbádẹ́gbẹ́ akóló yẹn lọ kó sínú ọ̀sà ṣùgbọ́n àgbọ̀dọ̀ dán yẹn wò torí pé ànírúgun mi yálé agbara ya igboro
1: nípínlẹ̀ èkó láti sinmi ogun àjàkálẹ̀ àrùn ní ìpínlẹ̀ èkó tó bá wà àwọn àpò yìí ó rò pé iṣu tútù lọ wà ń bẹ́ẹ̀
0: àìsùkọ àwọn òkìtì lẹ́nu ogun àpò tó kún wájú ta wa ní oṣòdì yẹn ẹ má gbé kìsàpò oṣù òkìtì lẹ̀ búkúbúkú ni o àwọn àjẹkù kìíní àwọn igi ewédú kankan àwọn ni akúnbẹ gbogbo ọ̀rọ̀ kójọ
1: bákan náà bọ́ sí sórí ní àgbàdo òkè odò lcd náà àná jáde tó yẹ pé wọ́n ṣojú sí wọn lánàá lórí ètò gbalẹ̀gbàta kódà tó tún jẹ́ baálé ìlú òkè odò sọ́ọ̀lì
0: olóyè sọ́ọ̀lì
1: akilabi
0: ajẹ́nú
1: ọmọ wa àná lọ gba àwọn olùgbé náà tó yẹ pé ó kàlùkù kó àwọn ìdọ̀tí wọn ti kó jáde òkò tó ní wàá dá kó tó wá padà sínú kọ́tà mọ́ kó má jẹ́ pé sí ó tó wá di ẹ̀ẹ́mejì ojoojúmọ́ náà gọ́dọ̀ mọ́jútó àwọn agbègbè rẹ̀ ká mọ̀ mọ́ dúró di sátidé tó kọ́ gbẹ́yìn oṣù tó jẹ́ gbogbogbò náà tó wẹ̀ náà wọ̀ náà.
0: ṣùgbọ́n àwọn kọlọ̀rọ̀ sí kan wà o mo ń bọ̀ abiṣẹ́ láàárọ̀ àná bóyá bí aago méje kọjá ju mẹ́ẹ̀ẹ́dógún ìmọ̀dé láti pọ̀ wáyé bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yàrá pàjá sango mọ́jà sẹ́yìn a gbọ́ pé gbálẹ̀ ńgbàtà wà ní tẹ́ tó ń kó èrò nídà yìí ní àti pípẹ́ dàgínní kíni gbogbo under bridge oṣoodi nkankan ó sì kún fọ́fọ́fọ́ nìyẹn tí wọ́n lòdù èrò ní tìkẹ́tìkẹ́ ẹ̀sùn yẹ kó rí bẹ́ẹ̀ nígbà yẹ kó wọ́n ní kí n kàlùkù akádúlẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó dẹ̀ rí wọ́n ti àṣẹ kíní ọ̀nà dáadáa aago mẹ́fà àbọ̀ ló bẹ̀rẹ̀ sí aago mẹ́jọ
1: àbọ̀
0: wákàtí méjì péré náà nínà kí ló lénu kí n ò fi wákàtí méjì kí ẹ fi kó gbọ àmì ilà àwọn ìdọ̀tí yín ṣe gbọ ẹ lọ́jọ́ kádẹ̀ ní sùúrù fúnra wa bá dẹ̀ dáa yẹn aago mẹ́jọ àbọ̀ kí gúúsọ jọ ṣé débi sáso pé mo fẹ́ lọ wọṣẹ́ láago mẹ́jọ ni o ìyẹn la fi wá gbé mọ́tò sí tata fi ń kó èrò nídà yẹn
1: ká sójú òkú lẹ̀ 070-631-619169 ni ojopo tefitewa lago lori towa itoyin lagbegbe ati lese bond fm ore aralu 070-631-619169 ni ojopo polo si dodo ti lori igbalegba ta te pa se lana ode ni ipele eko elo ta wa loju opo wa yo
2: hello
1: oruko yin o
0: eh si paredu yen baba
1: baba 10 million
0: e ti wole paredu hello
1: oya ja mi le oya
0: 070-631-619
1: hello oruko yin bo le tin pe wa Fade Sere
0: ki lo de tan gbe odidi ade le gbe sere ade ta won kan wa ti won oru
1: eh
0: o po yen okay e be mi na gbe kan wa ki fi joba won pidi pidi
1: eh
0: o ku si wahala sa bawo lo sere la gbe gbe be
2: eh mo du pe ko pe mo wa le bayi
0: mo ni pe e dan ko ko kan so wa ta ro e dan ko ki ko si seri lo do na ribu sami atubada eh a je pe eh reluwe gba rin alaga ati tawid because awon mo muro ibe wa fun wa ki lo sele ta gbo ro nkan lati iko si seri
1: eh
0: okay
1: aha
0: e ma binu a ko wa ti ma tari iru lati be la gbo nkan lapodo
1: e ri pa na ko papo pe joba bi logun da pa soke beta di logoji oda ope le foro baba da na ko bruko ba je
0: o ti da e ba wa ki won e ba wa ki won
1: e ba ni ki won alu
0: mo oro bu samiat
1: je ka mi le na
0: bada ni
1: eh be ni
0: hello
1: oruko yin baba wa
0: Hello.
3: 7-0-6-3.
0: Bẹ́ẹ̀ sì ni wọn wá kú ilé yìí. Kila koru koima. Oya, oya. Alaja ni ki Ahmed lati Oregun. Oya. E bo lo la gbe Oregun. Oh, how is it dangerous? So that when you say you are doing good,
1: Ẹ ṣe wọ̀n fí sáà báyìí náà. to se ni ma je ma to ti o ma ja da ku daji
0: ben what so pe bi 140 abi nkan abi bi 160 yan reti ni pele ko hello
2: hello
0: o tin le oruko abi ta tin pe wa
2: mubarak
1: ta o ni o la ba se se la ki baba
2: wa
0: Ah, I don't know
1: about
0: it.
1: You said to be ready,
0: baby. Yes,
1: yes, yes. Hello.
0: 0706316 1916
1: Hello, oruko ri bo le tin pe wa?
0: Ablakim lati bo?
1: Lati. Eh?
0: Lati o ja gege
1: jo abi lori
0: lati. Oruko alaga ti wa abi le yen na.
1: A ke si wo le fe pe ngba yen, a le gba ta to wa ile na ode, fori le agege.
0: Honorable Vinod Obasa.
1: A case in the soil. What is
0: honorable to drop it in a group of lagato? Don't you know, really? Hello, what I know, my daddy be to honorable Vinod. You look at him, you are. I mean,
1: ah, you love who is that? Then I say, what about Tabafu? Who are the river innocent?
2: I don't
1: know. Ijoba ti gbo tori contractor le yin ma lo ka ki e ma gba
0: se lati
1: ko le da won lo
0: olorun lo n ba wa tun sa
2: oruko mi adara odi ni opoja to nba re ni animoso
0: o da pe pin le kan
2: be o jale ko jale
1: mi da
0: o ya pa pa
2: eh
0: no
2: se le me ni pe a ti e jula to la to ka pa me do pa ma kule won tu a kule wa
0: Ami.
1: Ese kwa case na tori ko de to pere to se tutori ile ko tori
0: olori
1: tori ojo mi na ni gbe na wonu ara won na ni oya iworo to wa ni
0: hello 0706316 1916 she wanted to go yin ko le eh funke adisabo lo lodo sin 0706316196. That's about the one electrical car while I'm near the Billow Street, the large port. You should do.
1: Street to the one bank, oh, do you call our one? Back on in Subai Street, now back on the bus. Put here, see, between a pillow chair, I see. A dead up about the coat. Talo wa lojo ko
0: elo elo won ni ladejumo bi na lo shodi
1: adejumo bi street
0: adejumo bi street ni o shodi
1: okitile na
0: won ni okitile na o ba ile dogba ni
1: be to wa se pataki fun awon PSP to ra case ni awon ni ro yan gbianju be nikan amo pe gbese lotun lo si na won re die die die ti o ba wa re die ko ti an sanwo si bank to ni ke o sanwo sa ba wa sanwo lo office yin e ma yo yin ti an san yen ko to di pe mu bill mi wa opolopo gba lo je pe esa mo ri bili bili ni etin so te yo se kilo lete yo ko to gbo yen na do na ni akole o ya to be la ri brought forward ati carry forward o je da ko
0: o ti ba ni
1: court wa a case ni o si ita gba case e ma wo wu wo olugbo ipele
0: eko
1: bo ba sa wo de nu gbese to je
0: ti o ko re yen
1: ku o re yen ku ko to ri pe wo bili mi wa ah ni ri bi to ati yo minus ati plus ku nbe o
0: I don't know what I'm saying.
1: Oloye Aderonke Ayinke Olajide fun ejo bi je pe o bode kan to je pe e se lanu de ni agbegbe miran ase isambodu asambodu semi ase wa dan ni ka je se ye o ya
0: ka ba ki awon ireku CDE na labe comrade ibi to ye muritala ayinbi labagbe secretary won alagbata ofik Lagos Island do pe won ku ose won eleyi ti o ti bere lati ni o ah e don ta ma so ni ah ri da go kan da ijoba e ki o cd ki won ma gbe bo o ki cd kan ma se food palliative ki cd kan ma gbe ounje dinwo le awon ara lu pe e wa ma ra ni opopo yo ati awon kan mi e to kan ba ni bo se be lawon ona lati le ran ijoba lowo eyan ni won pe ni pay back to society eni o tun je ki orun to nbo na ijoba kan ra ise awon tan je capital
1: mo se to ba to wa be je ki ha je to le na ora won ni arabirin grace ti mi to pe michael mom k kanu wa na ni iyen ni bond fm na la si ko iwa na fi ki o ti se oluwa to pe wa ki fi to wa sere o ta ejo bi en ji se oluwa woli ajinre joshua jp arogun masa ni odogun yan ni ilu kurodu won ni o ni la ejo bi awon fa n gbe ejo won arogun owo do sa a be ko ni
0: Oni ejo pe won gbogbo awu masa ko de Iran ni
1: ah wa to ko na
0: wa guru fighter je ti America ki le fi sere ike zero oke ja bo lo loku kaka se to le
1: wala wala se to le gba pe kan da mi si to je ko ba wole o npa yan le re bi ba ile ni
0: ja ru ko mi la ra nu nzo ke won ni rugo wo so sa o Zero zero zero. Olumide ti de o. Eh jamaru le fun ti to san ti te ni ka ma ka send le wo re. Be na ba ni kankan. Ti e fe bo so ni ori kan ni Bond FM lo to wale gugu wa. Agbo awon olotu wa lotu lo sin na mo njade te mo ri omo tu Abdullah Aliki Badu ni o otun ba Abiodun ilu gbaju to je olotu agba ori feed jo ni gugu won wa. O da be ri ta ori Abdullah ran si wa. Eh le ko 00340571410 00340571 lẹyin to loruko fun ke adisa muti Abdullah Frank Olorun Shola ati Oluwa Seyi Makide Abdul Wahsin Salafudi omo to mo ko lo
1: ti nda ba se nda gbere lori eto e bi ago meje la se ku iseju meta kamara se ku ka fi mo ki baba wa ni Alhaji Rafiu Amusa Leruwere Magaje Leruwere ni ilu Ibadan ba to ku pale roje to je pe eje yẹlo jo Friday to je pe o nbo ni a fi Olubadan ti Olubadan koro ba je ki ojo ku ni agbara Oloba birthday na dede jule ki na loruko tin je o 0803405741 na ni ojo ku a pade jo lojo lori akoto fun kaya disa e ku se o mutiu Abdullah adupe lo e se tete ti so
3: Yeah, Baba. Yeah, go. Yeah, to walk on your boo. Hey, Baba.

0: àwọn òkè ńlá rí wọn fò bí àgbò àwọn òkè kékèké wọn fò bí ọdún àgbò
1: ẹrù rẹ máa ń bà mí ọ
0: kí ló ṣe yín ẹyin òkun tẹ fi ń sá àti wọjọ dání tó fi padà sẹyìn
1: kábíyèsí
0: ẹyin òkè ńlá tẹ fi ń fò bí àgbò àti ẹyin òkè kékèké bí ọdún àgùntàn
1: lẹ́wọ̀ bàbá
0: níwájú ẹni tó sọ̀rọ̀ tí iná ṣe yọ níwájú ẹni tó sọ̀rọ̀ ti àyè wá rí
1: kábíyèsí àrò
0: kábíyèsí ọlọ́run tó ń gbé lórí ìtẹ́lá kábíyèsí ẹni tó fàyè ṣàgbọ́tì ìtìsẹ́ rẹ̀ lẹ́ ọlọ́run níbi ìsọ́gbọ́ ọ̀run.

Ẹ̀rù rẹ̀.

aago méjìlá ọ̀sán ti lù ọmọ kásán àkó sunday tó gbẹ̀yìn oṣù kẹsàn-án mo sì gbáradúrà kò ní já àṣemọ fún gbogbo wa o ìrẹ̀ ìrọ́pọlá mú wá fún yín láti iléeṣẹ́ wa bond fm 92.9 ìka rédíò nàìjíríà tó fìkàlẹ̀ sóní gbòǹgbò nínú gro ìkẹjà ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń ròyìn àmọ́ ṣáájú ná ẹjẹ́ wá farabalẹ̀ ìgbà kókó tó léfò nínú àwọn ìròyìn ọ̀hún ná ìlú èkó ti bẹ̀rẹ̀ gbogbo ètò ayẹyẹ ọdún ìkẹrìndínláàádọ́rin tí orílẹ̀-èdè yìí gba òmìnira lọ́wọ́ ìjọba kó wọn lẹ́rú òjíṣẹ́ olúwa kan ti rọ olùgbé láti ṣàtìlẹ́yìn fún ìjọba pẹ̀lú àdúrà ń gbígbà lọ́nà tí ètò ìdìbò ọdún tó ń bọ̀ yóò fi kẹsẹ̀ járí ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ètò abala ẹ̀mí láti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí ọgọ́rùn-ún kan ó lé márùn-ún tó wá sí orílẹ̀-èdè south africa látara ìkọlù èèyàn méje ló kú ikú àìrò tẹ́lẹ̀ nígbà tí ogún èèyàn fara pa níbi ìró ìbọn tó dún gbámù láàrin ìlú nílẹ̀ south africa ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́ dáadáa látẹnu olúmìdé ọlálérè àmọ̀ràn gidi ti lọ sọ́dọ̀ olùgbé láti túbọ̀ gbìyànjú ṣe àtìlẹ́yìn fún ìjọba lọ́nà kọnà pẹ̀lú àdúrà nígbà àti ọ̀nà tí àlàáfíà yóò fi jọba tí àgbéga tó yàrá ọ̀tọ̀ yóò sì wọ ìpínlẹ̀ èkó wá àmọ̀ràn náà jáde látẹnu olùdásílẹ̀ ìjọ founder of echo of praise evangelical ministry pastor titus adémọlá ogunjìmí òun ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń takùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn nílùú èkó pastor ogunjìmí sọ pé ìjọ ọlọ́run yóò túbọ̀ máa wàásù bá a ṣe ń wà mímọ́ bá a ṣe lè gbénígbé ìfẹ́ àti ìṣọ̀kan pẹ̀lú ọmọ orílẹ̀-èdè yìí gidi ó sì jẹ́ kó yé wa pé ìjọ ọlọ́run gan ní iṣẹ́ gidi láti ṣe láti fi ṣe àtìlẹ́yìn fún ìjọba náà nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ àtàwọn ọmọ ìjọ wa ọmọ ìjọ wọn láti kọ́ bá a ṣe ń pa òfin orílẹ̀-èdè yìí mọ́ kí wọ́n sì tún máa kópa nínú iṣẹ́ ìdàgbàsókè ìlú ó tún gbàdúrà lórí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 táwọn lọ́ọ̀kán lọ́nà tí yóò fi kẹsẹ̀ járí gbogbo ètò ayẹyẹ ẹbí orílẹ̀-èdè yìí ṣe fẹ́ ṣọdún ìkẹrìndínláàádọ́rin tó gba òmìnira kúrò lọ́wọ́ ìjọba amúnisìn ó ti ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ èkó gómìnà babájídé sanwóolu ti ìpínlẹ̀ èkó sì ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti rí àgbéga nàìjíríà gẹ́gẹ́ bí ojúṣe gbogbo wa gómìnà sanwóolu ní igbákejì ẹ̀ dókítà kádì ọbáfẹ́mi hamzat lọ ṣojú fún òun náà ló sì sọ̀rọ̀ náà lẹ́yìn tó kírun jímọ̀ tán nínú mọ́ṣáláṣí ńlá èkó tó ń bẹ ní aláùsá ìkẹjà ibẹ̀ náà ní sanwóolu ló ti jẹ́ kó yẹ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé orílẹ̀-èdè yìí ní ọ̀rọ̀ àtàwọn àlùmọ́nì tó ṣe fi mú yangàn tí yóò sì mú kí iṣẹ́ ìlú kó yá kíákíá ṣùgbọ́n ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ látọ̀dọ̀ àwọn ará ìlú náà láti lè bàá jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣeé ṣe ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ pé ìjà ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀sìn àtàwọn nǹkan tó ń fa ìkùnsínú kò yẹ kó dí orílẹ̀-èdè yìí lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú ìdàgbàsókè fún ìdí èyí gómìnà wa ké sí àwọn ọmọ nàìjíríà láti kọ́ ẹ̀kọ́ látara ìtàn tó gbé orílẹ̀-èdè yìí ró lára ìtàn òun náà ní ti ìjà ogun tá a ti dà sẹ́yìn wá ká ti yàgò fún pípín tó ni tó sì lè tún fẹ́ lójú sí i lọ́nà tí yóò tún fi kó bá ìṣọ̀kan àti àlàáfíà ta ti ń pè fún látijọ́ pípẹ́ wá wa ké sí àwọn olórí ẹlẹ́sìn olórí ìlú iléeṣẹ́ àdáni ará ìlú láti gbìyànjú kó ipa tó jọjú nínú àgbéga orílẹ̀-èdè yìí sanwóolu wá tọ́ka sí àwọn orílẹ̀-èdè bíi singapore china àti united arab emirates gẹ́gẹ́ bí àpẹẹrẹ orílẹ̀-èdè tó tẹ̀síwájú látara pé wọ́n fi mọ wọn ṣọ̀kan tí gbogbo ẹ̀ tó fi ń bọ́ sójú ọwọ́ fún wọn. Àwọn onímọ̀ nípa iṣẹ́ ìṣègùn òyìnbó wọ́n ti pè fún lílo oògùn òyìnbó láti fi mú àdínkù bá àwọn àìsàn tí kò gbọ́ oògùn àti láti dáàbò bo àwọn aláìsàn láti yé máa fi ara wọn sínú ewu àṣìlò oògùn mọ́. Ìpè jáde lásìkò ayẹyẹ àyájọ́ àwọn olóògùn jákèjádò gbogbo àgbáyé pátá léyìí tí wọ́n sì ṣe nínú gbọ̀ngàn ńlá dr solanke conference hall tó wà ní lagos island maternity hospital níbi tí ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé lórí ètò ìlera oògùn tó wúlò láti fi kojú ààrùn tó ń ti ara ẹ̀fọn jẹjáde dídáàbòbò aláàárẹ̀ lọ́wọ́ ewu àti ipa tí àwọn tó ń ta oògùn náà tí wọ́n ń kó
ṣaaju ninu ọrọ CME onimọ nipa itọju awọn alaboyun ọmọ bibi ati gbogbo ẹya ara to jọmọ ti obirin dokita Muiz Adenekan lo so pe awọn arun to ba ti jọmọ pe ogun apakokoro ti o ba ti ṣiṣẹ mọ oni ko yẹ ka ma fọwọ yẹpẹrẹ mu iru ẹ dokita Adenekan ṣalaye siwaju pe ọpọlọpọ lo ma n ṣe ogun ẹfọn lo fun aisan imi yi yo wa dabi pe aisan na o lo lara won o ṣe atẹnumọ pe ogun antibiotics ko kin ṣe ogun kan to n ṣe akoba fun ago ara ṣugbọn bi eyan ba ṣi lo nikan yo mu ipadara wa fun iru ẹni bẹẹ eleyi yo tun jẹ ki owo ti iru ẹni bẹẹ yo san ni ile iwosan fun itọju ko tun lọ soke lalala nigba ti ohun naa yo sọrọ si ẹni to jẹ ọga agba ni ẹka to n ṣeto ogun pharmacist ṣọlápẹ adébàjọ o pe fun ṣiṣẹ agbega ba iṣẹ awọn to n ta ogun lọnà ti àyípadà yóò fi bá ìtọ́jú àwọn aláìsàn akọ̀ròyìn wa chidima ọpa oseekwe o jábọ̀ pé àkòrí ìpàdé ọdún yìí ni wọ́n pè ní ṣíṣe ètò ìrànwọ́ fún àwọn tó ń ta oògùn òyìnbó nítorí ìlera lọ́jọ́ iwájú bí àwọn èèyàn ṣe ń jáde dáadáa láti ṣe ètò gbálẹ́gbọ́ta olóṣooṣù o ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ sí tẹ́lẹ̀ nípínlẹ̀ èkó dókítà sanwó-olú ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí ní àná sátidé lásìkò tó lọ ṣàbẹ̀wò sí bí àwọn èèyàn ṣe jáde sí níbi ètò gbalẹ̀gbọ́ta ní máfolúkù lábẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀ṣọ́dì sọ̀lọ̀ ó rọ àwọn olùgbé tó ń fapá jánu pé ó ń pẹ́ kí àwọn tó ń palẹ̀ mọ́ ìdọ̀tí tó wá ń kólẹ̀ àwọn pé ó ń pẹ́ kan tó di pé wọ́n wá ó sọ pé ọkọ̀ tó ń kólẹ̀ lọ́pọ̀ ìgbà ó máa ń lò tó odidi wákàtí méjì sí mẹ́ta tí ó wà lórí ìdúró níbi tó fẹ́ dalẹ̀ ọ̀hún sí lórí àkìtàn ó sì ní gbogbo nǹkan yìí gan níjọba ti ń ṣiṣẹ́ lé lórí láti pàṣẹ ìlànà ìgbìmọ̀ tó ṣètò kólẹ̀ kódọ̀tí tí ìpínlẹ̀ èkó yóò fi wà ní ìmọ́tótó obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ èkó pẹ̀lú aya igbákejì gómìnà ìpínlẹ̀ èkó arábìnrin olúrẹmi hamzat tó fi mọ́ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba lójọ kọ́wọ́rìn àwọn ló sì rọ olùgbé láti yé máa dalẹ̀ síbi tí kò tọ̀nà mọ́ bákan náà kí wọ́n gbìyànjú mú ètò ìmọ́tótó lọ́kùnkúndùn lójoojúmọ́ ó jẹ́ kó rímọ̀ lẹ́ẹ̀kan sí pé ó ní ìdí tí àwọn fi àwọn ọmọ iléèwé náà sínú ètò ìmọ́tótó àyíká ó ní ìdí ẹ̀ ni pé àwọn ọmọ yìí wọ́n á lè tètè mọ bí a ṣe ń gbé ní ìmọ́tótó láti kékeré wá ẹ̀wẹ̀ olùgbanilámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìmọ́tótó àyíká ẹnjiníà ọlákunlé rotimi akodu sọ wípé àpẹẹrẹ ńlá ni bí àwọn olùgbé bí wọ́n ṣe ń tún àyíká àti agbègbè wọn ṣe bákan náà ni olórí òṣìṣẹ́ nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni ọlábọ̀dé àgòrò tí òun náà kó ikọ̀ ẹ̀sùn dí lọ síjọba ìbílẹ̀ lagos mainland òun náà ṣàlàyé pé ètò ìmọ́tótó náà ti lé ní oṣù mẹ́fà ó sì kan sára sí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń jáde dáadáa sí ó wá rọ olùgbé láti mú ètò ọ̀rọ̀ ìmọ́tótó gẹ́gẹ́ bí ojúṣe wọn kí wọ́n má tiẹ̀ dúró de ìgbà tí àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ìmọ́tótó yóò bá wọn lálejò kí wọ́n tó jáde látàrí ètò ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó olùgbé ìpínlẹ̀ èkó tí àjọ lásìá gùnlé níbà yí ẹ̀wẹ̀ àjọ yìí ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olórí ìlú láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn lọ́nà tí àwọn olùgbé yóò fi kópa nínú ètò ìforúkọsílẹ̀ náà eléyìí yóò tún jẹ́ kí ètò tíjọba tó ní fún ará ìlú kó kárí ilé kó sì kárí oko ìgbésẹ̀ yìí ó ti wá mú kí àwùṣẹ ìlú onígbòǹgbò ọba olúwaṣẹ́gun adéyẹmí àjẹsà kó ṣe àtìlẹ́yìn fún ètò ọ̀hún ọba adéyẹmí àjẹsà sọ wípé ààfin òun náà yóò túbọ̀ ṣègbè lẹ́yìn àjọ lásìá láti lè bá jẹ́ kí gbogbo olùgbé onígbòǹgbò kí wọ́n jàǹfààní ìforúkọlẹ̀ ọ̀hún kábíyèsí ṣàlàyé kíkún pé ilẹ̀kùn ààfin yóò wà ṣíṣílẹ̀ gbayàwó fún àwọn òṣìṣẹ́ àjọ yìí tó fi mọ́ ọjà àtàwọn ààyè tí wọ́n ti ń ṣètò ìforúkọsílẹ̀ lábẹ́ ìjọba ìbílẹ̀ SCDA náà kí wọ́n sì lọ gba káàdì ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó olùgbé ìpínlẹ̀ èkó pàápàá jùlọ òbí ọmọ tó jẹ́ wípé iléeṣẹ́ tó ń ṣètò ẹ̀kọ́ béèrè fún nọ́mbà lásìá kó tó di pé wọ́n wọlé sí ilé ìwé ní báyìí ọba adéyẹmí àjẹsà tún wá ké sí àwọn CDA adarí ọjà pẹ̀lú ẹgbẹ́ ọ̀dọ́ láti ṣe ètò ìṣínílétí inú fún àwọn ọmọ ẹgbẹ́ wọn lọ́nà tí wọ́n á fi lọ forúkọ sílẹ̀ bákan náà ni baálẹ̀ àwùṣẹ ọ̀pẹ́bí náà ṣe
bo se so iyan oloye agba ganiyu sadiq on papa ase atileyin fun eto na o si ro gbogbo olugbe to nbe labe labe lati jade lo janfani eto iforukole na iro papa le ngbala ti le se wa bond fm 92.9

Ekute disiwa irodo le ngba ti le se wa Bond FM 92.9 alaga ajo to ndekun iwa ibaje ati sise owo ilu basubasu EFCC ogbeni Ola Olukoyede je ko ri mo pe ajo yi ti tawo gba esun to ti le ni ogun lori awon eka ile ise ijoba latari bi won se na owo ilu lododun ilu Abuja ni ogbeni Olukoyede ti se aso loju iroyin na lasiko ayeye ojo ibi 80 odun adajo agba tele ri to tun je minister eto idajo nle yi na oloye kanu agadi ibe na na oro na ti jejade oga agba ajo EFCC tun salaye pe iwa ajebanu koja nkan ti ajo yi nikan le fo ye pere mu nitori pe yo ni ipada agiri fun awon omo Nigeria papa julo awon ti nkan ofu tara jora fun oni awon ni yo ko baju o fun idi eyi o wa ro omo orilede ji lati fowo so po lati yago fun bi awon ise ijoba bi won se nlo owo ilu ni gbongbo koda o so de bi pe awon emi ti koduki ijoba pamo laarin odun meta si merin ti won ti bo si ori ipo ajo to ngbe gidina lori eyikeye igbo igbono nle yi yala ogbono mimu ni o gbigbe tabi fifi ndla won ti lo buwo lu iwe adehun pelu ajo to ni se pelu gbigbo gun ti egbo igbono ta mo si National Drug Enforcement Authority NDEA labẹ orilẹede United Arab Emirates UAE lati tubọ mu ki ifọwọsowọpọ to lọrin ko wa lọna ti wọn a fi jọ koju iwa gbigbe egbo igi ororo lawọn ẹnu alabode to pa orilẹede yi ati ilẹ UAE pọ iwe adehun yi gẹgẹ ba ṣe gbọ wọn buwọ lu nibi ipade ajọ iṣọkan agbaye ikan ẹdogun iru ẹ to ni ṣe pẹlu gbogun ti iwa ibajẹ ati dida ẹjọ ẹ èyí tó wáyé nílùú Abu Dhabi ibẹ̀ náà ni ọ̀gá àgbà yanyan fún àjọ NDLA ajagun fẹ̀yìntì Mohammed Bubamaruwa ti ní ìgbésẹ̀ náà yóò tún jẹ́ kí àgbéga kó bá iṣẹ́ àjọ NDLA kódà ọmọ wa rántí wípé láàrin ọdún 2021 sí ọdún 2026 ikọ̀ NDLA gba kílò oògùn olóró tó tó ẹ̀rìnlá ó lé òjìlélọ́ọ̀ọ́dúnrún àti méje egbòogi olóró tó ń bọ̀ láti orílẹ̀-èdè UAE ọwọ́ sì bá afurasí mẹ́ta dín lọ́gọ́rin bákan náà ajagun fẹ̀yìntì Marwa ó tẹ̀síwájú pé láàrin ọdún yìí nìkan náà àjọ NDLA tún rọ́wọ́ tó afurasí tó 1,190,000 wọ́n sì gba kílò egbòogi olóró tí ìwọ̀n ẹgbẹ́wura tó 15.5 million wọ́n gba ìdájọ́ fún èèyàn 16,469 wọ́n sì mú ìgbà ọ̀tún bá ààyè èèyàn tó ń mu egbòogi olóró 1,190,000 lákòótán alága àjọ NDEA sheikh zaid bin ahmad al-nayan ó sọ pé ọ̀rọ̀ àsọyépọ̀ yìí yóò tún mú kí ètò okòòwò àtàwọn tó fẹ́ sọ̀dá sí òdì ìlú kejì orílẹ̀-èdè méjèèjì yóò tún gbéwura sí i látàrí wàhálà àti ìkọlù táwọn ọmọ orílẹ̀-èdè yìí àwọn ọmọ orílẹ̀-èdè south africa ń ṣe sáwọn ọmọ orílẹ̀-èdè yìí àtàwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ míì tó ń gbé ní orílẹ̀-èdè wọn láti bí oṣù mélòó kan sẹ́yìn ìwà yìí ti mú kí ìjọba àpapọ̀ kó bẹ̀rẹ̀ sí ní lọ fi ọkọ̀ òfurufú gbé àwọn ọmọ ẹ̀ kúrò ní kó tó di pé ó kọjá nǹkan àfaradà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látọ̀dọ̀ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyẹn ọ̀gbẹ́ni olúwa

0: Ǹjẹ́ òun náà àwọn ẹ̀yìn ìrora ọkàn kan kọjá bí?
1: Tàbí ò ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
0: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì kan náà ni 100.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15
0: lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
1: Eré aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìrora ọkàn
2: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
1: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣe nígbọ̀wọ́ ètò yìí.

0: kan na fun oro fifi oro jomi toru oro a n bere awon bere kan lowo na sugbon eyin te wa le na e mo so pe to ba di eni e lanfani lati pe nbi ti e tin pe awon baba wa na ma se kini won ma da yin lohun nigbati e ba n gbe ipe yin wole lori kini rogbodiyan ija ki lo nda gbo ruke rudo isile nibo lo ti wa sa le gbe laarin won so ni figo fo wa lori an baba wa ti yanu na ni won ba fun wa so wa a tun test waju lori eto leni kokoro te ma fi wole sori eto nigbati an baba wa ba nda wa lekodo lori e ni 07082970501 07082970501 baba wa daru ko ifa mo nigeria pe ti desa
1: kule o alufa atayo ladokun ati de oni tebo mi salem baptist church nilu agility de kombi bi se asoju fun ajo bibeli ti le nigeria lori eto irora iwosan kan ese eku tete si lo wa
0: o ya mama wa
2: eku kale sa e ka bo sa lati bi ose meji lati n gbe eto yi wo tabi nigba ti rubodi yan ba wa bawo la se le gbe pelu ara wa ni alaafia ibere ti mo ko fe bere kini rogbodiyan nigba ta ba te so rogbodiyan ija se ohun to da wa ni o le wa ninu rogbodiyan tabi ija tabi ebi ayede
1: yes ibere yin yen ibere to da ija mo waye laarin eyan meji enikan o de dare igba ohun to si mo fa onigba ti ewo kan wa abi iwoye wa to ba ya so sira won to ba ti ti ero awon meji o ba ti jora won o mo fa ro o mo fa ide ayede o si won mu ki nkan o da ro sugbon ibere keje ibere ni pe se n to da wa nbe be ni ba ti mo wa ni ile iwe giga won fun wa ni ibere kan dada laarin wakati meta won ni rogbodiyan ati igbore ni ye won je omo iya owo eyo kan ta n lo won ni ka salaye e lede oyinbo won ni conflict and consensus they are two sides of a coin discuss ibere tan be ilowo wa ni yen pe won be pe wo lo n te igbe awujo siwaju lede awon to ba je especially awon to je onimo sociology won ni ko se ti o da nbe tori ti o ba si jangba mi itesiwaju oni wa we engine to mu ki itesiwaju ko wa okan lara re ni ide ayede aigbore ni ye ngo ba sele a wa pe pade joko pe eleyi ti lagbaja iso yi bo le ti ri si yen la fi wa ona abayo awon to si je onimo jile technical science wọ́n ní ìbéèrè kìí se dáhùn ló ń tẹ ìsẹ̀lẹ̀ àwùjọ síwájú ìbéèrè question not answer move society forward so kí wọ́n se gbogbo gbà ní ìjà ọ̀dá ẹ̀bọ̀ tó bá ti mú ipá dání tó ti mú pé ó fẹ́ máa gbẹ̀mí ẹni ọ̀dá ń gbà
2: ṣá lè jọ gbé pọ̀ ká má jà
1: kò ṣeé ṣe
2: pàṣẹ jọmọ ọlọrun tó yìí
1: àwọn ará ilé náà mọ pé kò ṣeé ṣe nítorí eyín àti ahán dájọ mọ ìyá tí ọlọrun dá wọn ń jà bọ wọn mọ bẹẹ ṣe ń parí ẹ ọkọ ò ní sá fún kan.
2: ó dà ẹ ṣe sà ẹ kú ohun ìbéèrè tí mo fẹ́ bèrè yìí ó ní nígbà tá a bá wá bára wa ní àwùjọ oníjà gidija kan níbi tí ìjà wọ́pọ̀ sí níbi tí ogun ẹṣẹ mọ kápáyàn tẹrù wà táwọn èèyàn ń gbé ní ìfòyà báwo ni àwọn ọ̀nà owó ní pàtó tá a lè là kalẹ̀ pé ọ̀nà tá a jè lè jọ gbé tá a kúkú lè kó kúrò láyé ẹ̀sọ́ àwọn ọ̀nà owó ní àwọn tó wà ní agbègbè yẹn báwo ni wọ́n ṣe lè ṣe tí wọ́n dẹ̀ máa gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó gún yẹn òdẹ̀ ní pọ̀ sí tí ò ní fẹ́jú sí tí wọn òdẹ̀ tún ní sọ ẹ̀mí wọn ni.
1: ẹ ṣe lóòtú àwọn aráalé tó ń gbọ́ wa náà wọ́n mọ̀ wípé a lè sá fúnra wa kó láyé. ti ede ayede ba wa ti rogbodiyan ba wa ge bi kristeni igbese ti eyan le gbe oni pe number 1 eyan koko pinu lokan re pe ohun oni dakun ija yi nitori ge bi omo olorun oni ka ma wa alaafia ti o ba ti pinu pe oni dakun ija yi bo se ija lainu labele tabi ni awujo iwe owe salaye pe awon kan ni mo das ni mo na mo runa si eni ti mo awon to mo se chocho
0: so olofufu
1: awon lo mo da
0: olofuru ija soke
1: lo mo ru ija soke so ti emi ba je gege omo olorun ti jesu gbe inu mi ma koko pinu pe ija yi lo to wahala wa sugbon mi o ni daku asi le pa na re ngba ta ba ti daku igbese keji ni pe awon to ta ba ibi ti iwa pa ba ti wa do wa ti fe ma la emi lo a koko yan a wa abo fun awon to gba ni saka ni wa nitori emi o laaro to kun ba ti ja ko se so so gbele o de lodi si pe keyan na sa sala nigba ti won ti wahala kan sele ton fe fi pa mu jesu won ni o si yo poroko laarin won
0: o si yo gele
1: won si fi adugbo yen sile fun akoko je so o ti fi awon ilana ta igbese ta le gbe han wa pe ti wahala ipa ba wa nbi bayi ti o si gbona to n gbona lowolowo a le yeba o je igbese keji eleketa o ni pe ti royin ba ti bere ti wahala ba ti bere especially ni akoko ayelujara ta wa yi ti se ni iroyin o mo fu laarin wakati o di dowo egbelegbe o duro ko duro o jolo to ko jolo to awon eyan wa ti dodo won bo ti eyan wa je omo olorun ibere apo ni yo bere lowo pe se oto ni ni kemi na to tun ju sodo elomi yo gbe igbese lati wa die tori ta pe wa fun ni yen ehe yo si je ni tin gbadura pe ni a mo gbadura fun alaafia Jerusalem
0: o to fe yo se
1: adua a le yo ko na oro alaafia ori gba mi n to daja le ki se awon ta foju ri o le je mi kan lo ko wo adugo bo yo fe mu je o mo wo nu le ehe jo kan wo pe oya e da le gunra yin so nigba ti a ba ti ri pe ti gba mi ti ja ba sele e gbe ki lo se ja ki lo ile yi o ti tu da e o ye ka fowo emi mu o ti ri ni
0: ẹyin tẹ wa nle gẹgẹ bi mama wa ti nbere awọn bere lọ baba wa ni jẹjọ na a pe mo sọ fun yin mo ni aye wa fun ibere o ẹyin na ki lo nsele lodo yin ninu ile e lafani lati pe wa sori eto ka jọ foro jomi toru oro 070 82 97 0501 o ye tesiwaju
2: nipa ayelujara te menu bale nkan ti won pe ki se gbogbo nkan ti o wa nibe na ni oro aye so imi to to ni ojulowo ni nigba ti eya meja be ya se mo larin ara won ti won ba fi awon nkan so ta ngba mi to de boya to to ni nkan ton so yin sugbon bo se je to to yen o npa eya kan lara bawo leyan se wa fe bawo lo se ka se wuwa se mo pe te ba gbo pe won bu eya yin won se kini kan boya nkan to de so yen to to ni but eyin o fe gbo se mi se mi mo because awon nkan to le mu ka ko ri ara wa to je ko won ma so to je to to so bawo lo se ye ka wa se wa gege bi kristeni ninu asiko gba yin ti o nse pe boya won paro o
1: e se ri iwe mo jalaye eni ti o je kristeni ninu iwe efesu ninu iwe efesu o ni nikan eya ede gender ki no pe gender wa ni si boya okunrin ni mi ta
0: ko be
1: ni ko o se ko n lo mumu laye olorun o ni eda titu n lo mumu laye olorun si mo ba ni isin omo yoruba ni mi ti ni tara sugbon ni temi mi o leya gbogbo eya to ba ti gba jesu olódidi ẹyà mi ẹ máa wo àwọn fúlàní tí wọ́n ń daran táwọn kan di dáràn dáràn rẹ kì í ṣe gbogbo wọn ló
0: jẹ èèyàn
1: àwọn ọmọ ọlọ́run wà nù wọn tó ṣe mú yan gan so ẹ̀yà mi ni tí nǹkan bá wá ṣẹlẹ̀ tí mo bá rí lórí ayélujára bí a èmi gẹ́gẹ́ bí ẹni tí ń wà àlàáfíà tí ń lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn bíwèé mímọ́ ti mú ó yẹ kí n kọ́kọ́ ní sùúrù láti lè wádìí dé lóòótọ́ ni kí even bó bá jẹ́ lóòótọ́ ìgbésẹ̀ wo ni mo lè gbé láti mú kí ìjà ikó rọlẹ̀ tí nǹkan fi ní dàkún ìgbésẹ̀ tó ń bèèrè fẹ́ kọ́ mọ́ ọlọ́run ló gbé nílẹ̀ ní ti ọ̀rọ̀ ayélujára because ẹ̀mọ̀ nínú ayé AI àtún wá wà yìí ó ti
0: ó dojú gbogbo ẹ̀ ó dojú gbogbo ó fọ́ lójú kùtùkùtù
1: wọ́n lè pé èèyàn ṣe kú dèta láì jẹ́ kó débẹ̀ tí ó sì tí wọ́n á tiẹ̀ tí ẹ̀rọ bàbá gbé jáde pé
2: ojú ẹ̀ lé ojú ẹ̀
0: lè tá a gbé jáde
1: ìwọ ni mo rí ẹ̀
0: ìwọ búra tó bá ti bọ́ má búra èké ẹ̀ lóru ta ló wà lórí afẹ́fẹ́ o ẹ kúrò ọ̀lẹ́ o
3: ẹ kúrò ọ̀lẹ́ o ẹ kúrò àtótó nu o
0: àwa nìyẹn o
3: àánú àdúgbà o
0: àbí orúkọ yà tí ti pè wá o
3: orúkọ mi ni ẹni ọ̀wọ̀ adéyẹmí
0: láti ẹ̀ fún pè wá
3: láti agilétì
0: agilétì ẹjọ àbàbà wá wà bí o
3: a ní àgbàdo ètò yín o
0: àwa nìyẹn o
2: ẹ ṣe sá o
3: ẹ
0: kàn ní kẹ́ẹ̀kí wa ni.
1: Ẹ jẹ́ ẹmọ tẹ́tí sí
0: wa. 0708297-0501. Ó yà ẹ tẹ̀síwájú.
2: Ìbéèrè eléyìí, ó ní ní Jésù pè wá sí ìfẹ́, ó ní ká gbàdúrà, ká fẹ́ àwọn tó tiẹ̀ kórira wa, ká máa gbàdúrà fún wọn. Báwo ló ṣe rọrùn? Ṣé pé wọ́n á ní ó rọrùn láti sọ? Ẹ ti mẹ́nubà náà pé tábàjọ́ nígbàgbọ́ máa gbogbo èèyàn lè yá wa. Báwo la ṣe fẹ́

0: ṣùgbọ́n mo wà láàyè. Wọ́n ní kì í ṣe èmi ni mo wà láàyè mọ́, bí kò ṣe Kristi Jésù tó wà láàyè nínú mi. Wíwà láàyè tí mo wá wà láàyè nínú ara nísinsìnyí, mo wà láàyè nípa ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tó fẹ́ mi tó sì kú fún mi. Náà ẹni tá à ń pè ní Kristẹni ni ẹni tí Jésù ń darí ayé rẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ lókè ọya bíi ọdún mẹ́ta sẹ́yìn ni wọ́n dáná sun chọ́ọ̀chì kan. Wọ́n jòdè eérú. Nígbà tó di ọjọ́ ìsinmi, àwọn ọmọ wọn padà sínú chọ́ọ̀chì. Wọ́n gbé plákáàdì lọ́wọ́. Ẹ̀yin lè dáná sun ilé ìjọsìn wa, ṣùgbọ́n àwa sì fẹ́ràn yín. A fẹ́ràn yín pẹ̀lú ìfẹ́ Kristi. Níjẹjọ mo ṣe àpẹẹrẹ tó ṣẹlẹ̀ láàrin àwọn ará Jámánì. Àwọn tó wà ní abala ìlà oòrùn àti ìwọ̀ oòrùn nígbà tí wọ́n pín ní 1980s tàbí 60 kó tó di pé wọ́n parí ìdá ní 1980s. Àwọn ti west wọ́n dé wọ́n kàn dédé jí ni wọ́n bá ìdọ̀tí lẹ́yìn ìkùnlé fẹ́ǹsì wọn tó ń fi pínra wọn. Àwọn ẹrù gbígbé ọjọ́ ta ti ń rùn yẹn bẹ́ẹ̀ ló sì wá ń rùn. Tẹ́ẹ̀mọ̀ wá wò wí pé kí làwa lè ṣe fún àwọn ènìyàn. Wọ́n wá lọ ra ìtẹnu oúnjẹ mélòó ẹ̀bọ́n fita gbogbo àwọn grocery. Wọ́n di wọ́n fi tẹ́lẹ̀ kó lọ. Wọ́n jù sí ẹ̀yìn fẹ́ǹsì wọn. Wọ́n jù sí ẹ̀yìn fẹ́ǹsì wọn. Àwọn tí wọ́n kọ́ dádọ̀tí. Àwọn wá ń da oúnjẹ padà. Ìgbà tílẹ̀ mọ́ táwọn náà jí ní ọ̀dà ṣe ni wọ́n wá rò pé ìdọ̀tí la dà sáwọn ará
1: bí. Oúnjẹ náà fi sán fún wa padà.
0: Oúnjẹ náà fi sán fún wa. A jẹ́ pé nǹkan kan bẹ tó yàtọ̀ mọ́ ayé àwọn. Ohun tó ṣègbésí àlàáfíà ní Germany tán tó fi padà díẹ̀ yọ. Torí àwọn kan ríra wọn pé èyí tẹ́yìn nílẹ̀ fún wa yẹn, èyí tí àwa ní àwa ó fún yín, a ní fi búburú san búburú bí ìwé mímọ́ ti rí. So ìgbésẹ̀ tó yẹ kí ọmọ Ọlọ́run ó gbé ni. Tí Ọlọ́run bá fún wa lórí ọ̀rẹ́ láì gbígbé ìjẹ ìyà ẹ̀ yóò mọ lọlẹ̀. Lóòótọ́ ẹni tó bá di dojúkọ especially tí wọ́n bá pa ìyàn rẹ̀ yóò mọ jóyàn lára. Ṣùgbọ́n ìbéèrè ni pé wọ́n pa Jésù náà. Kí ìyẹ́ rẹ̀ ṣe ńgbà tí wọ́n pa èyí tí ẹ̀ tó ń ṣe ìrora kékeré.
1: Yẹ́ ẹ̀ rí face to face.
0: Ó rí face to face. Tí ò dẹ̀ sí nǹkan
1: tí ó dẹ̀ sí nǹkan tó lè ṣe sí.
0: So nígbà tó wá tó fẹ́ tẹ̀mí rẹ̀ tó fẹ́ fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ó ní bàbá dáríjì mọ́ nítorí wọn ṣe kí ni o. Ẹni tí ẹ̀mí yẹn bá ń gbénú rẹ̀ ni wọ́n pè ní Kristẹni. Wọ́n ṣe tí ò dá sí. Ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ bóyá àjọ ń gbénú lé àwa méje lé kadojúkọra wa. A dẹ̀ wá ní bómi sí omi òtún láàrin wa. Tí èmi bá wà nílé tí mo jẹ lóòótọ́ ńgbà ẹnìkan wà tí mo sásọ ẹni tó jẹ́ bí ọ̀tá mi tó jò ń rọ̀ kò bá mi kára bó tún ká ọ tó jù sínú ẹrẹ fọ. Téèm bá jọ ọmọ Ọlọ́run tí mo bá délé tóun ò sí ilé tó sásọ tójò bá fẹ́ rọ̀ kí ló yẹ kí n ṣe.
1: A bá ká sọ̀rọ̀.
0: Kí n bá ka nítìlẹ̀. Tó bá dé tó bá rí ó lè pé ta ló ràn yín sẹ́ but kinní kan ó sọ fún pé ẹ̀mí tí ń gbénú ọkùnrin ó yàtọ̀ sí tiẹ̀. Bí èèyàn tí máa ràn yàn lọ́wọ́ láti gba Jésù ni. Nígbà mo wà níléèwé ẹni tí ń gbé ilé yàrá ọ̀dọ̀ mi scotters là mọ́ pé. So ìgbà tóun náà dé lẹ́fù kan ó gba àwọn fún ní rúùmù. Ó dẹ̀ jọ́kan lára àwọn òṣìṣẹ́ student officer. Ó máa jáde àgbà Jésù ó ìkánṣẹ́ ìwọlé tá ń pè ní jàǹbító àwọn ọmọ ọlọ́dún kọ̀ọ̀kan. Ṣé rí omi dẹ̀wà wọn ní UI nígbà yẹn dry season ni tó bá ti pọn mí lẹ̀wà ọmọ yẹn lọ gbé. Ní ti èjì ó jù lọ. Ní ti lẹ́fù ó jù lọ. Ṣùgbọ́n yóò wà òun wá rò pé òun kan ọmọ ìlábùkún. Mi ò lo seniority lórí rẹ̀. Ó rẹ̀ tó wá ń lo mi ò tó nípa. Ó ní ẹ̀mí ẹ̀ wá sọ wọn pé wàá sì gba ẹ̀rí rẹ̀ jẹ́. Òun bá sọ̀rọ̀. Ìgbà tó dijọ́ kejì wá ní bọ̀dá ìmà. Ìgbà fẹ́ bá yín sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ̀ pé mò ń wá ìnìyí ni. Gbogbo ìwà tẹ́ ẹ̀ wù tí mò ń wù fún yín. Mo fi fẹ́ wù bá lóòótọ́ ó ní ìwà yín àti ibi tẹ́ ẹ̀ ń lọ ó bára wọn. Torí ẹ̀ níjà gbádùn mo nínú ilé ẹ mọ̀ gbàdúrà ẹ mọ̀ kọrin ẹ ń lọ sí prison ẹ ń lọ bí mo fẹ́ wá wù bá lóòótọ́ ṣùgbọ́n ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n tó sọ fún mi wá ni pé tóun bá ti wá fàjà kalẹ̀ òun ò bá sọ ọkàn yẹn nù.
1: Wọ́n tẹ̀lé lè wá sọ mọ́
0: kò ní sọ tó ṣẹlẹ̀.

0: ohun ti Jesu fi won we ohun ni imale ati yo pe ti e ba wa ni o je ka mo
1: imale
0: ti o ba ti si okunkun a need imale
1: be
0: so igba ti mo wa nbi kan ti eni kan se nti o da emi gege bi imale mo nise ti Jesu gbele mi lowo kesi ni mi imale ise akoko ni se otito I am mo je olugbeja otito defender otito o wa ni ka se ninu ife ona ti Jesu la le ni to ba ni ide ide pelu yan kokko pe so fun ti o ba gbo mu yan kan bi meji mara pe mo so fun lagbara lori nkan bayi tori iwo o le le ri pa pa julo fun ile ise to ni procedure o le ni eleri
1: mo so fa won ni
0: mo so fun ngba mo pe ikeji ngba ti o si aye pada mo pe en to joga mi akesi won si o si se se aye to lura ero wa nbe to record
1: na record be
0: so so that to ba di pe kiyan wa fejo fe na soju to igbese wo ni wo gbe igbese ti mo gbe ni mi o lagbara ati leku tori mi ko mo ni ise
1: mi da ko gba sise
0: ehe mo salaye awon woye mi mo de so fa awon to e kin so fun so ko ni je ki won e kini o jo gba won papo but ti o ba ni age lo ni a mo ba lo won so pe Jesu gun so pe won no o se bi imale okan o ni ama se ba o ka se ka ma se ba okunkun dogba so eni yen ti ba okunkun dogba
1: ti ati gbo eyin te bere bere won ti da yin lohun 070 e bi a to fe wole ni oya e ma bere bere yin
2: se eyan le dari jeyan ko ma se ilaja tabi tabi ko ko asa ti mi be ja mo mi obinu se ma lo ti e ke mi na de ma lo ti te
0: idariji o yato si ibalaja seri igbesi akoko o ni igbesi idariji sugbe eyan le dariji ko ma lo si igbesi keji ko ma se ibalaja o le se mi mo ko mi o ko si nkan kan laarin wa mo ko si nkan kan la ipe ti wole so e de ka gba ipe
1: hello ta lo wa lori afefe o
3: hello abedo lo won ti lo wa lori afefe
1: ki le ti pe
3: abedo lo won ti lati baye ku
1: abiodun olowo kini
3: olowo ni ti
1: olowo meji oya lati baye ku won bo na e ma bo yin bo
3: okay ibere ni mi ke mo je ni se je ba se ti pa je ke ti ti se an je ti ni man bo fe ti fo ni to ṣùgbọ́n kò ní dánú mi lórí mi nípa ti àwọn ànímọ̀ ń bá wọn sọ̀tà pé kí ọjọ́ bàbá yẹn sọ àti kírísítẹ̀ sọ̀tà ni torí ní ẹni bí ló ṣe pé bóyá ó tẹ̀lé bóyá mo ní nǹkan bóyá ìṣúná bóyá ó ṣe kàn mí ìgbà bóyá màá dà sọ pé ìjọ ó ṣe gbẹ̀bí ìjà wà ní bóyá kí máa bù mí ni màá kọ̀ kọ́ bẹ̀ pé mo pa sí àwọn ìyá rúbọ̀yá mo bá yẹn lójú pé kò dà fún ọmọ ọlọ́run tó yẹn tó lè
0: gbẹ́ ìbéèrè ẹ̀ náà làyànnà náà lọ́wọ́ pé kí ni ìyàtọ̀ láàrin ìdáríjì ìbálájà àti lílépa àlàáfíà ṣe ìdáríjì ni.
1: Hello.
4: Hello.
1: Ẹ kúrò lẹ orúkọ yóò àti bí tẹ́tí pè wá.
4: Iṣẹ́ olúwa
1: o. Ìlú wa kú iṣẹ́ o.
4: Àṣì ẹ̀ ẹ́ sí àti ṣáà tó pè o.
1: Àmì o, ẹ jẹ́ ẹgbọ́n sókè rárá àbí kẹ́ ẹ sọ orúkọ yín.
4: Ajin
1: rere
4: fatai.
1: Fatai. Lati bo.
4: Lati oyinbo.
1: Lati oyinbo. Oya, won bo yin sir.
4: Nigba ti eni meji ba le ṣàdéhùn pé kó jọ ra nkankan mọ, wọn lè jọ ń sọ pé wọn lọ sí ṣùgbọ́n. Tí wọn á yọ rárá, ṣùgbọ́n tí kò pa ẹnìkan.
1: Hello sir. Hello sir.
4: Hello.
1: Àti gbọ́ yín dẹ̀rẹ̀ gbọ́ yín dáadáa tẹ́lẹ̀ ni ẹ tún ọ̀rọ̀ yẹn gbé sà.
4: Mo ní nígbà tí ni méje ìjọ ra fún papọ̀ sọ́dọ̀ ìjọ jẹ́ kìrìsìtẹ́nì sọ́jọ́ ń lọ ṣọ́ yìí.
1: Ok.
4: Ṣùgbọ́n láàrin méje ikú pa ẹnìkan. Ìyẹn kẹ̀ ti sọ fún ìyàwó ẹ̀ nílé.

fi ọ̀dọ̀ apẹ̀fọ́ báwo ni a fi sáàdì yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àti ohun ọ̀gbìn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lẹ́mẹ̀lọ ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kúrò lọ́wọ́ ibà. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ló mú ìkéde ìwáṣẹ́ tí gbọ́ yín.
1: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọninú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ̀ fún ìlú ìgbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi yín gbà yín nímọ̀ràn pé kí ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.mecom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 6 sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
2: Èsì iṣẹ́ wa rèé, ẹ̀yin ènìyàn wa nílé lóko lódò káàkiri ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ àmójúbà ètò tó ń ràn lọ́wọ́ àwọn iṣẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú tí àwọn tí a dìbò yàn sípò ní ìpínlẹ̀ Èkó ṣe láti mú ayé ìdẹ̀rùn bá tẹrí tọmọ wòlú ọmọ ayẹniyẹmíyàn ni lóòtú ètò èsì iṣẹ́ wa tó máa wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọjọ́rú ní déédé agogo mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni ètò yóò máa gorí afẹ́fẹ́ tó bá fẹ́ kí àwọn ènìyàn rẹ mọ oríṣiríṣi iṣẹ́ tó ń gbé ṣe ní agbègbè rẹ tẹ̀wá láago sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08134604441 08134604441 tàbí 09010206445 ètò èsì iṣẹ́ wa rèé ní gbogbo ọjọ́ Wednesday ọjọ́rú ni yóò máa gorí afẹ́fẹ́ o ẹ má ní ìsí ẹ̀.
3: On FM 92.9.
4: Fẹ́lá ni
5: ká ẹ pé. Oti, aso la fẹ́.
4: Hip hop ni ká play jọ.
6: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
5: Dèrò nkẹ lẹ́nu ẹ. Èmi ti sọ anu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
4: Ọ̀pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
6: Bàbá, ẹ̀yin náà ti sọ panu. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
4: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gílógún ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ panu.
5: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abanajeru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pánù.
7: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀ sì dárúkọ yín.
5: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Maka oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
7: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Off Abanajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
5: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ aromọlẹ́gun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ń ṣe ń rìn tàti rìn dógún. Ó ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti rí àwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. ati rin odogun ibadi ko ma bu oso ni gbogbo igba ka ti rin odogun ke ti o ma pariwo ka ya o ma lu pipipi elomi aya re o ma ja ni elomi apakara lati okede sale ni okuta itai elomi igan gbogbo nkan ni o ma ma se pipipi nu agwa re to ba tin rawon kan bayi
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koton underground ewo marwa ton lo si Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bole ni Dele Ara bus stop apa tun ele yas number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni mi Ikotun leko
8: baba agba te ni be gi loju ni ke ma so pe Ikotun jima irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera file bayi pe Ikotun ya lodo baba agba te ni be gi loju ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni lu Ikotun e ba ti de Ikotun
5: ero bani so hotel fi pe mi
3: 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun mo ni ero ibanisoro wa ni
5: 08062162859 bo se se yan were were to fi di oni yen ki se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
3: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: lodo baba agba te ni be loju wa fun itoju to peye orin wonku wonku orin on te koluba ati ni di oran fun wo iwo gan gbogbo badi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lokan ba bo se nbere ni o ma kuru bo se nbere ni o ma je ki ti o di be to ba ti ra pere kekeke tete gbera bayi
8: ma bo sodo baba agba
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun ero ibanisoro wa 08062162859
5: gbogbo adugo to ba tin gbo wa bayi tete ma bo lodo baba agba lori ati ni dogun ni ati se igbanse doran ni telomi ti ba po lohun saanu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi pa dele mechanic ni elomi e ni le ba soro nitori pe elomi o le nawo sagwa re afi ori si ko si tani ko ra fun nawo ti o ni se e ma fira yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo le ko si se e ma so be gbogbo wa la logun ko te ti o logun sugbon lohun oba fe nikan si je nikan lo bo lohun se ma ko se ti ma n bo sodo wa olohun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo ohun ni bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ni gbogun apa romi egbe kara romi ati gbera gan baba ni party ya iwo le lo ogun lo ni ogun mo ni olohun bo ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to ni olohun le je keri sugbon adura la so ran ju ka gbe igbese ipo to woju olohun to nbe gbogbo ona ti soro kan si keji ba fi wa lagwa re to nfura si tete ma bo si
3: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: lodo baba agba te ni be loju
3: ero ibanisoro wa 08062162859
5: etite kole te ba ngbo lale ejide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke fi ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin se kebe kebe sagbadewe marugo ta kebe lodo baba agba deni be gi loju ilu maka onisegun ibile to nfe we ategbo so mara ye lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na loro ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bi ta ba nlo ta ba service e mo pe le taku joju ona odun wo ni won ti wa laye to ti nje to ti mu ton gbadun ton se jo toju ara eri ton ma wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma npa ma ba so be o baba agba teni be lo gbogbo bi ti mo nde pata adua na ma se femi bi la gbogbo ara lo nteni ara yin eni owo kan mi ni egbe kan aro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
3: we number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
9: ero ibanisoro wa 08068216859 08068216859
10: baba gba te ni begi loju opo lo ti nowo nowo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to ye lomi ma so pe Ikotun jina o
8: baba gba te ni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e kokon toju irewesi okan yin na ke gbera fayo bayi pe Ikotun ya lodo baba gba te ni begi loju
5: kini ndo laamu kini won ti nawo lere aisa agbe ni lowo olorun ma jaari ogun wahala ya nlu pipi ayin to ejo birin lete gbo gbogbo ti mo so pata wa le abi won so ron gbo birin ni gbogbo tokun to birin lo ni ta so yo sugba won to ba won wa woju olorun to nbe lo na to light san kan si keji nu agbara iwo kan si baba agba te nbe gi loju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fe nu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun to ba ti bimo ma bo si
3: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: tete ma bo ko ma bo bi mo se soro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den ti o ma tiro a to se afi won se yeye sugbon nkankan lo se okun fa e den ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fati ewo titi ma bo sagbade we marugo ta gbe lodo baba agba te ni de lo to ba ti de gan won no ah baba won ni itowo la ma do be ah ki ngo kere ma dunu obe te yan ba je obe labe kuta loni to ba nbe lu eko abi badan njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani ele ba ti foworo oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngo mi bayi e dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe gbogbo
3: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
5: ewa ke wa janfani ewe ati gbogbo ni afiji eyin na didi ke ma bo kini o nse o kini yu elenu wahala ti da mu olo anu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai jeje ni bi ni ele ewo si bi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin da ati chairman to ba ti de eyin na o mo lori ba se nbi ati ayewo ati to ba e ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kan kan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa nbaraje awon arun kan wa to je pe ma nbaraje were were were ti o ma ba mi ara ni eje ni egungun olorun ni je kari sugbon te yan ba ti wa ri eje ka tete gbe nse ka mo pe odo baba gba se nbe loju
3: we number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
8: me baba gba te ni be di loju wa
9: ero ibanisoro wa 08068216859 08068216859
5: e ma le ti na wa be ti de bi kan re yen mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so eje itan le kan na e gba pe be ba ti ri mi lele te ba ti de bayi ogun ati wahala ataisan to na ilam o ti se lori awon kan ta n pariwo na ni ati so boya won ti sise giri ojabo loke boya won ko pere ojabo elomi ma accident fun moto bi odun merin marun koni mo boya won fori abi nkin kankan gba bi kan a ma wa fa wahala ti damu nu agbo ara ngba to ba dojo waju bi e to royan bo se ma ni ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egogo sinu ile ara sinu ejara a ma woka a ma rin ka imi wa to je pe ki de to nse to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buruku ni fe luwa
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo marua to nlo si Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bole ni Dele Ara bus stop apo fun yen le ya si number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni Ikotun Eko nbi
5: ibe baba gba wa ero bani so hotel fi pe mi
9: 08068216859 08068 216859.
8: Ẹ̀jẹ̀ wá sọ pé kọ̀tún jìnà kọ̀tún jìnà. Àwọn tó wá wà lájà, àwọn tó wà káàkiri tó wà ń jẹ̀bú rẹ̀ tán gbéra tán yọjú sí ìkọ̀tún. Ìdí náà la fi sọ fún yín pé ẹ mọ́ jẹ́ ká fi àkókò yín náà la. Ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nílùú kọ̀tún bí bàbá àgbà tẹ̀dó sí ń bẹ̀ nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, ọ̀fà Bára Jẹ̀rọ nílùú kọ̀tún. Ìkọ̀tún ò jìnà o.
11: Ha, ragbero wa wara ye.
12: Am ebon na profession.
11: O da, se won lo ri bo se rin ni. O ri ton te koloba. O tun rin won ku won ku.
12: Ijo olu wa da bayi. Ah, nkan kan ma nba eni yi fa.
13: Ma je ki ofo jo pipe tabi awon isan to le fa ki ati gba pagbese o di ni rada owo le. Ori keli ki ara nro ni. Abo nwu ara tita, ara nja ni je. Kori o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe kara re nkuta ita lati oke dele. Ke yan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese elomi, ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi keke mario alora isan ti gbon ni lowo tin dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarojeru Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 waka do foju nu wo ka si fititawo
4: baba gba te ni begi loju se o mo lo gbogi baba gba dura ni gba

ránṣẹ́ àlàáfíà kó jọba ojúkọ ti ọ̀tá Nàìjíríà kí ojúkọ ti gbogbo àwọn ọ̀tá wa lórúkọ Jésù Kristì.

aago meje alẹ tilu ekale asiku isimi sunday teni mo gbadura ko ni jare mo nkokan wa iroyin agbaye la mo wa fun yin lati le ise wa bond fm 92.9 karido nigeria to fi kale so ni gbongbo ninu gro ikeja leko ibe na lati iroyin siwaju na eja farabalẹ gbo koko to wa loke tente awon iroyin ohun na ojise oluwa kan ti ro awon okunrin lati je aseju christi ajo last man gbese le oko to lo bi mary le logorin latara pe won papa si ofin irina oko loju popo onimeko ti se sadan kata o kare lai si are tinubu latari bo se fe bere ise atuse ona frontier ti o si mu ki eto oro aje ilu imeko afon ko tun gberu si ajo EU pe fun owo kan to lo bi 1.2 million euro fawon to lugbade isele aburu lawon agbegbe kan nile Africa iro ina ore lakotun eja farabalẹ gbo latenu olumide ola lere o se pataki kawon okore je adari toto ninu ile won ilu ijo olohun ati laarin awujo agbogbo ati ninu igbesi aye wa ka le ba ja jogun jesu koko oro naa lo tenu odise oluwa kan jade iyen pastor ijo echo of praise evangelical ministry pastor titus ademola ogunjimi oun naa lo gba awon okunrin lona pataki lasiko idupe ajodun awon okunrin eyi ti won se ninu ijo ile ni pastor ogunji ni so lori akori ajo akori adodun to lo bayi pe ami okunrin toto ohun ni okunrin je o si ka o ka lati ni iwe psalm ori ikini ese ikini to fi de ikefa o se wa yesu wa julo ko pe okunrin toto ohun ni okunrin to ya ara isoto gerende kuro ninu iwa ibi iwa eri o si je ko yiwa pe Olorun fe ka won okunrin kan du wa nwa ninu igbagbo won ki o si lewaju molebi won ninu ooto akoroyin wa Frank Olorun Isola o jabo pe koko eto na ni akose idupe ti awon okunrin se pelu orin iyi adura gbigba fun ebi ijo Olorun ati orilede lapapo won si ge akara oyibo lati fi sori ajodun na pelu ope ebi ara ore ati ojulumo to peju pese ara orilede yi Bola Ahmed Tinubu o ti fi towotowo ranse ikini ku orire lo si odo odasile to tun je bishop ijo Living Faith Church Worldwide iye bishop agba David Oyedepo fun ti ojo ibi odun 72 to pe loke ipe ninu atejade oroyin to jade latowo oluba are lona pataki lori oro iroyin ati ogbo atinida ogbeni bayo loluga oun lo so pe o wa nibi ti are tinubu ti darapo mo ebi Oyedepo ijo Living Faith Church to n be kaakiri agbaye pata egbe omolohun kristi naa to fi mo milionu eyan to n ki agba ojise oluwa ni to fi ara ilele ninu igbagbo lati sise fun oluwa ati idagbasoke ilu o ni iye ipari biribi ti bishop Oyedepo ti ko to fi n gba opo molebi niyanju ti ese won fi duro wanwan kódà o se debi pe ojuse o fi ese igbagbo mule kaakiri orilede yi ati jina rere eyi lo mu ki are tinubu ko gboriyan fun ipari biribi ti bishop Oyedepo ko to tun da si oro eto eko latara ifafiti to dale iyen Covenant University ati Landmark University latari ìjọba ṣe bẹ̀rẹ̀ sí ní lọ fi ọkọ̀ òfurufú kó abala ọgọ́rùn-ún kan ó lé márùn-ún ọmọ orílẹ̀-èdè yìí tó ń bẹ nínú ewu ìkọlù àwọn ọmọ South Africa tí ó ń kọlù wọn nítorí ìdí èyí ọba ìlú Sasha Kingdom Alainua ọba Nasiru Babatunde Ogurobi Akinlowo One tó ti ń kọ sára síjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ akin tó gbé náà ọba Ogurobi nínú àtẹ̀sọ́lẹ̀ ìròyìn tó jáde láti ààfin ẹ̀wà ó sọ pé ìgbésẹ̀ ìjọba yìí fi hàn bó ṣe ká àmásìkì ẹ̀mí àti orí orúkọ rere
ti awon mo lede igbeda ni dake dade lede agbaye pata ilo mu oba laye na to fi rawo sawon odo ile yi lati ma se foro yoro tabi pe awon na bi mu se ikolu sawon mo South Africa to nge Nigeria o je ko ni mo fun won pe alaafia ati oro asopo je odoko gbogi to le yoju wala na fun ide yi o wa ro joba papo lati jina rere ju kiko awon omo ile yi wale lo ko si wa ona ti o fi ko ti awon lase orilede South Africa lona ti eto abo ni o fi dada fa awon omo Nigeria atawon omo ile Africa yoku to nbe dile South Africa ewe oba ogorobi o tun ro awon omo ile yi ti won se kode lati ile South Africa lati pa ofin ile yi mo ki won si lo anfani eto ti joba ti pese le fun won lati tun igba aye won se oba alaye won wa kelewo won o wa ke si awon olori olede ile adulawo lati pe fun isokan bakan na ki won ko ba se ngba nkan mera ati ba se ngbe pelu omo iya won ti irufe ikolu bayi ti o tun fini waye mo lojo iwaju ajo to nseto didari isuko efa ke oko nipele eko ta mo si ajo lasma won ti gbese le oko akero ati ayokele to lo bi mary lilogore 84 latara pe won tapa si ofe sukere fakere oko nipele eko isele na sele ni lojuna edumata ido ijora olopa constant ati onipanu oga agba jo laspa ogbeni olalekan bakari oki olu so wipe ajo yi komunu bidi si bi awon wako bo se nfi idi ipada seyin ta mo si reverse ti won si ngba ona kan soso ti se won we lona ido si idumata lati kata bridge le to si le ogidi fun awon ero to lo awon to nso da atawon to fe ogun afara lese baye we ogbeni oki oni isele yi lo mu ki awon awako na ki won ma ko ma yiju pada si iko ajo lasma won si bere si ni ba oko won je ṣùgbọ́n ó jẹ́ mọ̀ pé lẹ́yìn òun òun padà tọ ọmọ gọ̀fínà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lóbìnrin jákèjádò orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí mawaj wọ́n ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án kan dìdò tí yóò mójútó ètò ìgbaradì fún ìpàdé àpérò 2026 triana national delegates conference tó fẹ́ wáyé nínú oṣù kọkànlá china ìgbésẹ̀ yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ gbogbogbò ẹgbẹ́ tó wáyé nílùú benin kebbi tí ṣe ìpínlẹ̀ kebbi kadi nígbà tó ń bá ìgbìmọ̀ ọ̀hún sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ nawaj lóbìnrin arábìnrin aishatu ibrahim òun ló ra ọmọ ẹgbẹ́ láti ṣe ojúṣe wọn dójú àmì kí wọ́n sì tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ oníròyìn nàìjíríà tí í ṣe ẹgbẹ́ NUG ìgbìmọ̀ yìí lẹ́gbọ́n pé ààrẹ ẹgbẹ́ NUG káfàtà comrade al-hasan yahya abdullahi gbé kalẹ̀ ó wá ran ọmọ ẹgbẹ́ láti wá ọ̀nà tí ìdìbò ọ̀hún yóò fi lọ wọ́rọ́wọ́ lọ́nà tí gbogbo alẹ́ lọ́rọ̀ yóò fi tẹ́wọ́ gbà á ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́sàn-án yìí ni comrade rajab mohammed jẹ́ alága fún nígbà tí comrade insibiet john maureen sheyin abisola ariwodola stephanie ude grace akwe ogbayi rashida yusuf grace orunmefa pẹlu farida abubakar si jẹ ọmọ ẹgbẹ to n ṣoju ẹkun kọọkan ìròyìn àgbáyé lẹ ń gbọ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9

0: tó tẹ bá papọ̀ wá fi lò.
1: Yóò sọ ohun tí ó máa ṣe lágbára.
0: Àyà jíjá wá gbígbà.
1: Ìtọ̀ ṣúgà òdìdó.
0: Àìrórun sùn.
1: Àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀.
0: Ta mà sí hepatitis.
1: Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni.
0: Ọmọkùnrin tó fẹ́ dúró tó wakọ̀ nílẹ̀ lórí olólùfẹ́ rẹ̀.
1: Obìnrin ẹ̀ṣin kan àlejò wọ́rọ́wọ́.
0: $5,000 ni ẹ mú dání.
1: Ẹ̀dínwó péréte tó fi oògùn.
0: Inú ẹ̀ ló ti gba káàdì.
1: A ń foyín ní marathon extra bitters
0: àti marathon flusher.
1: Fún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọ̀dọ̀ tí ara dánú.
0: Látàgò mẹ́sàn-án ọ̀rọ̀
1: ṣàgò márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́.
0: Kò fi mọ́jọ Sátidé àtọjọ́ Sunday.
1: Ilé fi máa bá wa lọ́fíìsì wa.
0: B6A
1: Agbe Road Abúlé Ẹ̀ka Lagos.
0: Ẹ máa pe 08060 909546.

0: ká àárọ̀ ẹ ká àsán ẹkún àsálẹ́ gbogbo àkókò tẹ ẹ bá wà ní àkókò yìí náà la fi ń kí wa kú ojú ọjọ́ akọ ọ̀rọ̀ ajé ilẹ̀ ìtàǹbà kì í látòwúrọ̀ ìjọ káàbọ̀ sórí ètòkan ìtòkan ilẹ̀ ti iléeṣẹ́ àlífà bá tẹrapì tí wọ́n so nígbàwọ́ ẹ̀ iléeṣẹ́ ilẹ̀ tó ń rí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tónílẹ̀tàlejò tóyún náà àtàsẹ́ẹ̀bí nítorí pé bá a bá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọkọ ayọ ẹni adaya láyọ ọmọ ẹni adọmọ ọlọmọ kódà dúkìá èèyàn àdìtẹ lòmíràn gbogbo ìyòwò tí bá ń ṣe ni lágọ̀ ara iléeṣẹ́ kàlífà bá tẹrapì òun náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni àgbọ́ bí ẹ̀ sí ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wa wípé ìṣẹ̀lẹ̀ ńlò ògùn wa tí sì ń bá yín láa mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àtúpọ̀wọ́lọ́wọ́ olódùmarè tó fi mọ̀ ń mọ̀ wá ó sì fún wa ṣe ìjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì ilé tí wọ́n ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó ṣùgbọ́n bá tọwọ́ bọ kinní ọ̀hún gbogbo ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ṣe lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ kàlífà bá tẹrapì àwọn náà ní iléeṣẹ́ ilé tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pòó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àrò ní sùn iná la fi ń gbowó bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa torí bàbá látọ́jú èèyàn bàbá ní bá àìsàn òun ṣe ń ṣẹ̀yìn náà láà ṣe gbowó ẹ̀ ẹ bá gbàhùn tí ń ṣẹlòmíì bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe níhà á ṣe ní ẹlòmí bá gbó nǹkan tí ń ṣàrin owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ kàlífà bá tẹrapì ó lè jẹ́ pé owó ìdákọ̀mọ́ náà ni ó fi ro oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ ẹ bá délé iṣẹ́ tiwa àwa ìkìrán fi káàkà sọ pé tó kí ni ń ṣe yín a sì bu oògùn ló irọ́ a ṣe test ni àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sì rèé kì í ṣe mówúrẹ́wá kì í ṣe mágùntàn wá kì í ṣe mágbòwá kọ́dà kò sí ń bá forúkọ ìyá tó de wá ṣe bá a bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbé kinní ọ̀hún lura tá a yẹ̀ wò a ti mọ bíi tí àrùn tó sodo sí lágọ̀ọ́ ara wa a ń pariwo a sì ń pè é pétò kẹ́ ẹ máa bọ̀ wá ní iléeṣẹ́ wa tó wà ní yọ̀ni ládìípọ̀ yọ̀ nọmba 6A Babs Ladipo Street yọ̀ ní abúlé ẹ̀gbá ní Àgbẹ̀ Road ibẹ̀ la wà ṣùgbọ́n kinní ọ̀hún yọ ṣe dáadáa bẹ́ẹ̀ ni pé jẹ́ ń pé mo bí ògún bọ́ba pa obìnrin rẹ̀ alẹ́jọ́ mi mo ti gbìyànjú lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n wọn agbára mi ò nílé ìgbẹ́ ẹ bá ń káwọn ara rẹ̀.
1: A kí wa pé a kú ojú dé àsìkò yìí àdẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ẹlẹ́nu sì ní jẹ ìṣe wa. Nílé iṣẹ́ kàlífà bá tẹrapì àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbógun nínú àìsàn àti tí ò gbógun kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé. Ní iṣẹ́ kàlífà bá tẹrapì tó wà ní nọmba 6A Babs Ladipo Street Babs Ladipo Street ẹ má sì gbọ́ kì í ṣe Ladipo tó sòdí o kì í ṣe Ladipo tí mo ṣe o ti abúlé ẹ̀gbá ni o Babs Ladipo Street Àgbẹ̀ Road by Rap Oil ilé epo ráàbù tàbí tẹ́ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹ pẹ́ lọ sí iléeṣẹ́ kàlífà èyí tí ò bá ti mọ iléeṣẹ́ kàlífà ẹ pẹ́ lọ sí Rap Oil ilé epo ráàbù tẹ́ bá ti débẹ̀ ẹ gbọ́ wa láago ní abúlé ẹ̀gbá gbogbo bí kíbi tẹ́ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti Ogun State ni o tàbá ti gbé abúlé ẹ̀gbá àkànṣì sí ilé epo móbì tàbá ń bọ̀ láti Ìgbòho wáyà ń bọ̀ láti Ìrànà Pájà à ń bọ̀ láti Oṣodì Ìkòròdú tàbá ti lè dé abúlé ẹ̀gbá ibẹ̀ náà láti máa rí ìyànà kan àwọn ọlọ́kadà wà nbẹ àwọn onímàrúwá wà nbẹ ẹ pẹ́ lọ sí iléeṣẹ́ kàlífà èyí tí o bá ti mọ iléeṣẹ́ kàlífà ẹ pẹ́ lọ sí ilé epo ráàb tẹ bá ti dé ilé epo ráàb ẹ pè wá a gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín a sì pè fún wa mú yín ní iléeṣẹ́ kàlífà bá tẹrapì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìdánigbádùn yín òun ló ń jẹ wá lógún ẹ̀mí àkọ́kọ́ náà àti kí gbogbo àwọn tí wọ́n ti láǹfààní láti bá wa da owó pọ̀ tí wọ́n ti ra ọjà ní owó wa ní tó ti wá fún ìtọ́jú mo gbà ládùúrà pẹ̀lú agbára ti ọlọ́run àti ògo rẹ̀ àtorúkọ rẹ̀ pé gbogbo ohun tẹ́ gbé dọ́dọ̀ wa tí ẹ̀ sì lóògùn wá sí gbogbo ẹ̀ ni yóò bá ní ara mu gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé gbogbo àwọn tí wọ́n ṣe àdúrà rìn wọ́n lọ́wọ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa tí wọ́n ń pè wá léyìí tí ò pè wá tí wọ́n fi ràn wá lọ́wọ́ látara gbígbàdúrà tí wọ́n ti rí mo gbà ládùúrà pé àdúrà tí yín náà ó gbà gbogbo ohun tẹ́ sì gbé dọ́dọ̀ wa pátá gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé kò sì ní jókòó sí ọ̀dọ̀ tiwa náà wọ́n tó wá ń bẹ́ni fún ìgbà àkọ́kọ́ ẹyin ṣe kàlífà bá tẹrapì nílé iṣẹ́ kan tó já sí pé ìgbáyégbádùn yín òun ló jẹ wá lógún a sì máa ń mójútó báwọn yóò sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi àjẹlógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ má sì nígbọ́ ní ọ̀nà ti ìgbàlódé torí pé egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa ó bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lórí capsule tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòówù tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn-ún orí pé ohun tó bá lágbájá mu kò ṣeéṣe kó má bàa tàmẹ̀dò ní aram a ri pe a tin pa ruwo se lera a tin pa igbe osun kan osun meji seyin a so fun wa pe ipo ni po bibi pe awon ti o le wa lati ona jiji oda lati ilu mi ya koda lati orile ede mi oda bibi ni awon eya mi ti won gbo wa ni ilu mi ti ile ise ti awon bi awon aye kara amun ma fe safefe tawon eyan wa gbo telo mi pe wa lati orisirisi ona awon aje ka pinu pelu awon ara ile ise ati gbogbo awon management pe a ma ba eto yi lo edewo yo ma lo titi ti odun yi ti o fi kole ki anfani yen o le ba kari tori pe ile ise khalifa nta fe je ohun nikan ko la nju o nta fe je o wa ni ori e orisirisi meeting lati se pelu awon eyan e pe bawo la si fe se tawon yo fi je anfani tori pe awon arun ti awon eyan gbe wa ke se opolope opolopo re ile se afofa omi nbe to ja si pe elomi o le salaye ohun to fa eyi wa fi n fi ese re rinle a si fi n da wa loju pe titi ti odun ti a wa yi o fi kole eto ẹdinwo yen o wa nbe elomi o ba ma de gba bawo ẹdinwo nbe ni e se gba ni ati din se ri ile ise khalifa ni nkan kan baba le mu ti nbe ninu aisan ara kuro tabi ninu osoro eyan kuro a ki fi kun teyan ba ti dodo wa eyin o gba kaadi pelu 5000 naira nínú 5000 naira tẹ gba káàdì yẹn a máa gba marathon flusher capsule káwọn tó ti wá sí mọ ṣẹlẹ marathon flusher capsule yẹn gbọ́n kọ gbìn ni torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣẹlòmíì ń lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi orí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára onítọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitter ṣẹlẹ marathon extra bitter sí láti ilé iṣẹ́ gangan fún ara rẹ̀ òun gan ẹgbẹ̀rún márùn-ún ni òun ní egbòogi ìbílẹ̀ tó já sí pé n tá a bá lò ó pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa tàbá lò pẹ̀lú oyin yóò máa ṣe fáwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ruru tàbá lò pẹ̀lú ọsàn rẹ̀ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí ó là rẹ̀ tí ò wá dédé tàbá lò pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàbí ẹni tó ń tọ àtọ̀jù tàbá lò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àwọn tó bá ní ọgbẹ́ inú tàbí onírànràn comfortability nínú èèyàn tàbá lò marathon extra bitter tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìlèṣe déédé pẹ̀lú olólùfẹ́ wọn tàbá lò marathon extra bitter pẹ̀lú àdíẹ̀ yẹn àdídúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn ò rí nǹkan tó sún wọn kan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú ń pọ́n ojú ń rú yàtọ̀ sẹ́ni tí ò ríran mọ́ o bákan náà wọn ó máa ṣe fún àwọn tó bá ní àrùn inú egun tó bá jókòó wọn nílé dìde ẹ̀yìn ríro orúkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlóòdiwọ̀n bákan náà yóò tún máa ṣe fáwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kú rèrè nǹkan ń já mi jẹ lára nǹkan ń já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí kápẹ́ kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tàbá lò pẹ̀lú ẹ̀ tàbá lo marathon extra bitter pẹ̀lú oríṣiríṣi nǹkan tàbá lò pẹ̀lú omi irú yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan òṣìṣẹ́ mọ́ ẹsẹ̀ kan òṣìṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ̀rún márùn-ún yìí ni marathon extra bitter sí wa a wà láǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí a ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò yẹn tó bá ní ká ra oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú ká ra torí pé ẹ̀dínwó ti bá àwọn oògùn yẹn kìí ṣèdínwó yẹn gangan ló máa ta most ṣé ohun tí mo sanwó fún tó bá mi ní ara mu bàbá wa ṣàyẹ̀wò yẹn tán wọn á ṣàlàyé àwọn oògùn ẹlòmíì bẹ tó já sí pé oògùn colonid bọ́lónìdì kan tó lè gbọ́ pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kìí ṣe àrùn tó bùkátà sí oògùn oríṣiríṣi àwọn ẹ̀sẹ̀ tí ń bẹ láyé lónìí látara àrùn tá à ń jẹ òun láti kó ìdí èmi àti yín mọ̀ yìí pé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn èyí tí wọ́n fi ń pèsè tàbí tí wọ́n fi ń ṣe kó tó di jíjẹ ṣe mọ̀ pé ó léwu kìí ṣe nípa ẹnu kan èròjà tí wọ́n fi sì kò sí yóò dá wàhálà alẹ́ sẹ́ lómìn lágọ̀ ara lẹ́ẹ̀fì máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dùn bíyàn jẹjẹrẹ igbá kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ó fi já sí pé ṣe kàlẹ́fà bá tẹ́rápì ti gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójútó sáwọn àìsàn tá à ń gbórúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bá ni kó tó dé ara ìyẹn gan pàápàá láti lè sọ di ohun gbàgbé nínú àgọ́ ara wa tí ẹ bá délé iṣẹ́ wa gan èyí ti rí àwọn oríṣiríṣi egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi fún oríṣiríṣi àrùn àwa tó já pé àwọn ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká yọjú sí wa ká má dá ẹ̀bi lé obìnrin nìkan ní àgọ́ ara tá a bá ti ṣàyẹ̀ fún wa ó lè sọ pé èyí ti ń sọ omi lọ́bọ́rọ́ ti ń sọ alábìnrin alábẹ́amọ di alábẹ́amọ òun ló lẹ omi ìlè sàn omi ìlè má kí omi ìlè má tọ́ ní agbára bó ti yẹ kó ní agbára ó sì lè já pé máa ń gbọ́ tí aláboyún ti arábìnrin tó bá ti ní àjọṣepọ̀ ó sì lè bá ìṣẹ̀ kan ló ń fà wọ́n máa pè mí ní omi náà ń balance oríṣiríṣi orúkọ wọ́n máa pè mí ní PID wọ́n máa pè mí ní ovarian cyst abe elomi to ja si pe arun ni ogun arun ni so o le re lati bi bayi si be yen elomi a ma to kile to mo emewa emejo elomi oju elomi nsu oju ori bun elomi oju elomi pon ori kan to jina si ori kan to sumo gbogbo awon kan oyi ogun bi le nbe awon baba la wa lo laye atijo aye elomi a ma ja elomi a ma mi gbule gbule temi ba bere bayi ati dide isoro te ba bi elomi pe kile o se elomi o te le sa wa laye elomi ti wa logun titi te ba dele re ori gbogbo ya nta ogun ni elomi te ba dele re won le paye ni se latara awon ogun to ti lo ti kini ya o sise ninu ago ara wa tabi ko mu kini yan kuro e ma so pa won te ra ogun lodo won paro o in to ba he lara mu o sise ko ma ba bi lara mu awon je ka de nbe to ja si pe elomi tun je oni je ka isan yen o ku ninu ago ara tori pe ba se fo kuro le tun je ni sinu ara yin so do ba ja si pe le se kalifa ba tara pe wa gbe gbugba isan o ti ba se tan ba ti sa yewu fun yin pelu ogun olorun gbugbe ni ojo igbagbo e di o si ti ba oja wa titi de a ni sadeun kama muse todun lo fi pari a ma taja yen lo ni ejo ori to ba kale to ba kako ninu adua ninu adua e ma fi rese si wa le se kalifa wa ni number 68 Babs Ladipo Street ni agbe road e ma gbagbe ni agbe road labule egba te ba ti de rap oil epo rap oil abi te ba ti bi abule egba ni se kalifa le lo ton ba ti mo be e pe lo si le epo rap te ba ti de be e pe wa gbogbo ara do gbogbo won te ba gbe dodo wa gbogbo pata gbogbo en yo di ohun igbagbe e to gbogun ni le eso ati ti o gbogun ni le eso ati ni te ni gbogun ati ni ti ni oni fi ara ni kokan wa se gbogbo e je nde oke lohun amo ile pe wa so ye ro ba ni 0 080 egbo 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 ele pe e de tun le si whatsapp pelu ogun olorun aisha to gbogun ati ti o gbogun lara temi ati ti oni fara wa se gbogbo a ma reti e je ki mo mara tan e sabi ta die
2: alaye o na lati gbo ni okunrere yi won ni eduro o si nle ti de opin odun yi egbon marun pere na le mu dani e si janfani ni re pete won tin te no mo won si ni fun wa ni le mo le mo koda e tun gbon ni opolo le ta lo gbo nisin aja dojo oja ta ba de ka tun te wa ju tori pe oro nbe nu we kobo gan fun ara re oro lohun na

0: Symphony phone, China anywhere. Eh, Mazoyeri, that's a go gola to party. And you learn from me. If you ask me, you suffer me. Bunde fame. Only radio to ek 30 si da da. If they let you rock on kote ru yi ko. Tamo mo anu to ma ria sa ti se ko. Bunde fame, 92.9.
1: Ero yawa wo bẹni iru ni wo la tun ko si gbedun ni ero yawa wo ero yamabo e wa wuri ero yamabo e wa wado ero yamabo e wa gba iwa ni pe ko lodo ti wa RSK the rock bẹni RSK the rock virtual ni number ni ajisha fekros kansu power line road idin lagos ibe lati n da bi odun ta wa nro bi ewe egbege igbalode meta ọtọọtọ to gbe ete ijọba na wa fi n so mu araye lore lojuto kadupe lọwọ awọn ọjọgbọn oluwi ti n sọ ti wo ti bi ibilẹ di tẹwọgba egbege araye RSK the rock ẹmi dolari laye laye tori pe iwaju iwaju bayii lọpa ibi ti gbe se ibi ta ri lade yi o ebi tó jáde ti kúrò lẹ́yìn kan kì í wò ó gbogbo ọ̀rọ̀ májẹ ọgbọ́n pátá ẹ̀rọ ló wà níbẹ̀ ló fi tọ́ fi gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn gbòógì mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé ìtẹ̀ ìjọba wọ̀nyí ayò ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ní ti àkọ́kọ́ kálùbọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojúra ìdásí ìdákọ́lẹ̀ àwọn kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣe ẹ̀kan sùn lọ. Ìkejì ni Tamarit Prostate kálùbọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni Kataglanco tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma. Àwọn ojú tó lè sọ ní ibi ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfin gbárí ni. Èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ́ RSK the rock venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0802-948-1838 0802-1838 egbègbè àkọ́kọ́ tó jẹ́ kò ṣe é ní ìfún gbogbo ọkùnrin pátá mo pè ní àtẹ̀kanlẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbogbo ẹgbẹ̀rún fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé èdè òun ti yàtọ̀ síta ní ijó sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ́ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í lùmọ kú mọ oúnjẹ òòjọ́ ni ti wọn ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbọ́ tó sásẹ́ mọ ìbètè tàbí ti gbórógbó kódà títí bí orí omi odò tàbí tì ìwúlẹ̀ ohun gbogbo kọ̀ọ̀bọ́n lẹ́yìn àwọn baba ńlá wa. Yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgbọn tí wọn láti gbàdúgbà ọ̀tọ̀ làgbo ìdájí ọ̀tọ̀ làgbo ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú ọmọ ọ̀gbìn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé ibi ta yebori kòdòdó lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ọmọ fi ṣe lóore egbògi àtẹ̀kọ́.

o ti pe koko lebu se agbagbe pe soko lebu agbagbe ka soro ko ni be ni eda eniyan ati so tele tele pe egbogbo ibile meta ototo ni fun yin so mo eniyan lanfani ni RSK The Rock Venture egbogbo keji ni o pe ni terminate prostate wọ́n sọ lórúkọ gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti yíbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn ń wò ó ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan wa ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ilé púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni nígbé lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní wú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì bí tọ̀ bá ń gé ènìyàn níbi kọjá bó ṣe yọ débi pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó dé lóòótọ́ àkíyèsí ṣe pàtàkì bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa máléèjì ẹ̀ là ń gbọ́ kò ṣe é báwí kò ṣe é wòsàn ẹ ṣàmọ̀ kìnnìlẹ̀ ẹ mú kìnnìlẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrò.

ata blanco ẹ̀rù gbàgbé òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ yìí ń bọ́ ní gbogbo ọjà ó wà lórí àtẹ ẹsìn láǹfààní àti làwọn tá a ràkà jáde nínú iṣẹ́ wọn RSK The Rock Venture ní nọmba 9 Ajíṣafẹ́ Close Council Power Line Road ìdíwọ̀n Lagos alákọ̀ọ́kọ́ ni àtẹ̀kanlẹ̀ gbogbo bí nǹkan agbára ọmọkùnrin bá kéré ju ọjọ́ orí ẹ̀ lọ kò sí wàhálà ó ṣèdá sí bó ṣèdá kọ́lọ̀ ojú ra ni arábìnrin kú àbíṣẹ́ ẹ̀kan sùn lọ ẹ lọ fọkàn balẹ̀ èkejì ní terminate prostate àpọ̀jù ìtọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹjọ láàrin ìrúurú ìtọ̀ ń ta ní ìdíbí omi ata ó ń ṣe ni máa tọ̀ ní ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkàn balẹ̀ ìkẹta ni kata glanco aláàbò ojú èyí tí ń ṣòjòjò tó fẹ́ relédè ní ẹ lọ mọ́kàn balẹ̀ ẹ láǹfààní àti pé ilé iṣẹ́ RSK The Rock Venture sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 08 02 98 38 08 02 94 8 1 838 tàbí 0704 886 6422 0704 886 6422 bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà níbikíbi tí ẹ bá wà ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08 02 948 1 838 tàbí 0704 886 6422 ẹ̀rọ ọ̀gbìn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mí kábàámọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ilé iṣẹ́ RSK The Rock ní kí n pé àlàáfíà ara.

bẹ́ẹ̀ni ọlọ́run nìkan ló lè láyọ̀, ọlọ́run nìkan ló lè gbààyàn. Àwọn èèyàn wa wọ́n ti ń gbọ́n dáadáa. Torí lórí ayélukára bíi àjèrè ọ̀pọ̀lọpọ̀ là ń rí. Ṣùgbọ́n àwọn ibìkan wà tó jẹ́ pé àwọn èèyàn wọ́n gbàgbọ́ pé àwọn tó ń wá síbẹ̀ lórí ayélukára bíi àjèrè àwọn tó ní làákàyè tí wọ́n sì ní òye dáadáa ni. Ìkọ̀dì kan wà ń bẹ̀ tí wọ́n ti máa ń gbé àwọn olórin tó ṣe dáadáa, àwọn eléré orí ìtàgé tó ṣe dáadáa àti àwọn ọ̀tọ̀kùlú wá. Ẹnu pé oníkálukú nǹkan tá a kọ́kọ́ mọ̀ kàn nìyẹn fún nìyẹn. Ṣùgbọ́n ní báyìí oríṣiríṣi ló ń gbé wá àwọn ẹ mọ̀ pé Ọlọ́run ọba ọba tó jẹ́ pé báwo làwa mùsùlùmí ṣe máa ń sọ́nà ọba àjọkẹ́ ayé ni àṣàkẹ́ ọ̀run. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe nílé ayé Ọlọ́run àti èèyàn tó ń ṣe dáadáa àti èèyàn tó tún ṣe ìdàkejì Ọlọ́run máa ń fààyè gbà wọ́n bóyá ìrònúpìwàdà máa wá fáwọn tó ń ṣe ìdàkejì. Ó ṣẹlẹ̀ pé wọ́n gbéyàn kan wá sórí kan nìyẹn tí mi ò fẹ́ dárúkọ. Ló bá ń fọ́kàrà ló ń fọ́kuru. Ẹ̀rọ pé oríṣiríṣi àwọn oògùn làwọn èèyàn máa ń fáwọn èèyàn lórí ayélukára bíi àjèrè. Bàbá wa ní òun ní ọṣẹ kan. Ó ní béèyàn bá ra mọ́tò kan léni tí ó bá ti wò ó kóun ra arú ẹ̀ tó bá ti bu ọṣẹ sórí màmá. Abẹ ọkọ mẹsẹ wọn yẹn gbé kí ló dé tẹ ìnú tí ò ṣe wù Dangote máa ra jẹ́ẹ̀tì. Kí ló dé tí òun kẹ bu ọṣẹ sórí kẹ ra jẹ́ẹ̀tì ìyẹn ni pé àwọn èèyàn wa wọn ti ń já àwọn ọ̀rọ̀ àpọ́n ó pọ̀ jù ní orí ayélukára bíi àjèrè kọ́lọ̀ kí ó ṣàánú wa ni. Irú kan ni bẹ́ẹ̀ táwọn ti nígbàgbọ́ ń bẹ̀ àwọn tó yẹ pé oríṣiríṣi táwọn náà fẹ́ tó fẹ́ wá jẹ wọn. Gbogbo irú kan ni bẹ́ẹ̀ náà ni wọ́n máa wá kí Ọlọ́run kó ràn wá ní ọwọ́. Oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn kọ sísàlẹ̀ tí ọ̀rìn náà fi mọ̀ pé ata tó iyọ̀ ọdún. Bá ṣe ń sọ lọ bá ṣe ń rántí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣọjọ́ òbí ó dun ni lọ́kàn jọjọ kò sí ohun tí a fẹ́ ṣe sí o kò sí ohun tí a fẹ́ ṣe sí i. Kí Ọlọ́run kó túbọ̀ ṣàánú wa náà ni kò sẹ́ni tó fẹ́ kí arúgbó ẹ̀ kó lọ.

0: ló ń to orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá o.
1: Mo gbàdúrà wa o.
0: Aláwùmọ̀ àmì.
1: Balẹ̀ ọpọlọ yóò ní jọba o.
0: Àmì.
1: Ẹ má jẹ́ àfọ̀pọ̀ pọ̀lọpọ̀lọ pé jù lóde òpọ̀lọ̀. Ifá gbé fá kalẹ̀, ifá ni o pè fóun fó lóhun. O pè fóun fó lóhun, ifá ti ń sọ fún yín pé ẹ̀jẹ̀ tí ń bẹ́ ń bẹ̀ yín ìṣẹ̀jẹ̀ wọn. Ẹ̀jẹ̀ yín ìṣẹ̀jẹ̀ wọn. Ọmọ yẹn sọmọ inú ẹbí yẹn. Ìdílé bàbá àtẹ̀mí ìdílé oníṣàkó ni. Tí wọ́n bá bí ọmọ, tí wọ́n bá gbé ọmọ, tí wọ́n bá gbé ọmọ débi tí wọ́n á ti jẹ wá pé déètì ìṣàkó. Tí wọ́n bá ti dá epo ẹ̀jẹ̀ ajẹ sórí ìṣàkó àbẹ́jẹ́ àpò. Tí wọ́n bá sọ pọ̀ mẹ́, tí wọ́n bá sọ ọmọ wa ni. Yọ́ mẹ́jẹ ni yóò kú tí wọ́n bá ti sọ ọmọ lé
0: wọn. Ẹjọ́
1: ẹ jẹ́ kí wọ́n mọ́ dààmú dínà. Ọmọ yẹn sọ ọmọ kìí ṣẹ̀jẹ̀ inú ilé yẹn. Aláàjì Bàbá Túndé ló ń sọ̀rọ̀ láti Ṣogúnlẹ̀ ní Tiwalade.
0: Ẹ ṣe o sà.
1: Ẹ̀jẹ̀ yín ìṣe ẹ̀jẹ̀ wọn. Ẹ jẹ́ wọn tètè gbé padà. Kí wọ́n pè ọmọ nǹkan sọ bíjọ́ ti rí.
0: Ẹ ṣe o sà. Àmì àmì àmì àmì ẹ̀yin náà ní dààmú o. Wọ́n ní ẹ̀jẹ̀ yìí ò ń ṣe ẹ̀jẹ̀ wọn ni. Hello.

Baba to wa lodo e ma se lodo.

0: Tóyẹ̀ la ṣe ké sí ẹ̀yin ọmọràn tó mọ yín gbénú kara o, ó ní agbára. Màmá wa ló lágbára o, ní agbára. Wọ́n ti fàgbò fégún bàbá, wọ́n tiẹ̀ ti jókun ẹlẹ́ báyìí. Kó máa ràn ni àbí tí ọmọ wa sọ yẹn. Wọ́n yẹ pé owó ló gbé wá, ọmọ ẹ̀ ni.
1: Gbogbo wa ṣètò máa ráyìn lálẹ́ páradì.

ni ra hu eni ra bo fi oku e je kidi eni o iba won gbele

ẹni ẹ̀yàn lọ́pọ̀lọ́ pípẹ́ ọmọ Nàìjíríà náà láwá bá ní àṣálẹ́ ti tò ní torí wọ́n ní bó bá fẹ́ ṣọwọ́ kan jà mọ́ àgbàgbọ́n awọ́wọ́ mi dá ni àgbàwọ́gbọ́n mi dá 08037888030 08037888030 náà ni kí ẹ fi gba alàgbà ní àmọ̀ràn wọ́n ní ọba ran ni níṣẹ́ odò ọba fún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba ò ṣe rọ́lù ní ká máa kó ẹbí mọ́ra ó dáa torí pé àwa náà mọ ìgbà tó máa yá ìgbàgbọ́ àwọn yorùbá náà nìyẹn kí ni mo fẹ́ lọ sọ fún àwọn aláṣekù kí ni mo fẹ́ lọ sọ nígbà tí àsìkò bá yá ayé yìí dẹ̀ la máa gbé ká tó ṣọ̀run ìnira ò dá ń lé ayé yìí náà ló ń bá alàgbà ìfẹ́ra iṣẹ́ ni ò lọ déédéé gbogbo ẹ̀ ló ń lọ bó ṣe ń lọ èyí ò dẹ̀ ní gbọ́jọ́ ọkú ẹ̀ kó má tara ìtàṣẹ kí ẹ fún wọn ní àmọ̀ràn nìyẹn 08037888030 ká máa kásẹ̀ ńlẹ̀ ibi tẹ́ bá ti sọ sí òun náà ni àwa máa jẹ́ ààbọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó gbàgbọ́ pé báwọn bá ti gbé ọ̀rọ̀ àwọn wá sí gbangba wálé àbáyé ó ṣeṣe káwọn bá ọgbọ́n pàdé hello ẹ kalẹ̀ orúkọ níbi lẹ ti ń pè wá láti ìjẹ̀bú ayé pé à ń gbọ́ iṣẹ́ ayé pé lẹ̀ wà báyìí ẹ̀ ń gbọ́ wa láyé pé dáadáa.

dára sá ènìyàn ẹlẹ́rìí la tún wáyé pé lọ́ ti gbọ́ wáyé o àwọn tí ẹ gbà ní ìbẹ̀rẹ̀ kòdó ẹ̀ tí ìpè mí o ẹ̀yìn ti gbógílà kí ló ń ṣẹlẹ̀ bàbá wa láti gbógílà àgbọ́ yín o ṣẹ́yìn ń gbọ́ wa tẹ́ bá ń gbọ́ wa àfẹ́ máa gbóhùn yín dáadáa ẹ̀yìn èèyàn wa láti ògbómọ̀ṣọ́ ìdìbò tẹ́ máa ń pè wá àgbọ́ yín lénìí kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká mọ̀ tẹ́ bá ṣe ń gbọ́ wa kìtìkìtì àwọn ẹnjíníà wa wọ́n wà fún yín dáadáa lọ́jọ́kọ́jọ́ àti gbogbo.

0: ẹ ká lẹ́mọ̀ orúkọ yín bo lẹ ti ń pè wá.
1: À ń gbọ́ yín láti oṣù.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín o.
1: Ẹ jọ sọ.

0: ọba bẹ́ẹ̀ni fi lè wọ̀. Mo tán bá ní kó pè fóun polówó gbogbo ẹ̀kọ́ lọ́mọ àlè o. Gbogbo ẹ̀kọ́ lọ́mọ àlè o torí àwọn èèyàn wa ibi tán máa fókòsì ọ̀jú sí ni ọmọ àlè. Gbogbo ẹ̀kọ́ lọ́mọ àlè rárárárá. Nǹkan ẹ̀tọ́ tó bá tọ́ sọ́mọ yẹn bó ṣe yẹ kó tọ́jú ẹ̀ ẹ̀tọ́ tó tọ́ sí bàbá ẹ̀ kọ́ ṣe fún.
1: Ẹ ṣeun.
0: Bẹ́mi ṣe orí sí mi yẹn.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ká má ba lọ wo ná àwọn èèyàn ti sọ̀rọ̀ dáadáa pé ìtìyàwó bàbá ń rò yẹ bàbá tó mẹ́jọ́ wá pé bóyá ọmọ jọmọ àlè ni pé ó lè má jẹ́ bẹ́ẹ̀ pé ó gbé fóun fóun ó lè túmọ̀ sí bóyá àwọn ẹ̀tọ́ tó jẹ́ tọmọ táwọn kan rò pé àwọn fún lóúnjẹ àwọn fún ní kínní pé wọ́n ṣe ẹ̀tọ́ fún tó bá tẹ̀ wàá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni ìgbà tó ti jẹ́ ọmọ kan ṣo tẹni ibi lójú ayé ẹ náà nìyẹn ọmọ ẹ náà nìyẹn ọmọ ẹ náà ni àbí kí la fẹ́ sọ kí wọ́n gbìyànjú káwọn náà wò pé tó bá jẹ́ ọmọ tiwọn náà ni nǹkan yíwọ́ fún wọn ṣàní tì í dànù tó jẹ́ jẹyàn náà ni nǹkan ṣẹlẹ̀ sí nǹkan a máa lọlẹ̀ làlúrí máa máa dé báyọ̀ láyé ọlọ́run la máa bẹ̀ kò sí ogun kan tó ju ọlọ́run lọ. Àmọ̀ràn tèmi máa sọ nìkan tún ṣòkòtò wọn kò lè wọ́n tí ìdọ́dọ̀ àwọn tó máa bá wọn yanjú ọ̀tọ̀ ni kéèyàn sọ ìṣòro fún ìyọ̀tọ̀ ni kéèyàn lè báyọ̀ yanjú ẹ̀ kan tún tẹ̀síwájú ìrìn àjò wọn ó ṣe kù díẹ̀ nìyẹn. Bond FM láwà 90.9 àdúpẹ́ lọ gbogbo ẹtí ẹ ti bá wa dá sí láti ìjẹ̀bú ayé pé àti gbogbo ẹtí ẹ ti bá wa dá sí láti ìlú Èkó ń bìbà lágbára ọlọ́run lágbára lẹ́dà ẹni nìkan ṣayé yìí. Èyàn kan lẹ máa pè ìgbà náà ló máa jẹ yín lágbára Èdùmarè. Lẹ́ẹ̀kan sí a kí gbogbo àwọn ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ tó kọjá a kí bàbá wa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà Arusa First bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọn ní ká kìí bákan ní bàbá wa Olówó Èkó ọba Rilwan Babatunde Aremosolale Akiolu the First CFR ọba of Lagos Olówó Èkó bàbá Fuad wọn ní kí a kìí. Bàbá wa Lákè tilẹ̀ gbà ọba Michael Aremu Adédọ̀tun Gbadébọ̀ òkú kẹ́nu kẹrin àwọn náà ní kí a kìyìn dáadáa ká kìyìn bákan náà láki King Sunny Ade bàbá Olówó Èkó wọn ní ká kìyìn lẹ́ẹ̀kan sí ipe igba ọdún kan ni. Lákòótán a kí gbogbo ọmọ olùwà kọsàm akọgun ọba akìyìn o pé ẹkú àṣẹyìndì màmá wa alájà wosílàt àṣàkẹ́ oníkòyí ní olùwà pé iwájú tí màmá dojúkọ kó da èyí tán fílẹ̀ ò ní bàjẹ́ láṣẹ Èdùmarè. Abiodun fọlọ́run ṣọ lórúkọ mi o adúpẹ́pẹ́ ń tẹ́tí sí wa.

0: rẹ fi sílẹ̀ síbẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀. Ní báyìí ti aago mẹ́sàn ti lùlù ní kọ́gó, a ń lọ sórí ètò ẹ̀tọ́ yín testia to nerves, àfọ̀mọ́ ẹ̀mí, àfọ̀mọ́ ọkàn wa. Pẹ̀lú bàbá wa nínú Olúwa, yẹn Sheikh Dikláì Ṣàfí, ẹ wá nǹkan fìdílé láti gbádùn àkọ̀tun ètò testia to nerves, àfọ̀mọ́ ẹ̀mí, àgbọ̀dùn.
1: وشرع لنا محمد عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى اله وصحبه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بر الى يوم الدين ما بعد اقرا وكنا قاب سيدنا هو تزكية النفس ريفكشن بالسول استغفر الله Ìjọba sí wá mọ̀ ìpébí dáa wà ní ọ̀rọ̀ ọlọ́run tá ń sọ náà látàgbègbè pẹ̀lẹ́kùlẹ̀ àkàrà ọ̀nà àlìkíámà. Àwa fìlẹ̀ pé àlìkíámà ò ṣe é lọ ìlà àbìlìmọ̀tì àpẹẹlú pẹ̀lú ikú. Àwa ń yẹn nànà àlìmọ̀tì wá máa yọ dàá lakùbí ikú àtàwọn kan tó sopọ̀ mọ́ ikú. Ìyá wa dé lórí ikú àti tó sopọ̀ mọ́ ikú. Iná ni dàwáhì àlìmọ́tì athalas àwọn àjálù ikú mẹ́ta. Ọ̀kánu mẹ́ta yẹn àtiwá ṣe àlàyé ní lórí tó pọ̀. Iná ni sakaratu àlìmọ́tì ìjẹ́ ìrora ikú. Lẹ́yìn náà bá fẹ́ wò ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀. Iná ni rúyàtú àlìmọ́tàwáfà mọ́lákà àlìmọ́tì. Àwọn mọ̀lá ìkátà lè mọ̀. Òun náà ni kẹ́ni ọ fẹ́ kú kó fojú rí màlẹ́kà kú tàbí àwọn màlẹ́kà kú kó fojú rí wọn báyìí. Eléyìí ó jẹ́ nǹkan ńlá. Gbọ́n náà la mọ̀ pé màlẹ́kà ẹ̀dá ọlọ́run ni wọ́n tí ò rọrùn láti rí fọ́mọnìyàn tí ò bá ṣèèṣì ọmọnìyàn kì í rí màlẹ́kà. Wọ́n jẹ́ ẹ̀dá tí a kì í rí. Ṣùgbọ́n nígbà mí ẹ̀wẹ̀ fáwọn àdìkan ṣèkejì a máa ń rí wọn. Ní ìgbà tọ́mọnìyàn lè rí wọn náà ni ìgbà tọ́mọ ẹ̀dá èèyàn bá fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run. Ọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ ọ̀run kọ́mọ ẹ̀dá èèyàn rí màlẹ́kà. Màlẹ́kà kú. A wá rí ìgbà mí ẹ̀wẹ̀ àlùkòrán sọ fún wa. A ní malakuli mọ́tì ìgbà mẹ́wẹ̀ a ló ní malaika bẹ́ẹ̀ náà ladis ó sọ fún abẹ́ tí wọ́n bá sọ pé malakuli mọ́tì òun ló lóyún amalaika ọ̀gá amalaika kú. Táwọn ní malaika tó lè mọ́ àwọn malaika míì tí wọ́n ti ń jẹun lọ́wọ́ fún malakuli mọ́tì àwọn malakuli mọ́tì àwọn olùwà lọ́wọ́ malaika kú. Ó lọ pé a máa ń gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n máa ń pe malaika kú ní azaraelu wọ́n ní azaraelu. Bí a sọ wọn pé jìbìrì ìlú nìka ìlú wọn ní àzàrà ìlú ẹ pa àwọn àfúà tí wọn ṣèwádìí wọn ní ká pé màlẹ́kà kó àzàrà ìlú ẹ̀rú tó wà ní lórí ọ̀fẹsẹ̀rìnlẹ̀ tó ṣùgbọ́n ti di àṣà ó ti di nípa abáṣáàbà lọ́dọ̀ àwọn bàbá lọ àwọn àgbàlagbà tó yẹ ká pé màlẹ́kà kó náà lázàrà ìlú kò tíì lọ jù bá a ṣe gbà lẹ́nu àbàṣùgbọ́n èyí tó dáa jù ni pé malakuli mọ́tì èyí láàrin nasulu kùránì wọnasu nabawi. Akọ́lẹ̀ alukuani akọ́lẹ̀ anabi sọlọ́bà àlùwọ̀sọ̀dá. Màlẹ́kà kú ìwárí òun lọ́gá ọwá tó láwọn alọ́sọ̀ngbè pẹ̀lú ẹ̀. Kọ́ni pé ọmọnìyàn tó bá dé stéèjì pọ́ fẹ́ lọ bọ́lọ́hún a máa ra màlẹ́kà yìí. Ntí ó wàá fi àwòrán wọn hàn wá òun ni ta nírú ẹni tó rí wọn bí olùsùlùlẹ̀ ayé. Tọ́pọ̀ olùbọ́lọ́wọ́ bá gbọ́ ni olùṣerere ni. Wọ́n á wá ní àwòrán tó dáa bisúra tí hasana tí jẹ̀míìlà tí àwòrán tó dáa àwòrán wà nígbà rí wọn. Tọ́lá pé kẹfìrí ni bùkín ni manáfíkì ni kọ̀gbọ́lọ́ngbọ́ ni wọ́n á wá bisúra tí sèyí àti kàbíìfà tí ní àwòrán burúkú àwòrán tí ò dáa. Tí ò ní fanimára rárá ní ọgbà rí wọn. Ó mọ̀ pé bí on a team moon, no body, my like a cool, call on a team, give everybody my like a cool. On a tiny dog body, my like a cool, call you on a tea, and maybe your body, my like a cool. One of my room, my like a wool of a call you, you see, and Baba, Tabasaku, see my leg car, Tower Danny, and my leg at our order. I'm a leg and I had the man quinny, not Miss Malaikatu rahmati wa malaikatu al-adhab awon malaika laanu ti o fi anu be ni to fe kulo ada malaika kosanu malaika ya ti o fi daruba ati ya to nipa je ni to fe ku je ba wo awon akole ni alquran kareem ni sunna nabi sallallahu alaihi wasallam ari awon akole orisirisi lori alamare fun akole awon ya kan be nu alquran kareem ti olorun ba allah to fun ko ani eko lori ti ade fun akole eja o suratul anfal suratul anfal ya ya 50 51 olorun so nbe yin pe walau tara إذ يتوفى الذين كفروا الملائكة ولوني أشيشي كوري أما جانجا كفري ندى ملائكة تما قاني تبافق قاوة يدربون وجوههم ومن با وجوه با وعدبارهم تما قاني با وذوكو أذاب الحريق وان يتنبيا Iya di joni ti so ni deru etenu bo dalika ma ko da ma je di kun olon to ko yin de fo ara yin se le ba pade yi wan allah li zabdallami lil abid olon lu olon isarabo si san we rugun intikalukuri na lo gba yen intikalukuri esan niye Tolo a wonu so to fusilati ni aya 30 egbon ti olo ba la tu so olo ni na le bi na qulu rabbuna allah olo ni so pelon lo aba won summa istaqamu tadudede tadanzalu alayhim limalaikatu amalaika ma so gara so do won ma ba fe ku an la takhafu wa ni ma paya lori bi ten lo wala tahsanu ma banuje nde be file eyin ye ma ba jele lori wa bushir bil janna e ma dunu kula al janna debi kuntu tuhadun ida sinni adun fun yin nanu awliya ku bil ayati dunya awana ni ori ayoyin le aye nbi wa bil akhira awana lo le ori ayoyin ni al kiyama wa lakum fiha ma tashay'u anfusukum buntami ba tin fe lo ma je tinu al janna ولكم فيها ما تدعون كنت باتي كتفون ونا لماري مسلمين كفور الرهيم يوم ولا تدروبا وبا لفو جنبونك ايو باتا سورو ماليكا تكو طوما كفينو سواد الانفال وني يوم وما دون وما دون ايو تبي وما فاني رودون مسوا اوالا تاماري باو سواد النال ايات 28 ارين تجو So the Wakia, I 85, I didn't tell you. So the Kiyama, I 30, I didn't tell you. So the Nas, I 97. We believe the love of Yahawa. We Amaleka Kuwao. Tia, what Yamba Fair Kusiman Rima. Yaman Rima. One day, Alimu Tobel. And your fair Ku, Timpo Bakula. Kodiara Malaka Limot. Olu shishi kuru malaika ku au malaika dalimut tabi kura malaika ku kubila wafati mbo bafeku wali muhtada ala inti mpo kakuse yara ali malaika yura malaika tanzilu ali tuwaso kale silodo watajilisu koriba minu tuwo joku itusie wama wuna wama wuna wama wuna wama wuna Boko ita adathu mahu. Kuda angba mimbe, ulima bawa soro. ara mi ti o wa lori esan ku ta se mbe lobe ti se ma ka soro e kaabo erera era e ma duwe joko ta won ti wa nbe lori pe kina nsela ani mo ra won ale ju ka ta wole ni awon ja ti be nbe ori won de ra won ale ri won ale ri amaleka ku ani a wole yen awon ni a wole yen elu mi nbe si o si ma pa ro ni ha se ri won ni turu elo eje won jade ha ha ha awo ti gbe han awo ti a fi han o na le ri yen le fi ri inu sort wa kia ni aya 83 oloni balaula ila balagat alhulukuma oloni o se se nigba ti emi gbadu gungu e wa gungu to fe jade lara eni o ni wa tu inaizin tanzurun olon le yan mo ni ngba e ma wo bo kanaba wala nu aqrabu ilayhi minkum ti wa olon ba sunma ju yi lo e ka joko ti ni olon la wa olon asunma ju yi lo walakin la tubsiru subay urina ni mo pa wa le jo ti de wa le je de wani wa ko da ya ta da fa ma hun wani ba me we yo ma ba mu malaika isoro le ni o fe ku wa yurihu ba'duhum wani ba me we ina awon malaika yi je wa lodo eni o fe ku yi wo ma fi lo kan bale awon ko ma fi eni o fe ku lo kan bale pele pele wa ba'duhum yubashiru bisu ba me we apa kan nu won wo ma fun eni o fe ku ni ro aburu wo ti gbe o bele ni o nuli aye jagajaga wo mu ti wo le wa pa yan nisina o mu ti o bileje o bele ni ko ta o pari ile aye bayi o koso bayi wa dhakara al imam ibn qayyim jazakumullah fi kitabi ar-ruh wa da ba lo wo kan nu we je ni afa wa ibn qayyim jazakumullah kon pe ni كتاب الروح ونصن النووي أن الملائكة تقام ملائكة تنزل على المهتبر وما وصد أن يوفيك وتجلس قريبا منه تيوس جوكو ستسي ويشاهدهم أيانا تيوس ما وانفين تتباي تن يوفيك ريوباي ويتحدثون عنده ti a malaika yo ma takuro so lodo e wa ma huni akifan ti ti mudani asoku wala hanun ati awon nkan ti a man tu si asoku lara ni do fi de lorun ati gbogbo nkan to ro po mo pa fe siku imma min aljanna to yi pe awon nkan ti a mu wa yi o le se pe na awon nkan aljanna ni ti o ma je irodun fe ni o fe ku aso ti o fi sin be be fe das lara owo ti o fi di wa imma minan nar o se se ko se pe awon nkan ti a ko dani inu na ni ati ko wa aso na ni wa yaminuna ala duwal hadirin to pe awon ti wa wa lodo eni ti npo ka ku lo yi ti wa nsa dua bi a ni o ti la ni pe Allah fun la lafia o ma je igbadun ah olojo fun fun yo e ku jerera ele ah ese pele ah elebi oni amaleka yen baba ti wa nsa dua won ni to ba dua daada na ni o ma se amin amin wa shar te gba orubuku na ba se so na ah e ko le mi be ra so fun ni ni we den na se ni wa ri nisin gbogbo n ta ba se so dada la nso ni abu la nso ni awon ana malaika nbe nbe jo nse ami eni o fe ku o ma ri awala ni ri won won gba me we je baba abu nko nse so o ko nse limuna ala muhtada o da mi nbe wa salama ten ton po ka ku lowo o ye du alehim taratan bilafdi won gba mi nbe eni tin po ka ku lo yen yo si dan salama wa alaikum salam wa rahmatullahi wa barakatuh e yo so ẹni gbọ́ salama ah ẹni gbọ́ salama o salama wa alejò wọlé ní salama ẹni o sima ìgbélé ni ẹ̀kọ́ salama tó ṣe rẹ̀ fún wa wọ́n ní adáfà padà ń gbà mí wọ́n ní wà táàràtà ó lè má lè dá salama padà pẹ̀lú ahẹ́ pẹ̀lú gbólò yẹn wọ́n ní adá salama padà bí iṣẹ́ ara ti hì á fi sáìn bóyá kò mí orí bá kò mí ọwọ́ wọ́n táàràtà ń bẹ kọ́lì bì nígbà mí ń bẹ kò lè sọ̀rọ̀ jáde lẹ́nu kò lè ní ẹ̀ka ara láìpẹ́ dáhùn salama màlẹ́kà tí wọ́n salama sí yóò wá fi ọkàn dáhùn wọ́n ní ẹ̀sùn láyé tó mọ́ kánú mi nùtkín nígbà tí ọba rán fún kò lè sọ̀rọ̀ wọ́n lè ṣe ara tí ọba rán fún kò lè ṣètọ́ka wọ́n ní bákan náà ẹ̀wẹ̀ ọ̀gọ̀dọ̀ sẹ́mi àbáàdù alùmọ̀tọ́ lọ́rìn wọ́n nígbà mí ń bẹ àwọn tí wọ́n ń kọ̀ọ̀kan kúlọ̀ wọn a máa gbọ́n gbà mí àwọn mí a máa gbọ́n wọn yakuu ló ti pé alan wasalam wa marhaban bi hadhihi alwuju wa ma ni ma wule ma rora e kaabo pẹlu awon oju daadaa yi lẹyìn náà baba kúnnà kọ́ ìjọsọ mọ ọyìn mọ ọlọ fún ma sọ́ọ̀kọ̀ báàdà àfà wọn tó wá mú àwọn oṣiríṣi ìrírí ayé àwọn èèyàn tí wọn fẹ́ kú wa tí wọn sì gbọ́ àwọn nǹkan yìí lọ́dọ̀ wọn wọn sálámà sókè ni wọn sì tọ́ka ni tí wọn sì bẹ́ẹ̀ tí baba fi ń fẹsẹ̀ nílẹ̀ bákan náà ẹ baba kúrútù bí inú ìmúdánpẹ ní àtẹ̀tẹ̀kíra a náà ń gba àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá lọ́tọ̀dọ̀ abu ahmed aligazali abu ahmed gazali sọ́bìn ìyá olùmùdín abádọ́sọ ìyá olùmùdín wọ́n gba àwọn ìgbọ̀rọ̀ kan wá lọ́dọ̀ tiwọn náà torí pé wọ́n ń sọ bẹ́ẹ̀ pé baba gazali abu ahmed sọ pé warubama kúṣfà lèmà yìí àni amúrí makinu ni kò bila ayò gàrgà wọn nígbà míẹ wẹ wọn sì payafẹ ní ọfẹ kú àwọn àlámàrí kan tó pamá sí abẹ ètò ọlọrun wọn wá sí hàn síwájú kó tó máa pọ káàkù fàá yẹn ní màláìka yóò wà ra màláìka báyìí ní fún tètè àlà àṣàbí akẹ́kọ̀ọ́ ti àmàlẹ́hì ní ìbámu pàápàá iṣẹ́ onítọ̀hún nínú ọ̀nà tí ó gbà rí àwọn màláìka yìí fẹ̀yìnkánà lè sáànù hu mọ́n tọ́lẹ̀kọ́n àdàsà bí ojúde wọ́n dá ipẹ́ ni ó lè sọ̀rọ̀ ní àwọn ẹ̀bá ṣe sọ̀rọ̀ yóò jẹ́ káwọn àti à ń bẹ pẹ̀lú ẹ̀ mọ̀ páwọn àlejò kan bẹ pẹ̀lú àkànwọlé nísìnyí o sinifa òun àkàjà wọlé ni khalid ibrahim ẹran àkàjà wọlé ni alájà àkànwọlé nísìnyí alájì àkànwọlé nísìnyí yóò máa ṣe mọ̀gbà bàbá ń jára ni ìyá ń jára ni ọmọ ń jára ni àti ń jára ni ọkọ wa ń jára ni ìyàwó mi ń jára ni kò sì rí bẹ́ẹ̀ àwọn àlejò ló dé àwọn àlejò ní afárá hàn ẹ̀yin ọmọ mùsùlùmí tá n bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ èdè yẹn tá n bá sọ̀rọ̀ ẹja kìnlá ọjọ́ yìí ẹja kìnlá àsìkò yìí ń bọ̀ wọ́n ní wà ní sùlùmí àláìka ti indali mout àlà àṣàbìlì mẹ́yìyẹt wọ́n lẹ́ẹ̀rí àláìka ikú tí wọ́n máa ń sọ̀kalẹ̀ fọ́dọ̀ ẹni tó fẹ́ kú yìí wọ́n ní wọ́n máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ ní ìbámu tá ló fẹ́ kú wọ́yìnbá kan mẹ́yìyẹt mọ̀mínà ni tẹ́gbọ́n náà fẹ́ kú jẹ́ olùgbọ́n náà ọba gbọ́ tẹ́ǹsìlò àléhì àlùmàláìka àmàlẹ́kọ̀ sọ̀kalẹ̀ sọ́dọ̀ ẹ̀ bí búṣra àlìmọ́mìn pẹ̀lú òwe ìdùnnú tí wọ́n á mú wa bá mọ́mìn tí ń pọ̀ kakú lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ka fanu sọ́dọ̀ fúsìlátìlẹ̀ kan ní àyà 30 àti sọ́dọ̀ fajir àyà 27 sí 30 tọ́rọ ní yàyà tó wà nínú sùnmùtìmọ̀ yìí náà àpẹẹrẹ mi tó fọkàn balẹ̀.

unani eko pataki ti a gbodo fi sere nyeje adaiyatu athani min dawahi alimuti thalatha yeni ajalu elekeji inu awon ajalu ku meta akoko sakratu limuti ijeru aku ekeji iyati malak limuti o malaikat limuti ifuduri malaika aku tabawa malaika aku eleketa eleketa no ajalu unani khawfu suri khatima watabshiru fujjar bin nar unani iberu iberu ati botan buruku ati ima fun awan kifiri awan puki miru abu igbeyibu irona ifani irona ile na tun je okan ninu awon ajalu iku woni wa mana khawfi li khatima woni tuma iberu ati botan buruku apada si buruku kenya pari jijoda ati ifu ma fuwe ni be ni ro yana ono nani huwa khawfu mi inha ila hayati unani beru pari esemi bihalati mina al-asya lillah pelu pe yan pari esemi pelu ese sodo olohun oti lo mu to fi dake sina lo to fi dake oni loja to fi dake iyan lo pa to fi dake jilelu to fi dake o pari aye pelu ese isele lo fi pari aye won ni wa huwa alamatu ala fasad li batin won ya peju eni pe inu eni be oda inu eni o pari aye pelu ese ko da ninu bakana wa adam alqabul bil akhirah usintu masipe olohun ni gbase lalikiyama yoji ya sare yoji yana eni yani ninu sare eni yani mudamba alikiyama woni wakodi yaku sula khatima woni gba mi si nbe ipari ise lona idai faburu pari ise ama je pe natija da amali sayyi'a wa niyyati fasida la tara awon se buruku ta fi pari eni ta ba won aniyan buruku ta ni kuda ba ce la nse re aniyan buruku la ni won bakana khawfu ila khatima won ni iberu pe eyan pari se lona ti oda qadi qulubil arifin won ni awon to le gbe anje ni olohun ima ba won lokan ima deru kokan won o si je nkan to tobi won ngba mi me wa we wa re elomi ngba jo wa pari ise igan nigba ti nba npo ka ku lo ni nigba ti ba npo ka ku lo ni ina wa pari ese bi choda elomi nbe the last day tori pe a shetani dode bi omo ni yan ba npo ka ku lowo ta so yi pe a malaika won ma wa nbe be na ni a malaika na si wa ina la won isu awon isu na ma wa si bi ti omo ni ba ti fe pari ise ma fe di lowo ko ma pari ise si bi oda ki o le bo soro won lawon eni olohun lo le pe temi won ba ti bo okan won ki balẹ o di gbate won ba to bo tan la fere nu tezkira hadisi kan ti mon ko ti gba wa nbe o ni so pe ani so pe amela abda pe ru omo niyan ida kana inda moti to ba fe ku
kwada inda o shaitana unis meji a shaitani meji ajokoti aliwada yamini hi okawa lotme wala akharon shamaili hi anshamali ekijowa nala fiare ekijawa ni ala fiare wala dan yamini hi ala sibati abi wala ijowa leyi re yowa ni awuna babato bi yakul la masoko yabne ila mami inni kuntu alayka shafiqan muhibban bismillah ni musni fere walakin yut ala din asraniya ku sinu esmi tanto islam adaga le pe kurusi christianity and islam wa khila diyan ulul rijnas walladhi ash shimali idwa ni ala fere ala sibati ummihi wa wa ni awran yare takulahu yama zompe ya bnaya ya mami anahu kana batini laka wa soma kunu min muhigbe wafedi laka saka soma kunya milumu wafakdi laka wata soma kutna mingele walake mut ala dini yahudi kusulie se judaism wa khiru la diyan ulele jumasi wama kukusi na nami kato silanes islam ati bebe lo tabika niko kolo sebo tabika uwi nkakaka nini ya vima sadwa kwe robbana la tutuki kulubana bada idha aditana wabla na minda duka rahmata inaka anta liwa haap sada almuran ayere kejo yolo mayyoka wawo lekbati fiwa mana tawa lore ke lato dore wa robati tan lore aduan lani la tusiki kudubana kudubana yolo maje ki eniwa ye gere beba te utifi amana eniyao yama ye gere usa yipe Abdullahi bun Ahmad bun Ambali bala ama imam Ahmad bun Ambali oma le dawa nkwe ni Abdullahi wanso e ibati babu mfeja lai tisi Ahmad ulusi nmu nirikwe asokanowa mfefi su mbare ulu wali tibaba mungu kumbefeso ajaku ajawa mkumbe baba mungu andaku uji nuwanso akwe la bad lala kuti isele lala kuti isele isa wangu la bad kutisa lala pamoza nwi kwa kutilahu mwana ba mipi mwati ba fint te dakulo te bave wa laju ezo kwa la bad kutia ya bad ayishi ma yabdu min kino uri kini baba miri kwa kwa mwana mwana mwana mwana kwa ina shetani kwa imu biadahi wadina lana milihi oni muri ti isujoku sibese mi ti wanjeka ti njeka abama ya kuul wanzwa ipwe ya hamad putani ili amadu utiboma milo ili amadu utiboma milo wana akuul wanzwa ipwe la miutibo turikini hata amu kintubo mbamba dake mutubo ngba ti ti dake mi o ti bo re muslimi o ti bo lowo to ba ti dake amin be o re san ni awa na ti konu esi ni won gbo nkan ke nkan si alenu si alopolo na si gbagbo be last day o da be adisi ka be na ba na wa wit ma deru bayan ani be na kan be won ti ma sise bi se o ma le janna a ku die ki won wo ajana ko ni koja bi bo kan ni akole gbagbo wa su umasiyo mana bado mana pene kwa umasiyo mana akudia kia uo chuku bi broken na kwa lwa bagba wadu mba masebi siyo mali jana umasebi siyo mali jana mba do mali jana kwa lwa bagba wadu turi dile yi awa muslimi awe koti wanko wai eko furani lafiri loko loko maweni saju lori oro kwa ria on yesu ni mba fè ku
láti dí wọn lọ́nà ìtàn pọ̀rọ̀gẹ̀dẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́sì tọ́lọ́run ní kí wọn máa múrú bọ́ lábẹ́ ọlọ́run kọlọ́run jẹ́ káwa náà múrú bọ́ eléyìí jẹ́ nínú kókó mi lórí wípé ìmọ̀ àbẹ̀rù àti bọ̀tán burúkú wàkánà sọ́lá fàádìlẹ̀ ọmọ sọ́lẹ̀ wọ́n náà jẹ́ jẹ́ àwọn aṣíwájú wa àwọn aṣíwájú arére nínú ọmọ yìí yàkàrà fún àmì ìṣúra kàtìmọ̀ wọ́n máa ń bẹ̀rù ìgbúnlẹ̀ aburú ìparí ìgbésí ayé sí ọmọ aburú wọ́n máa ń bẹ̀rù rẹ̀ káwọ́ bá ń ṣẹ̀dẹ̀ ìdá níbẹ̀rẹ̀ tó nípa fọyín sínú náà àmàlẹ̀ tó dẹ̀ wọ́n á jẹ́ kí ṣe rí àwọn dá dana khawf amma al raja to ko beru ti beru paya o wa pelu agbe ile to ko ya ba ala ihsan amal aje ka le si serere abu radu ala taala ni lan so yi pe man khafa adilaja man adilaja balaga al manzila oni to ba paya o na ni ori tin fe ba tin fe yo de bi ton lo ala inna salat allah galia oni ate te gbo ọjà ọlọ́run wọn o ọjà ọlọ́run wọn o àlà ìnàsíláàtà láì jàǹnà ẹ̀tẹ́ tí ó gbọ́ ọjà ọlọ́run tẹ́ fẹ́ àlìjáná ni ó kọ̀rọ̀ gbọ́ wọn bá kan náà wọn gbé bá kan pé òṣèlú abúlé yaman gbégbà tí kò dé fẹ́ wá bá ọwọ́ aṣọ fún wa blake masood olùkóm ìgbé vanzo ayùsá àhíyà àsìkò làwọn ẹ̀bá ń lọ wò ó kí ní táìmù nísìn abúlé masood lọ bẹ wò láì ìgbà aláìsàn ọlọ́jọ́ lédè wò lọ́wọ́ adọ́dọ̀ ẹ̀ wá ń sọ fún abúlé ibùn masood pé ìdíbà ń wò ta kí ní agbé sọ nísìn fọkọ́ọ́là ibùn masood ní ìwọ̀nbí wa lọ dé ọwọ́ sọ pé kọ́dítọ́là àmúra oníṣẹ́ṣẹ́ yọ ni fọkọ́ọ́là sọ fún wa sọ pé àwọn òbí láàyè mi sọ̀bọ̀ ìlànà ìdí ọlọ́run làmí o wọ́n jí ń fàárọ̀ ìwọ̀nà o tó gbé ní àwọn àbájá ilé kú tí máa ìdá láàárọ̀ ó ti bẹ̀rẹ̀ nu ó ti bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ náà ni ìbádọ́tún sọ̀rọ̀ sọ ó ní máa yẹ́ṣẹ̀ dáná mọ̀mí ó ní tí mọ̀mí ni máa ń rí ìdá àdọ́ra olùmọ̀ tí kú bá dé wá bá omi bíṣọ abiriwani láàyè wakàràmàtì wọn máa fún ní owó ìdùnnú yóò yọnu ọlọrun àti àpọnlé ọlọrun tọpẹ tí bá jẹ mọ mi ni wọn lè káfẹ gbágbé kẹfìrí ní ìzà àdọrà hó dìbò tìbọ wá débà bíṣọ abiriwani wọn fún ní owó ìyá ọlọrun wọn kò bá ti àti àbúrò ẹsàn ọlọrun wọn bùkọ àdìmọ mùsùlùmí ọgbà àdìsí wa látara àdílé wakana salafadili umma àwọn bàbá wa síwájú ní umma yìí tí a jẹ ní rè yabuku na yín dá mọ̀tì wọn máa ń sunkún nígbà bá fẹ́ kú kàìfínà mìsúlẹ̀ káàtìmà tí wọn máa bẹ̀rù ká máa parí ẹ̀ síbi tí ó dá òṣàlú na ndáríkàlì kùkà ndábẹ̀ àwọn èèyàn máa bí wọn lè kílẹ̀ ń sunkún sí kí lọ́ fẹ́ kún kí lọ́ fẹ́ kún kí ló fẹ́ kún ọ̀yà kò lóòrùn wọ́n sọ pé ẹni sẹ̀mí tó lọ sún lọ́wọ́ yakul ọmọ gbọ́ pànàbí sọ wáyé pé iná lọ́ha lọ́lọ́jọ́ náà ọba ọba allah subhanahu wa ta'ala ẹ̀ kọ́bàdà kọ́bàdà tẹ́yìn ìjọ kan ogun ẹ̀kún méjì ìpẹ́ tó fi dánmọ̀ ẹ̀dẹ́ ni ọkọ́ ọ̀rọ̀ sọ pé ha ò la ẹ̀kún eléyìí òfin ìjánà iná ni abínú àlìjánà ni ẹkún eléyìí inú àlìjánà ni wàhálà láfi náà ẹkún eléyìí inú náà ni wàlà àdìrí fi ààyè kọmdà téèní kóńtò mi ò mọ gbogbo mo wà inú ẹkún wọ ìpè méjì tí ọlọ́ ọba bù níjọ sí gbogbo tòmí sí mi ò mọ gbogbo tòmí sí mi ò mọ yẹn ló mú ìpayà wá mi ò mọ bí ó tòmí sí nínú ẹ ìyẹn ni ó bí ó ṣe rí fáwọn ẹni ìṣáájú nù pé gbogbo ògbà ni wọn máa ń tọrọ àdúrà allahumma inni asaluka
usina khatima iwo dawo mo nto lodo e ipari ile aye sibi to da wa ubika min sul khatima wo si nwe ni alabu wo nwe ni oniso ipari aye sibi ti oda ipari se mi sibi ti oda igbesi aye awon eni isaju niyan igbesi aye won niyan wa ma dure be si odo olohun ka pare si toda wa ma dure be lodo olohun iwaso ka ma pari igbesi aye awon sibi ti oda ni video ran yan feni kokan wa na bawo la si ni pari e sibi ti oda ise ni ta gbodo fi sere igbo gbogba losan loru una ni ka ma beru lori kila ti botan kila khatima ima yo nigba ti o ti pari ta ti ma bi a fe pari esi ima yo abi olohun ja pari awon igbesi aye wa sibi to da ma ja pari esi bi ti o da bi se pe ninu awon apere awon ami ti won ma lagba ja yi o mo pari esi bi to da o ni awon apere o ni awon ami lagba ja yi o mo pari esi bi ti o da o ni awon ami o la awon apere fa apere man kana akhir kalamihi la ilaha illallah gbogbo eni keni to pe oro to so gbeyin oni gbogbo la ilaha illallah inu usuna khatima ni gbogbo apare daadanu ko soro mi imaleyin tuba nabi so nu oro re kan sallallahu alaihi wasallam imam hakim abu dawud agbawa nabi ni man kana akhir kalamihi min ad-dunya gbogbo eni keni ba se yi pe in to je opin oro re oro gbeyin e to bi jale laye ni la ilaha illallah bilal la ilaha illallah dakhala li janna yo wa li janna ati na pore pe lagbaja o pari e daadan won ba kan na ni teyan ba je muslimi to gbogbo fe ku wa nlagun ogun se gbogbo lara won ti ba nabi so yi pe mautu li mu'min bi irqin jabin in de mama iku pe eni eni oku yorubo na gbagbo ni una ni bo se lagun si bo se lagun si won ni awon ni na Ọlọ́run ma ń fi ogun tó la yẹn pa ẹsẹ̀ rẹ̀ rẹ́ ni Ọlọ́run fi ma ń pa ẹsẹ̀ ni wọ́n fẹ́ kú rẹ ni wọ́n bá kan náà atorikọ́ lọ́dọ̀ àwọn àáfàá mi wípé tí mọ̀mọ́mí bá kú lọ́jọ́ jimá àbí lálẹ́ jimá gba ara mi ni olùgbé wọn ní àrùn sọ pé mọ́mí muslim يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقال الله في دار القبر ونسبتوني جاء الله نجوى الجمعة بلا لا الجمعة أبيك الله بالك ولا دابو كونو دامو ساري موت نسيب دوا بي ناني أري ناني كبا سوفا كي يكسوري جسي إلا أبرك وقري داداني الموت ولا تؤتين من تؤتي الله ورسوله إما أمو إلا نيجوسي فو إجوسي فولون جياريا كولا يري أتي إتلالو أتي تلجي شي فاكو يري لو مات في صلاة ممكن لالوكو أو في صيام تبين باوة لجو توكو باوة أو في حج تبين بني حاجي أو في أمرة تبين سأمرة أو في جهاد في سبيل الله tabawwa ni oju ogun sojo na olohun how fi da'wati lillah tabawwa ni nu ko sojo na olohun na lo si na lo si dawa program ni to ba kuso tabi n bo lo na gbogbo bayi ah mo pare daada am apere ni won dori pe wa majullahu bi khairan
gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá gba dáadáa lérò gba fíkùhù ìlà amalẹ̀ sọ̀lẹ̀ ọlọ́run bó fi se kùngẹ́ sí olóore fẹ̀yàkì gbódù wàlẹ̀ orí ẹ̀ lọ́nà bó se pasì àlùkò àyàn ló ń ké lọ tó fi jáde láyé ọ ń káwọn ẹlẹ́kọ̀ọ́ lọ tó fi jáde láyé orí dáadáa kan ló jáde láyé ara parí dáadáa ni bákan náà rẹ̀ náà ni fanáwù jamaat minal muslimin alẹ bil khair kí àwọn èèyàn kí wọn máa ròyìn ẹni ókú pẹ̀lú dáadáa gẹ́gẹ́ bí hadith anas ibn malik ó ń sọ́njọ́ kan ó ní márùn-ún bí janaza anabi kọjá pẹ̀lú àwọn níbi janaza kan ètò òsìnkú kan fàáfinú àléhà khaira wọn ń sọ dára ń pa òkú gan-an wọn sọ àròyìn òkú pa ọmọ ṣe rere o fàkọ́ ọ̀làn ṣe sàlám sọ pé wájà bat ó di ọ̀ràn àyàn ó di dandan ó di ọ̀ràn àyàn ó ní àbádọ́ kọjá níbi òkú míì náà wọ́n tó ń ròyìn náà pẹ́ ní burú ni ọlọ àdúgbò ní wájà bat ó di ọ̀ràn àyàn ó mọ̀ rò wá ń béè lọ́wọ́ ni pé ilé òjíṣẹ́ lọ máa wájà bat ọlọ́dọ̀ ọ̀ràn àyàn wọ́n ròyìn ẹnìkan pẹ́ ní reni ọlọ́dọ̀ ọ̀ràn àyàn wọ́n tó ẹnìkan pẹ́ ní burúkú ọlọ́dọ̀ ọ̀ràn àyàn ànágbé ní orí èyí tẹ́ ń ròyìn pẹ́ ní re ni àlìjáná dọ̀ràn àyàn fún èyí tẹ́ ń ròyìn pẹ́ ní burúkú ni iná dọ̀ràn àyàn fún torí pé à ń tún ṣọ́dá láìpẹ́ ọ̀rọ̀dìhì gbogbo ẹyẹ èèyàn náà lẹlẹ́rì ọlọ́run lórí ilẹ̀ ẹyin ilẹ̀ ẹlẹ́rì ọlọ́run lórí ilẹ̀ torí díẹ̀ ara pé wọn parí ẹ̀ dáadáa náà ni pé nígbà kú tán wọn ròyìn wá pẹ̀lú dáadáa alájà lọ ikú gbogbo àǹfààní táàdé àtàrà aláàjì sáwàárí mọ́ ni ara pé wọn parí ẹ̀ dáadáa ni wọ́n nígbà mẹ́ẹ̀wẹ̀ àmì láti máa rí lágbó lágbájá yìí ó kúkú dáadáa òun náà ni àlèmùtìsá àlàlùwájì kárí ojú òkú bẹ́ẹ̀gbà tó kú tán bẹ́ẹ̀ tí ń rẹ́rìn-ín músẹ́ tàbí kọ́ na ìka fábẹ̀ láàrẹ̀ sókè bí ìgbà tí ẹ̀ ń ṣe àtáyá tàbí kí ojú ẹ̀ tutù káyọ̀ ẹ̀ tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ gbogbo eléyìí oyin àpẹẹrẹ pé lágbájá yìí ó tán dáadáa bẹ́ẹ̀ náà la sì ní àpẹẹrẹ pé lágbájá yìí tán sórí àìdá nínú ẹ̀ àyàmúta aláṣẹ́rìkì kí èèyàn kú lórí ọbọ̀ ọ̀sọ̀bọ̀ kú ni ètò ń tọ́lá ètò ń gbé kọ́ ètò ń so márùn ètò ń bò mọ́lẹ̀ ètò ń sójú iná ọ̀sẹ̀ bọ́kú ni nǹkan mi ló forí balẹ̀ fún àpẹẹrẹ pé ọpẹrẹ tuntun ọ̀dà ni bákan náà àlà tẹ́ríkì sọ́làt mùtàwí náà bí amúrìlá wàmúrìlá sọ́làlá sọ́làlá sọ́làlá nínú ẹ̀ náà ni kéèyàn kú lẹ́ni tí ò kírun ó gbóhùn jù sílẹ̀ látara ìfi ọwọ́ yẹpẹrẹ mú àṣẹ ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ lára àrùn ara àpẹẹrẹ kéèyàn parí ẹ̀sìn tí ọ̀dà ni wàkàdà máa ya mú tu àlàgá ní wàlmàzàmí wàdàmọ́fẹ́lẹ̀ yá wàlàfúlàmù lè máa jìnà bẹ́ẹ̀ni gbogbo ẹni bá kú tí agbo ijó jíjó agbo orin kíkọ agbo fèrè fífan agbo ìlú nínú okùsórí pé wo fíìmù tàbí ń wo eré orí ìtàgé àwọn eré burúkú tí máa ba tèèyàn jẹ abàwà jẹ abàgbàbọ jẹ abàròrí jẹ orí ẹ ló kú sí wọn máa ń yàmúdà láfa aisha yìí mú mi hàn àti gbogbo ẹnikẹ́ni tó bá kú sórí ìbàjẹ́ gbogbo táwọn pè ní ìbàjẹ́ sìnà ìbàjẹ́ ni ọtí mímu ìbàjẹ́ ni olè jíjà ìbàjẹ́ ni jìbìtì lílù ìbàjẹ́ ni tàbí ó kú sí bí ìmú ogun olóró àbí gbogbo olóró gbogbo ilé ìpàtà arákùnrin àpàlẹ̀tẹ̀ tí ọ̀dà ni tàbí ńgbà tó kù kú tá a wá rí tójú ẹ kúrò tàbí a rí bla ní dúdú lójú ẹ gbogbo ilé ìpàtà ara àpẹẹrẹ pé ó parí ẹsìn tí ọ̀dà ni tàbí kò rí gbólóhùn ńlá ìrọ̀lá wí kò rí wí gbogbo ilé arákùnrin àpàlẹ̀ ẹsìn tí ọ̀dà ni láàfin rí àwọn ẹni ìṣáájú ìbáṣe sọ fún wa.
fi iberu kan pade sibi to da kan mo pade sibi to da won fi sere e bi sere na mo se buko ojugo ko rere igbo gbogba mo ma se ni kuro ojo kuro dada ninu awon kan ti ma bi ke ma pade dada opo ninu ene ni al-israr al-maasi wa ta'khir at-tauba kama takuru ese kama pe to tuba e kama fese sere ko to nkan iwe ene ni al-ghurub bil-amal ona ni ke yan gba itanje pelu erongba to gun to ni long hope muslimi ago mo ni emi to gun bi igba ti ku di fe edi ni nanpe ni qasul amal kenya manji ya upu maguju pakana adhunubu wal maasi madaese owanu iti manfa kenya pari igbisa yes biti oda al irado an dhikri lahi wadhala akhira unani guriku nibi nati olon ati guriku nati alikiyama ama fa kinya mani ati botanda ada bakana ataluku bishawati wal muladhat kwepeyo yunyinyi adu ibadu inale me ya mungu guba koma muti koma asesina koma atagi koma ju koma ziyoto minika imaje kinya kwares bichi oda alifasadu vile teko kinya niya wa adioka chi oda adioka mburu adioka chi oda ama jeki inya kwares bichi oda bakana aliudulu anistikoma mwadu udede unti nki udele kukiru ma umu ankelu kanda kukiru kuhani ma umu ansi dole upaliriti ubini uti mando jabu waso jabu ni una basi kekbe inu nchi jike ya pari ayia sibita dani baka na wavuli imani kiba gole mani nara ile bagbo ama je kinya pares biti oda wali yasu wali kunutu min rahmatillahi ijaka muna kinya lusu uri olong ama je ki inya pares biti oda ama je ki inya pares biti oda turigere muslimi anlati kwenye yonati mura iseni taliba pare sibito da ele yi lafri kwe oro kak pare sibito da yi nisoro kikido minyesi oro lani tabasi reri kwe kalukuni hudu ya rare baba ole boma she omu ole baba se oko ole baya yawo se yawo ole boko se kaluku pelu ti eni o kasi ma gbagbe pali kiyama ojo timi tu mi leru ni madikun ene wo lawa ya osirisi olorun ti ruyin alikiyama fun apere sodo abasa olorun fe pari sura ye olorun ni fa idha jaati sakha olorun ni joji alikiyama o de ti gbe nla jinijini ti o sele yomu ya firu marihi yomu ya firu mariu mini akhihi yojo choma niya choma safu oma ye janjo bipo wa umihi wa abihi yojo choma niya oma safu baba iyati babe
was so bad you have any or that your money here look only to myself for the fact is your way at a woman tell no myself one or quality a woman the cool money the cool money you know your mother in channel you need to put the calculator to get done along or your the mental miller magic money we do your mother's brother and what you can do another so you know to bodo bo ikan tabshira ti on ma reni oju tununi oju ye o meda da gabara o gbe njo na sire okuku eruku bebu awon oju mi tarako akotara gagadi ulai kama le kamara dun fajara amena ni ifiripu ki ki oko gbeyanju lati pare daada ki ya o gbeyanju lati pare daada ki o ma ogun eju agbara daada ki obi gbe la pare daada egba atabuka ko gbe pare daada ola message apare ti ko da so ko lo se da la ilaha illa anta subhanaka.

0: máyì kúrò òun nìyẹn.
1: Síkò ní bọ́ọ̀n ṣáínà nílùú ẹ̀ ẹ mọ sọ́yẹ̀rì ìtọ́sọ gbókọlà tó parí.
2: Ẹyin olólùfẹ́ mi, mo fi àsìkò yìí sọ fún yín pé Bond FM oni rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa. Ibẹ̀ lẹ́ẹ̀tì rọgbọ́n kọ tẹ́ ròyìn kọ. Táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́. Bond FM 92.9.

òtòdù agege lẹ́kùnrin ó ń pè gbogbo ènìyàn láti wá gbáre o irú òwúrọ̀ kùtùkùtù ní bí àkànṣe ètò tá a fi rí jígbáre gbogbo ìdájọ́ ọjọ́ ọmọdé ló máa ń wáyè láti aago márùn-ún àbọ̀ ìdájí sí méje àárọ̀ ilé ìjọsìn wa tó wà ní lagos abeokuta expressway ilé epo bus stop òtòdù agege lẹ́kùnrin ìwọ náà wá tẹ́rígbárí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ fún bẹ̀rẹ̀ àkọ́tún ṣe rere nínú ayé rẹ gbogbo ọlọ́jọ́ pípẹ́ aṣẹ́ pátápátá àgbà dọlọ́mọ oníròyìn já dalayọ̀ gbogbo ìṣòro ni yóò wò tútù ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run ló máa wà níbẹ̀ bí pastor Olayemi Adeniyi coordinator pastor Isaac Abiala DCC superintendent àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run lábẹ́ olùgbàlejò àgbà prophet Dr. SK Abiala prophet and evangelist worldwide tó bá tún fàlàyé sí pé 0708666 9943 tàbí 0803321 9077 ọ̀pọ̀ ló ti

iná pupa abẹlẹ njẹ báyìí ní ṣàwọn nílé ìfá bẹẹ ni ọrùn rẹdùdù báyìí ní ṣàwọn lókè jẹ wọ́dùn ní ṣàwọn ó wá rùgbọ́n àgà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbìmọ̀ pọ̀ tán láwọn ó dé ọ̀rùn mílà lọ́wọ́ wọn láwọn ó dé ọ̀rùn mílà bàbá pọ̀n lẹ́sẹ̀ mílà ni wọ́n bá dé ọ̀rùn lọ́wọ́ ó lóun ó fìwé túde tù bàbá àgbọn rẹ ó sọrọ ní bàbá dìhun lẹsẹ ó lóun ó fi egbò túdè tù wọn wá bèrè lọwọ ẹ pé èé ṣe tẹ ìṣe bẹẹ ó ní igikigi kan ò gbọdọ tí ọdán lọwọ bẹẹ ni ìran takùn kí takùn kan ò gbọdọ di túdè lẹsẹ ọmọ aráyé ò ní dìwà lọwọ dìwà lẹsẹ o láṣẹ ẹkú ajálẹ̀ gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lárùn yìí lórí ètò ọlọ́run ò ṣebi fún talẹ̀ yìí bond fm tó kalẹ̀ sílùú èkó la wà tá a ti ń dábì ẹ̀lú tá a ti ń rọ̀ lóhùn lórí ètò ọlọ́run ò ṣe èèyàn a máa ní orí ìní jẹ́ ńlá má jẹ́ ń kú o ẹlẹ́dàá mi má jẹ́ ń kú jẹ́ ńlá nítorí orí ẹni ní gbin báyìí tá a fi dádé owó orí ẹni ní gbinni tá a fi ń léjì gbàrà nìkẹ àtàrí ẹni mọ̀ ní gbinni tá a fi lo mọ́sáàjì aṣọ ọba ti tan mí yanran yanran ètò ọlọ́run ò ṣe bí lálàbí ògún bàbá sẹ́yìn gbé kalẹ̀ pé ká máa fi la ọmọ aráyé lóye lórí ọ̀nà tá a gbà tí ayé fi rọrùn fún tá a fi gbolé òkè ìṣòro ètò yìí lálàbí ògún bàbá sẹ́yìn ni a máa fi mọ tí ó dáyè ká má bàa jì sí kòtò kẹni tó sì jì sí kòtò kó lè tètè dìde àní jì sí kòtò ayé lágbára ọlọ́run ọba ààrẹ dr kọ́lá ọlátúnjì ọmọ olójúde ẹlẹ́sẹ̀ ní kírun àkùrẹ́ ló kọ̀ ìyá máa ní kóíkó ni wọ́n ń kóyẹ́ lé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni gbàlódé gbàlódé àrùkà kòkò ikùn yẹ́ sọ ni mi ọmọ orógúndé ọmọ orí ọmọdógún ọmọ àbùkì bí ẹ̀sùn ọmọ ọjà ń tàn mí ọmọ ogun lọ́sàn-án olùgbọ́n olè tí kásọ kẹrùkọ olè tí gbóbìnrin nílé bàbá tó bí mi lọ́mọ gbóbìnrin ò ṣe olùlùlù bá bí ò lẹ́dán lọ́rùn àìfẹ́ ẹ̀jẹ̀ ń sáré ya àgbàlá alàbí ògún bàbá sẹ́yìn kí n tó sọ ta mú wá sórí ètò ìlálẹ̀ yìí alàbí ògún bàbá sẹ́yìn mo ti rìnrìn rìn mo ti rọ́ kẹrẹ́ tó buké mo rìnrìnrìn mo ti rí àlégbà tó sílẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni mo ti rìn mo ti rẹ́yẹ tó gbógbó sínú ihò tó gbé poroporo ìrìn mi ìwádìí mi ló mú pàdé àlàbí ògún bàbá sẹ́yìn oníṣègùn tó mojú ewé tó mojú egbò egbò a máa tọ̀ràn bẹ́ẹ̀ ni yorùbá wí ìran ọdẹ ní bí ọdẹ o ìran kìnìún a sì bí kìnìún ẹni ẹ bá rí ẹbí irin a sì bí irin ọdẹ ló bí àlàbí ògún bàbá sẹ́yìn lágbára fi pọ̀ tó báyìí kò tún wá rí rẹ̀ béèyàn bá jogún agbára lọ́wọ́ bábá ẹ̀ tó jogún agbára lọ́wọ́ bábá ẹ̀ tó òun náà tún wá falẹ̀ mọ̀ kò tún wá ṣègbéraga a ní gbogbo iṣẹ́ tẹ́lẹ́dùn àbá ti parí ni kọ́lọ̀ mọ́ ti sóhun èyí tí ò bá tí ì dọ́dọ̀ òun ọlọ́run tí ò parí ẹ̀ kábíyèsí ni ọ̀lọ́ bàbá ń sọ̀rọ̀ nípa àìsàn ara irú àìsàn ara àwọn tiẹ̀ ní ń bá wọ́ làkáàdí ayéyé sí ni kò sówó ayé bẹ̀ ni nǹkan rìn lágọ̀ ara rẹ ni ọ wá ń jẹ lójú ohun bí wọ́n bá sùn ọ ti dàsára àlákàlà ni bí kìnìún ṣe ń gbé ọ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ilé ọ̀ màánù ń kà ọ́ lójú ohun gbogbo ìgbà ọ sì mọ̀ gbogbo àlàbí ògún bàbá sẹ́yìn lọ sílé ọ̀nà bá ti rán láàárọ̀ gbogbo òkú ìṣòro rẹ yìí ló di pẹ̀tẹ́lẹ̀ àwọn ìran kan wà tó jẹ́ pé látọrí ìran dẹ́ran tó bá ti dé gbèdéke ọjọ́ orí kan ojú wọn ó sì máa fọ́ ọlọ́run èèyàn ní ẹbẹ o ọlọ́run ṣe ọ̀rọ̀ kan mọ́kùnrin tí ọ̀hún ṣe déédéé ni òun lè ṣe déédéé lọ́dọ̀ aya rẹ̀
o wa n gbalagba fo lodo aya re bi wo se kawe to to nwe ri o ise bo ba debi mo ale o jade to ba don mo ale o jade o Nigeria e kan pe ni aye ai ro mo bi ni se wo ni o ti lo lewo si won ti sayewo fun olotun lo si won ni o si nkankan o wa ri mo pe ko towo ni bo loku e ko su ti e wa ran ti e yo ni adejo e je ide dudu won ni bodo ala bi baba se ti mo ba ti mu o da mi loju wi pe bo se debe ko lo ku nitori olorun be pe ala bi ogun baba se yin ti ka me si number 11 bibi ri Maya Street Alaso bus stop Ola Oluwa along AIT road Kola bus stop Alagbado nilu Eko wa gbo lekan si number 11 bibi ri Maya Street Alaso bus stop Ola Oluwa along AIT road Kola bus stop Alagbado nilu Eko number to ko si 081 08421 950 081 084 21 950 081 084 21 950 tabi 080 77 88 4965 080 77 88 4965 080 77 88 4965 and la bio baba say in you.

0: àgbàlagbo onísègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wá àràbí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrù kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé bọ́jú ogun àfiṣeni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí àràbí ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fúnbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Kábàánì bẹ́ẹ̀ lọ́hún kárí táyé fi sí ni lára ó sì kúrò lọ́gán. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Ìṣe alájà sínú ọ̀la dàdà fi bẹ́gbẹ́ pé gbọ́gbà tò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúbo rere ogun promise and faith. Àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn. Bí ìbẹ́lọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tírú ẹni tí ó sì mórí bọ́. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọmba 11 bíbí rẹ̀ Maya Street, Alaso, Boston, Ọlọ́olúwa, along AIT Road, Kọ́lá, Boston, Alágbàdo, Lagos. Telephone 081-084-21950 tàbí 080-77-88-4965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò Ọlọ́run ò ṣebi ní Bond FM nílùú Èkó. Wọ́n tá a mú wá lónìí. Táàmù fi lára wa lọ́yẹ̀. Wọ́n la pè ní ìṣàwárí ara ẹni. Ǹjẹ́ wọ́n ti ṣàwárí ara rẹ̀? Ọtí mo rú èyàn tó jẹ́. Ṣé o ti ṣàwárí ara rẹ̀? O ti mo rú ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀? Wọ́n ti ṣàwárí ara rẹ̀? Ó ti mú àwọ̀ tó bọ́ láàmù. Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti máa kọsẹ̀ jayé àbí ohun tá à ń pè ní ìràwọ̀ nínú ìgbésí ayé rẹ̀? Irú ẹ̀dá tó bọ́ ni láṣàlẹ̀ yìí. Ó ti ṣàwárí ara rẹ? O ti mà ní ébù rẹ̀? Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti mọ ibi tó yẹ kọ́ ti yan ọkọ́? O ti mọ ibi tó ti yẹ kọ́ ran aya? O ti mọ oúnjẹ tó bá ìṣẹ̀dá rẹ̀? O ti mọ ibi tó bá ìṣẹ̀dá rẹ̀? Ọmọ Nàìjíríà ti láǹfààní àti gbọ̀nà. Ẹ já ṣàwárí ara wa o. Ẹ já mọ ọ̀nà tó tọ́ tá a tọ̀ nínú ayé tá a fi rìnrìn àjò ayé. Ká má bàa sọnù ká tó sọnù. Lónìí, ohun tí mo bá lọ́dọ̀ Alábí Ògún bàbá àsẹ́yìn. Ohun ìṣàwárí ara ẹni. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi owó orú ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi tòbìrí kóyọ̀. Nítorí wọn ò ṣàwárí ara wọn. Àlàbí Ògún bàbá àsẹ́yìn ló jẹ́ kó yé mi wípé látara ṣàwárí ara ẹni láti rí oríṣiríṣi ìràwọ̀ mẹ́rin tí wọ́n ṣiṣẹ́ fún ẹ̀dá. Ìràwọ̀ ni wà. Ṣé ẹ sì mọ̀ pé àwọn bàbá wọn lẹ́kọ̀ọ́ tó jìrè kò nìkan wọn ni oníṣẹ́ náà ò ní jẹ́ fún tomi? Bẹ́ẹ̀ ni tomi ò ní jẹ́ fún tiná. Ní tí àwọn bàbá wa ń sọ níbi ni wípé ẹni bá gbéràwọ̀ ọ̀nà wá ni tó ṣiṣẹ́ fún yàtọ̀ sí ẹni tó gbéràwọ̀ ọ̀nà wá. Àlàbí Ògún ní ìràwọ̀ afẹ́fẹ́ wà. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ ìrùpẹ́ wà tá à ń pè ní heart. Mo wá bè lọ́wọ́ Àlàbí Ògún pé ṣé bó ṣe wà nílànà ti Yorùbá tó wà nílànà tàwọn àfá àti tíra náà ló wà nílànà tèbó ó ní bẹ́ẹ̀. Àlàbí Ògún sọ fún mi wípé ìṣàwárí ara ẹni bẹ̀rẹ̀ láti ká máa lo àkọsẹ̀jáyé ara ẹni ká máa ṣàyẹ̀wò. Àyẹ̀wò àkọsẹ̀jáyé ó tún yàtọ̀ sí pé ká béèrè ọ̀nà wípé ibi tí mo fẹ́ lọ yìí o bó ni kí n ṣe tọ́ o ìnáwó tí ń bọ̀ yìí o àwọn nǹkan wo ni ṣe tá a sì rí ni ó fi bo ilé ìbò tí mo fẹ́ lọ yìí àwọn nǹkan wo ni mo lè palétò àwọn àdúrà wo ni mo lè ṣe tí ń fi ráàánú gbà ó tún yàtọ̀. Àkọsẹ̀jáyé ni ọ̀nà téèyàn bá wáyé àtọ̀nà tí ìṣẹ̀dá sọ pé ó rìn ó yàtọ̀ pé èèyàn tó ń yẹ kádàrá wò kò sẹ́ni tó ní mọ kádàrá o fìrífìrí láàrin. Àlàbí Ògún bàbá àsẹ́yìn ó sọ̀rọ̀ síwájú. Ó ní ìṣèwádìí àti ìṣàwárí ara ẹni nílànà ti àkọsẹ̀jáyé àwọn jẹ́ kí ohun tètè dìde ti lọ. Wọ́n sì jẹ́ kí ogbó tẹ tó ti èyìn já ni. Kẹ́lẹ́dùà kó dákun kó ṣàánú fún gbogbo wa. Àlàbí Ògún bàbá àsẹ́yìn ẹni abèsíwájú tí ń bẹ̀rẹ̀ sọ́nà. Ẹni abèsígbó tí ń bẹ̀rẹ̀ sọ́nà ṣùkùṣùkù gan-an ni. Ẹkùn bàbá Kọ́láwọlé mo ko bere owo fun o emi o mo je be ni asa o si mo je ala bi ni be yan ba sawari ara e mo mo boya ohun lebun ala lara isawari ara ni nigba mi gbogun ba nbo eledun mari atiti ma fi han elube iloju gbogun ba nbo eledun mari atiti ma fi han elube iloju ma fi elumi a ma ti ku ala dalagbara tori ta gbo ni wipe opolopo awon alagbara to ti lo loke ipe latara ala leledun mari ti para sawari eni lo bi pe ki lo ba mi lara mu lajo elumi wa to je pe ka gba tesu binu ka yanan fila ka sadua ka se sara mo to ba gbe si aye re gugun ba tin bo eda kan wa laye ko ma lo bu gugun la wa jale aye o be ni awon se da kan wa ki won saajo ki won si bere ki won lo etu mi lo ba won mo ni bisi aye o bana lati ri awon to je ni pe etu nilo ogun to wa ba ala mu kan bo se lo da awon se da kan to wa to je pe etutu na lo ba ise ni agbisi aye won mu awon kan to wa to je pe asiri samu ni ise da ta won gbe waye ki won ka ise bibeli ki won ronu kan olohun kan fi pase ni awon se da kan wa wa to je pe ase yin ba won wa lati di orun sugbon aye ti da yo laju awon apere kan wa ton fi mo pe alase lo mo to bi awon apere wo ni lara oro ti alabi ogun baba ase yin so fun wa awon apere to so yi ta ki mo bi pe omo yin o ma lagbara ni omo yi omo to gbase wa latorun nitori akanda ati awon eni to ri sada won si ku binu aye won si be na omo tabi kin to salaye iru aisan wo ni damu wo lagbo ara re nigbo gbo wo lo te gbe kiri na eni mi kan ni ko wale were ni lati ilu Ebo won o ba je lo mo e ri paye oni koro airo mo bi ni damu wo nje wo mo boya aisawadi ara re lo fa ero mo bi mo yo ko to fe to ye ko fe ko lo fe boya ya tu ye ko wa lodo re ko lo wa lode re nje wo mo boya ibinu to nbi laye ba o yesi to ro re fi da bayi nje wo mo boya sana to se agbere to se aile maraduo ko ti kini re bo bi kan ko tun jombo mi na ni du ori re omo boya aye ti bo yesi na lo ni ti file nje omo wi pe boya oti to mu aye fi kolu oni aye fi yesoro re ti e mo olohun se bi eyin ebe gbogbo ti o ba jo ti enu gbogbo ti mo so yi ai sara ni ai se dede ni ai begbe pe ni ai romo bi ni alakala loju orun ikorira ni wọ́n kẹ́ fi pé ń dà ọ́ láàmú àbí ọ̀rùn mi ti tọrọ̀ ọ́ ti bọ́ǹbà kan jẹ́ ẹni tí ó gbéṣẹ́ fún ọ tọ́ fi ṣiṣẹ́ tọ́ fi jẹ́yàn láyé ọ̀mọ̀gbà tọ́ bínú sí tọ́ sọ̀rọ̀ burúkú sí tọ́ bínú jáde ìbọ̀rùn wa ń lò mọ́ ìwọ tó o bá nírú àwọn ilé irú ẹ̀rùn yàn bá ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń rú ẹni mọ̀ pé ń táwọn ṣe ò dá nílé ọ̀la bá ti rán mọ́ gbọdọ̀ àlàbí ògbà bá ṣe yìí alabi ogun baba seyin wa ni bibi number 11 bibi re Myer Street alasu bus stop ola oluwa along AIT road ni kola bus stop alagbado ni ilu eko number 11 bibi re Myer Street alasu bus stop ola oluwa along AIT road kola bus stop alagbado ni ilu eko number to pa alabi ogun baba seyin si 081 084 21 950 081 084 21 950 tabi 080 0860-784965. 0860-784965. I love you, my boss.

0: sẹrẹ ni ọmọ dédé àbí òkúta láyé tà sọjà ti ẹ bí wọn bá ti ń pawọ́ ló ń túká mọ́ lọ́wọ́ alákojú rere ó ti lọ́wọ́ nínú àlàbí òkú bàbá àsẹ́yìn ni ọ̀tọ̀ náà ṣé ń jojú orin ti ẹni àbí ìbálòpọ̀ ojú àlátáyé tí gbogbo àṣeyọrí lọ lọ́wọ́ ẹni tó wura rẹ níran lórí rẹ ọ̀dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn ni ọmọ bọ̀ jàǹkálì wọ̀ ló ń pọ̀wọ́ lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ń kọjá bí wọn bá ti sùn lọ́mọ bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò kan wú ẹ wọn tó ń gbé ọmọ jó lójú ohun tó wù sígbó lára rẹ lójú ayé máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn oníṣẹ́ ọwọ́ ni ẹ ní ìbá àsìjó oníṣòwò ní tiẹ̀ tó fẹ́ kọjá rẹ ọmọ ta warawara máa bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá àsẹ́yìn ẹni kọ̀ntáktọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wá ipò fún ẹ̀dọ́rú ayé téèyàn bí wọ́n náà ń lọ nínú ayé ń bẹ lọ́wọ́ bàbá téèyàn ó sì dìde déèyàn nínú ayé àǹfààní wà fún wọn náà láti rí àlàbí òkú bàbá àsẹ́yìn máa lọ sọ́dọ̀ wọn ní nọmba 11 bíbí Remaja Street Alasu bus stop Olóòlúwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo Lagos telephone 08104219570 tàbí 08077884965.
1: Àlàbí òkú lẹ́yìn rẹ̀ sórí Dèmídé.
2: Ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run ò ṣebi tó ń wá sẹ́tìgbọ́yìn láti Bond FM nílùú Èkó. Alábí ògún bàbá àsẹ́yìn náà ló ṣe onígbọ̀wọ́ ètò yìí. A káàbọ̀ láti àgbàlá Alábí ògún bàbá àsẹ́yìn. Ìta à ń sọ lórí ètò yìí, ó ní ìṣàwárí ara ẹni o. Ọ̀nà wo là ń dá ṣàwárí ara ẹni? Là ń bá bọ̀. Mo wá sọ fún wa wípé àwọn àpẹẹrẹ wo lẹ rí lára ọmọ tẹ́ ti mọ̀ wípé àkàndá leléyìí ẹni tó rí ṣàdá tá ń pè lóríṣà lọmọ èyí o. Lára àwọn ẹni oríṣàdá nínú àlàyé tá a gbọ́ láti ọ̀dọ̀ Alábí ògún bàbá àsẹ́yìn ìran mẹ́ta ni wọ́n. Ìran àkọ́kọ́ làwọn tá a bí lóòṣà irúnmọlẹ̀ tí Elédùà rán sáyé nígbà gbọ̀ngbọ̀n bí àwọn ògún ṣàngó mọ́ wọlẹ̀ ẹlòmíì wọlẹ̀ nínú wọn ìmí àrípa rẹ̀ ara rẹ̀ ni ọya tó wọlé sírá nípínlẹ̀ Kwara. Ìwọ tó ọba nírọ̀ ni ṣèwádìí lọ bẹ̀ pé bó lọ́yá ìwọlẹ̀ sí ní nírá ọmọ tí ìbá sọmọ ìlú ò lè wọbẹ̀ bó bá wọbẹ̀ àgbọn ni ó tàpà ṣàngó wọlẹ̀ sí kò so ẹni ẹ bá rí ẹbí ẹjá bẹ́gi dínà bẹ̀hún. Ìran kejì òun làwọn tó jẹ́ wípé a bí wọn pẹ̀lú àmì òun àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ wọn báyìí bí àwọn tán mo kọ tọ̀run wá bí àwọn dàda àwọn tán wo eyín òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìran kẹta lára àwọn tó rí sàdá òun làwọn tó jẹ́ pé ẹjọ́ dàgbà ni ilé ìwé kan náà lẹjọ lọ àmọ́ lọ́n fà wọ́n yọ ju ìwé ẹ̀yìn ìyókù lọ orí sà wọ́n dá gẹ́gbẹ́ wọn lọ bẹ́ẹ̀ bá ń sá sí wọn kò lè ràn wọ́n. Àmọ́ àpẹẹrẹ tẹ́ fi máa kàndá ọmọ gẹ́gẹ́ bí àkàn bí Alábí ògún bàbá àsẹ́yìn ṣe ṣàlàyé ni mo fẹ́ ṣàlàyé. Ẹ̀rọ ọmọ mi bẹ́ẹ̀ bá bí orí àwọn rẹ̀ ó dúdú tí àṣẹ ni ń bẹ lórí àwọn ọmọ ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lọ́lọ́run fún àwa Yorùbá ṣùgbọ́n nínú ọ̀làjú a gbé nǹkan wa a gbé jùlẹ̀ a rí rí wípé nǹkan yẹpẹrẹ ni. Lára àpẹẹrẹ tẹ́ fi mọ ọmọ ọmọ ńlá ọmọ ológo àkàndá ọmọ ẹni tó rí ṣàdá àwọn ọmọ mi le dúdú títì àṣẹ ló gbé wá àwọn ọmọ ẹlò àwọn ẹlò ọmọ mi tẹ bá bí ó le funfun bí ìgbàtẹ́fù wà lẹ́nu ẹ̀ ẹ kò ní lọ ẹ kíyèsí irú wọn ya wòlíì irú wọn ni wọ́n rí àkàndé èèyàn bí Alábí ògún bàbá àsẹ́yìn àríru wọn nú àfáà irúfẹ́ àwọn ọmọ báyìí bí irun wọn bá ti ń kún a máa gbòtú tẹgbẹ́ lọ wọn máa pè wọn ní násírí wọn máa pè wọn ní èkìnnẹ wọn a máa pa wọn míì ní dàda dàda olówó ẹyọ dàda àwúrú àwúrú yalẹ̀ jágé oko a ẹ jágé pépèké a rí inú àwọn ọmọ alágbára tá a pè ní olúgbódì wọn a máa pẹrù àwọn míì ní olúgbódì báyẹ bá pẹ̀lú míì lólúgbódì olúgbó ẹ̀yìn odi ni wọ́n ń sọ ohun torí tàn kan sọ fún wa wípé ìyàwó ìkan nínú alágbára ni ó kọ́kọ́ bí ọmọ tá a pè ní olúgbódì wọ́n fi wá pè ní olúgbódì olú tí ń bẹ lẹ́yìn nínú ugbó tí ń bẹ lẹ́yìn odi àwọn míì a máa pè ní olúgbódì onu to mu ika ese atowo ti e gba ona odi onugbodi awon omo ti won ba ni ka ese mefa ika owo mefa akande eyan ni won ile ebomi won ma ko won le mora lara awon akanda omo e bi omo mi dindirin leyin pe olu omo ninu ile won e ba wadi awon olowo to lami la ka to lo ko nle yi inu fi omo ba nbe ninu ile won bi an ba se toju omo ohun si lasi ki won o si ma buyo iwo to biwe to gbe dan omo n to fara se to fara pa mo sinu e alabi o baba se mi salaye le fun wa e ja sonu ka ma ba sonu e ja se wadi ara wa ninu ile re omo ti o labi laran wa nbe o ri ni o gbese kan lo gbe to fi jeyan laye omo ni la fi ni o wadi awon to ri nu rode tan laye rorun to lohun fun o wa e ma gboda labi o baba se yi bo se n gbo mi lale yi record program yi share se bi ati e malebi re je kan gbo won ni won emi era rara de ti won a he ti o do monu alabi o baba se yi ah mo ko bere owo fun o ikirun agunbe ni mi ai paro lu wa ikirun to ba paro ma le ikirun ni mo wadi debe mo si wadi de kun ko bi pe alabi o baba se yi emi olon gba fun mi iru esan wo ni wan se wo lagbo ara iru kini si o to o pe ko so na abayo ibo lo ti de o ti ya sotun o ti ya sosi oni ko so na abayo ma gboda alabi o baba se yi lo asara ni se o ni abi won te ni ko lo towo towo lebo iye lo wa kon o wa ko ti lati bi ogun odun ora le kale won ti so di atan ma lo so da alabi o baba se yi o mo ru adua ti o se ti gbogbo osuru yi ti o fi lo bi mo na wa alabi o baba se yi o gba di wurawo to gbe waye yo gba di run to ba omo yo wa di run ti o lo fun o to ba je tutu ni to ba je sara ni to ba je pe ikilo ni enikan ma pe ikilo lasan ikilo ise lasan o nitori pe bibeli gan so wi pe ikilo o san je bo wu lo e je ma dagbe lori eto loni amon lola bi lola ba tin mama gboda labi ogun baba seyin lo ni number 11 bibire maya street alaso bus stop olaluwa along ait road kola bus stop alagbado ni ilu eko number 11 bibire maya street alaso bus stop olaluwa along ait road kola bus stop alagbado ni ilu eko number to pala bi sire 081-084-21-950 tabi 080-77-88-49-65 080-77-88-49-65 080-77-88-49-65 alabi o baba se ni alabi o

yẹyin ìlú yẹyin o agbá gbogbo ọlá gbogbo ògbó gbogbo agbára dá padà sọ́dọ̀ yín torí ẹ̀yìn lẹ́ni ẹ̀yin ni ọpẹ́ ṣe tiẹ̀ ní ìgbà gbogbo ọba lánàá ọba lónìí ọba títí ayérayé bàbá tó wà tí ò fìgbà kan yí kò padà ọlọ́run lánàá ọlọ́run lónìí ọlọ́run títí ayérayé náà ni bàbá mi arúgbó ọjọ́ adàgbà má pààrọ̀ òye arúgbó ọjọ́ adàgbà má tẹ̀pá arúgbó ọjọ́ tẹnikẹ́ni ò lè dá lẹ́jọ́ arúgbó ọjọ́ tẹ́wú tí ń bẹ lórí rẹ̀ dé agbára rẹ̀ kù bàbá àpáta pààrà tó para rẹ̀ lájúbà alágbára ti bu agbára rẹ̀ kárí ayé ìwọ lá máa fọpẹ́ fún o ìwọ lá máa fi ìfún tá a bá wo ti ore yín lórí wa tá a bá wo ti àánú yín lórí wa tá a bá wo ti ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún wa ní gbogbo ìgbà ọba táàrí tá à ń pè tó sì ṣe tá a fẹ́ ọba táàrí tó ń ṣiṣẹ́ rírí fún wa ọba táàrí tó ṣe pé nígbàkigbà tá a bá ní olúwa o àborúkọ tẹ̀yìn bá fi mọ̀ ọ́ pè lọ́run tó sì ń da yín lóhùn ẹ rí pé ẹ̀ ń lé yẹ ká máa fi ọpẹ́ fún ẹ kì í jẹyán o ẹ kì í jàmàlà ẹ kì í jẹsẹ̀ mú pándé ìsóúnjẹ yín o ẹ wá dárúkọ oríṣiríṣi ìrẹsì kò sí tó kàn yín ńbẹ ẹ wá dárúkọ ẹ̀fọ́ lóríṣiríṣi kò sí tó kàn yín sílẹ̀ yìí lẹ dá gbogbo owó bẹ̀ lẹ dá gbogbo owó sínú oko pé ká máa jẹ fún àǹfààní ara wa ewu lẹ̀yìn jẹ ńbẹ̀ ṣé kò wá yẹ ká fún yín lọ́pẹ́ kí n sóúnjẹ yín ẹ náà la fi ń dúpẹ́ lè ní pé olúwa ẹ gbọ́ ọpẹ́ wa o níbi tẹ́ ẹ sìn wá dé àmọ̀ pa lè débẹ̀ torí kíni bá a ṣe sùn bá a ṣe ń jí agbára wa kọ́ o agbára ẹ̀yìn ọlọ́run àlàyé ni torí yorùbá bọ̀ wọ́n ní onílé apá ọ̀tún òfojú rewo ni ìmọ̀ràn kan ní tòsí nígbà kó jáde kó mú wọlé ntọ̀ kan lé ń bí tó túmọ̀ sí pé èrò ọkàn èèyàn sí ènìyàn ọpẹlọpẹ yìí o tí kì í bá ṣẹ̀yìn ni níbo làbá wà tí kì í bá ṣẹ̀yìn ni níbo làwọn ọ̀bá wà tí kì í bá ṣẹ̀yìn ni níbo ni gbogbo wa bá wà ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe lọ́tún tẹ́ ń bá wa ṣe lọ́sì láàrin ọ̀dẹ wa adúpẹ́ rírí jẹ́ o adúpẹ́ rírí mu adúpẹ́ rírí náà adúpẹ́ rírí lò adúpẹ́ bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí àwọn ọmọ bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí aya bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí àwa tá a jọkọ náà bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí iṣẹ́ wa tẹ́ ẹ̀ jẹ́ kó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òjò ló mà ti rọ̀tí lẹ̀ ti fi mu àìmọye àwọn ẹni tí wọ́n nípọ̀n lé èékánná tí wọ́n ti kí ayé kó dìgbò ṣe àmọye ẹni tí wọ́n nípọ̀n lé èékánná tó wọ́n ti ń bẹ lọ́wọ́ wọn tí ìran wọn tí wọ́n sọ pé owó tí ń bẹ lọ́wọ́ àwọn yìí o ìran àwọn ò lè ná tán ẹlòmíì tiẹ̀ tó tún dá gbíà débi wípé sọríbi tá a tiẹ̀ lówó dé ẹ̀yà àmọ́ fàájì lókù tá a mọ̀ ṣe tílẹ̀ ẹjọ́ kejì máa mọ́ tọ́lọ̀ ní kó máa bọ̀ lọ́dún gbogbo tó ṣe ibẹ̀lòmíì ló dẹ̀kù tí ń jẹ́ bàbá tí ò jẹ́ ká dédé fẹ́rù wa sọ ẹlòmíì ká jáde ká mọ̀ wọlé olúwa àmàyínlógo orílẹ̀-èdè ṣe orí tó adúpẹ́pẹ́ ń gbà kó so orílẹ̀-èdè wa nàìjíríà adúpẹ́pẹ́ ẹ̀mí sí àwọn aláṣẹ wa adúpẹ́pẹ́ àwọn náà ti ń ṣe tótó àti tó yẹ fáwọn aráàlú láti lè mú kí ọkàn wọn balẹ̀ kí ni wọn kó sèdè gbogbo akájọ orí ayé ìgbáládùn gbé amadúpẹ́ o adúpẹ́ o ìwọlé ìjáde wa ọpẹ́ ni ọpẹ́ yìí ni mo fi ń kí pé ẹ kú déédé àsìkò yìí ní wákàtí àti àsìkò tá à ń ṣe ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ògùn ni fún ọlọ́run lókè ọ̀run lẹ́ẹ̀kan sí o gbogbo ẹni tí ẹsẹ̀ ń gbọ́ wa mi ò lè sọ pé fúngbà àkọ́kọ́ ẹ̀yẹ ẹja tún sọ pé fúngbà àkọ́kọ́ níbikíbi tọ́wọ́ ọjà ilé iṣẹ́ bond fm 92.9 bá ti tó ti rìn dé mo kí n pé ẹ kú déédé àsìkò yìí a kù sí ni àtìlọ́jọ́sọ ọlọ́run lọ́rùn ilé àwọn ilé ìjọsìn wa àtìlọ́ sásàlátù àtìlọ́ ṣe àṣíkìrí fọ́lọ́run àti ṣàfọ̀mọ́ fọ́lọ́run pé kó ń dá wa sí kó túbọ̀ máa dá wa sí kó nílò èdè wa kó máa tùbà kó máa túṣẹ́ kọ́lọ́run kọ́ dàpọ̀ kó gbọ́pọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o bá a bá wọlé baálé ilé làkọ́kọ́ kí bá a bá wọlé ìyáálé ilé náà làkọ́kọ́ kí ẹja máa kí olórí oko wa káfàtà ẹ̀yàn màmá wa adénìkẹ́ gbúrọ̀lá adégòkè ẹ̀kú déédé àsìkò yìí ọ̀já tẹ́ fi ń pọn àwọn ọ̀bẹ ta yín ò ní já mọ́ yín lọ́wọ́ o láì wá gbàgbé èyí ò gí wa ilé iṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí alàgbà gbẹ̀ngà fátìlẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà o bó ti ṣe é ṣe fálára tó fi kó débi èrè tó ṣe é ṣe fájèrò tó débi èrè ọ̀rọ̀ ẹ̀gbọ́n lè lánà ò dá tí ẹ̀ lójú ọ̀nà àsìkò tí náà ni á tù wá lára o ẹ̀yìn ò ní sùnmù dẹ rògbòlò gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa lọ́tún lọ́sì tá a lè dárúkọ tán torí àkókò a kì í pé ẹ kú déédé àsìkò yìí lágbàgbé olóòtú ètò yìí bí ọdún fọlọ́run sọ ọmọ ẹ̀gbá mo lùsàbí agbègbè àkàlà àtàwọn lókọ lẹ́ẹ̀kan tí ọlọ́run ṣàjọsílẹ̀ ṣe bọ́ ni pé a kú déédé àsìkò yìí sálàáfíà alábáyín láàrin iwájú yín ọ̀hún rèé ọmọ wọn nífẹ̀ẹ́ ọ̀nì ọmọ wọn nífẹ̀ẹ́ òyìnlàgbò ẹni tójúmọ́ retí mú apẹ́lú
olori re eyan abiodun omagidimbi ayawo re ni e ja ko fese radio opena ambo.

e ka bo pada sori eto yi eto wa ife akoko ife bere pepe e ku jo ijo ayo la mo jo oyin ayo la mo ko solon e ran ba se wa ni ise ran ti pe ati wa ninu osu kan pe losu baba ko si yato ni osu kankan o awa la nda osu ya o eni ti o bere okowo lati January February, March, April, May, June, July, August, ti o sari kabakaba to wa lohun bi September to ese wa n sari a ni sari bojubo le o wo ba ni latoke ire ni loju jiji ti mo mekun so a ni rogun ekun owe la fi pa to tun wa fi pe ibi to n lohun boya ni ti ko gbon teyan si gbodo la mi loju ko ma so pe n to n daju sele to sele nle ile ona jiji be bi o mo fun owo mo oju ni bi o ti ma dogba do sele ni o te bi to ba debi to lo be o na kan o ni ajade a o na ba won kedun ni tun owe to tun wa fi pe ohun ti a fẹ́ dà ní December January ló ti yẹ ká máa roko rẹ bẹ́ẹ̀ lóòótọ́ kì í ṣe ohun gbogbo tí àgbẹ̀ bá kì bọlẹ̀ máa ló wọn jáde tán nínú ìrìn oko tàbí nínú èso tá a bá gbìn ṣùgbọ́n àgbẹ̀ máa gbìyànjú tiẹ̀ á kì bọlẹ̀ lórí ìgbà tó máa tásìkò kórè báyìí ètò ọlọ́run bá ní kó bọ́ta náà ni ó mọ̀ kó lérè ó ti gbàgbọ́ pé bọ́lọ́run ṣe fẹ́ nu ṣùgbọ́n kágbẹ̀ mọ́ kí nǹkan kan bọlẹ̀ January kó mọ́ kì bọlẹ̀ títí wọ June tó wá di september tó wá lòun fẹ́ kí nǹkan bọ̀lẹ̀ kó sì fẹ́ kéré rẹ̀ ní december ru ẹni bẹ́ẹ̀ tan rẹ̀ jẹ́ ló mú jẹ́ kí àwọn eré àṣájù kì í ṣe ẹni tó ń wa mọ́tò nìkan ní sáré o tàbí ọlọ́kadà àwa náà lọ́jà tá a bá tètè kára mọ́ ọjà ajé wa láti January ká lè rí ta fẹ́ rí ìdí ẹ̀ ní december gẹ́gẹ́ bí èrè ta wá ṣe bẹ̀rẹ̀ eré o ní september sọ ní pópù díẹ̀ ká tó èrè oṣù mélòó lèèyàn fẹ́ rí gbogbo wa lájú èrè látún fèrè jẹ́kọ̀ bá àwọn bàbá ṣe mọ́ gbà ládùá nù ẹ mọ̀jà sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o tá a bá sọ pé bàbà ire náà ni ó mọ bà sílé wa ayọ̀ ni ó mọ bà sílé wa ìdùnnú àti oríire ni ó mọ bà sílé wa búburú kan ò ní bá sọ bẹ́ẹ̀ dẹ̀kọ̀ kan wa o pàápàá jùlọ ẹ̀yìn mọ́rin ẹ̀ńtọ́kọ ní bá jẹ́ awakọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé jẹ́jẹ́ lẹ̀mí fò sókè jẹ́jẹ́ lẹ̀mí tọ̀ o tó bá jẹ́ ìbàdàn ẹ̀kan ni wọ́n lè kú lójúmọ́ tó ní àlùbáríkà ní kápadà báyìí gbólé láyọ̀ àti àlàáfíà ìpẹ̀ láwọn ọmọ wọn ó ṣe pàtàkì ju pé ká mọ̀ sáré pé ó yẹ kí n lọ ó yẹ ń lọ mẹ́rin ìgbésẹ́gbé ń lọ mẹ́rin eré àṣájú jùmọ̀ wọ̀bẹ̀ àwa náà ta sì fẹ́ rajà ẹ mẹ́jẹ̀ á lọ kí n gbọ́ gbèsè tí ò ní mówó wálé o torí orílẹ̀-èdè ṣe àgbàgbọ́ pé bẹ́yìn ọba tí ì gba owó níbì kan àní jẹ gbèsè ṣùgbọ́n ẹ mú fún mi bí máa dá fún mi máa dá padà fún ẹ mú fún mi náà máa dá padà ẹ àmà tí ìkíríbọ àgbàgbọ́ wípé kì í sábà fi bẹ́ẹ̀ kóra jọ ṣùgbọ́n ọwọ́ tá a wà ní ìsìn ẹ jẹ́ kí gbogbo wa ká sí mẹ̀lọ̀mẹ̀lọ̀ o ẹ jẹ́ sí mẹ̀lọ̀mẹ̀lọ̀ nǹkan kankan sì tó wá gborí afẹ́fẹ́ kan ní ìsìn tẹ́yìn náà kiri lọ́ọ̀dẹ yín ẹ mọ̀ jẹ́ kó jẹ́ gbà tán bá rọ́lù yín lẹ́tọ̀ọ́ wọn pariwo kí lèyàn wọn láwọn kan báyìí tá a ti ráhàn tó ṣẹlẹ̀ sí ti kálukú sì ń fẹ́ẹ̀rí ẹ̀ níta wọn ni wọ́n kàn rí dọ́dọ́ pé tó okòwò báyìí lẹ́yìn ṣe ẹ wá yáwó lọ́wọ́ wa wọn ní tá a bá ti sọ síta pé ẹ wá yáwó ẹ ronú jinlẹ̀ dáadáa o wọn torí ó ti di pé ọ̀rọ̀ náà ti ń di gbà sí mi gbà sí ọ ṣé tẹ bá pè gbájú ẹ náà ẹ̀tọ́ ẹja pè gbájú ẹ kò lè yé wa dáadáa wọn ni wọn fowó bẹ̀ ń pé kẹ wá yáwó wọn ni tẹ bá ti kọ́kọ́ rí mẹ́sẹ̀jì ẹ wo ibi tẹ́ ẹ ti tó ti wá sí ọ̀dọ̀ yín dáadáa kódà tán bá fi wọn àkáàpù nọmba yín pẹ́rẹ́ tán bá sọ owó sínú ẹ̀ ẹ̀yìn máa rò pé wọ́n ràn yín lọ́wọ́ ni o àsìkò ìgbà tó bá yẹ kẹ́ ẹ san owó padà táwọn bá san wọn báyàn jẹ lórúkọ wọn gborúkọ èèyàn jẹ káàkiri orí ayélujára ni o ẹni tí ọmọ ńgbà tó kó tọrọ dání tó kó kọbọ dání tó wá di pé wọn láwọn fún oníṣìṣì láti fi ṣèrànlọwọ lọwọ tó wá di pé kó o dá padà ó kù díẹ káàtó tán wá bọ sórí afẹfẹ pé lágbájá ń gbèsè léyìn bí ṣe ń jẹ wónú àwọn akẹkẹ kìnìkan ṣe é mọ wípé orúkọ rere èèyàn wọn ló sàn ju wúrà àti fàdákà lọ ẹjẹ ń sẹnu pọ lórí èèyàn ní ọ̀sẹ̀ tí ó kọjá à ń sọ̀rọ̀ nípa ìwádìí ọkọ tọmọ wa lè fẹ́ ìwádìí aya tọmọ wa lè fẹ́ àwọn tá à ń wádìí wọ̀nyí gan kì í sáwọn gangan gan là ń wádìí o ibi tí kálukú wọn ti ṣẹ̀ wá ni ẹ̀jẹ̀ tí kálukú bá wá sáyé là ń wádìí o tó túmọ̀ sí pé àwọn tí ń ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kan gan ìdílé wọn ló wà lórí ìwádìí yìí tí ìṣe ìwádìí lérè fé nígbà tí mo sọ díẹ̀ mo sẹ́nu pé mo wá lọ sórí ìwádìí àwọn ọmọ yìí gangan fúnra rẹ̀ mo wà lórí tàwọn obìnrin tí wọ́n ní ipa wo lẹ́yìn obìnrin ń kó ṣé
eti pe omo odo ba omo ti yin je papa julo obirin bi asa da mi gba aye re ani ah okunrin to ba mo be si ohun re lo je lara aye o tori okunrin pe ni idana bi ti wa nti omo bi ti wa nti aya ma je lo ṣugbọn ni ede to ni atoto okunrin to ngan ri nko ise ba se se alasi oju mejeji towo si bi re gan to ru papa paju to obirin lo tori pe te ba pade won bi to tin dana e mo pe okunrin ni abubirin ni te ba to be won wo e mo pe eh gbagba kan si okunrin yon nida na la la nko se pe ah da mi mama la roju ya mi lo ni ti o da mi o ise iya ni lati ru amala tori won ni to be ba ru oka imo fa ma be ni to bokunrin ba fe lo fe ru oka ko fa ma be abe wu lo fe fa mo be en to si ro mo yin oto ni be ba fe kin tu fun iwo tu ni sin ko si be se ma ru amala e ba ru nu isi e ba ru nu bi to tutu daada ta ri mo eri to tuju isi lo eni to ru mo la ma la gbo won yo mo ru lori na titi ti yo fi jima ohun to wa lati mu amala yen yo mo doju ko arabirin abiyawo ti ru amala yi ko si lo kabo nbe yo la gbo asiko gba to ba fa amala nmara eje en to so toro fun yin o wu fe kan latodo olorun to to ilagun to mo bere nku la nigba ti ru amala ko si bo se ni ni ilagun to yo kan si nu amala yo kan si nu amala tori tinu tinu tokan tokan tife tife titara titara pe ba le mi gbodo jeun awon mi na gbodo jeun a ma se obirin ni ni boku ke ba boku ni na ni bi se re loju mejeji ni ise owo to daju ko si bi o se sise nti o ne lagun koda ni ye si gba ni eyin ma lagun ti se ba kayan lara ki se pa re lode ilagun ti kan se nu awon lawun a o mu ki idile mo a pese rin le daada te ba wa wo ogun ta won omo wa nje lodi oni ebi ile olonje igbalode eni eleni mi ni wu ni won pon si mo ike inu lailomu tabi ike igbalode ti won gbe wa won wa bi pe eni to ri je oje ndan o wa ni ko fi ri awon ti won le mo la n nibe ikunle won ti eyin ba gba be ko wa je igbalode ah so awon pipo yi n ri amala ki se awon fanje ife ah bí ẹ bá nínú eléyìí náà lẹgbẹẹ ọbọ lọnà àwọn ojú ẹni tí ń wọn lahun ẹjẹgbẹ ẹni tí wá ń gbé fún wọn lórí gántà tí wọn ti ń jẹ ni ẹjọ ṣàìjọ mà oògùn kọlọmọ ńlọ ṣe níbi tó ti ń dáná oúnjẹ o ojúṣe rẹ tí ọkùnrin rí pé eléyìí ní oúnjẹ sì o ni ó fi lè wo mọmọ pé ilé ìfẹ ilé ẹkọ yóò bá ń délé oògùn kankan kọ ẹkọ tó mọ ń gbà ń lé nípa bá ń ṣe wo àmọlà níbi ọkùnrin lórí ló fi rè bẹ mọ tẹlẹ lèmi àná pé nígbà tó mọ ń débẹ gbogbo èèyàn lọ gbáṣẹ gbẹ o kódà ní ilé tí ó rúmọ lálẹ nìkan ti wá tó sí ẹ ẹ rí pé ilé rẹ gbóná ewé kankan ò sí níbẹ mo máa ń sọ gbogbo ìgbà pé àwọn ọkùnrin adàbí ọmọ tẹyìn obìnrin ń tọjú lọwọ bí ìyá bá ti fọmọ rẹ lọyàn sí ni ó ṣe máa somú ẹyẹ ẹ tá a fi mọ pè ní dátì ẹmọ dátì ẹmọ dátì ẹmọ kò sóbìnrin ní tó máa gbé ọmọ wọn láyà rin ẹyà bí ọmọ tí ń tọ bó bá ti gbé ìṣẹ́jú kan ó máa ké ni láì ṣe pé bóyá pé bí ń pa á ibi bó ṣe wà mọ́ra ìgbáàyà yẹn ò tẹ lọ́rùn bí gbáàyà àyà ẹ̀ kò wá sọ́kùnrin tó bá fẹ́ obìnrin tó mọ oúnjẹ wá ẹjẹ́ akọ́là kúrò lẹ́kọ̀ọ̀kan òkọ́là gbogbo ẹ̀ náà kọ́ lo oògùn tó bá jẹ́ oògùn ni ń máa ń bàjẹ́ tó bá pẹ́ bó bá yá torí oògùn yẹn ló ṣe bí ẹni tó ràn lọ́wọ́ tó ń dùn bá wá rara rẹ̀ lọ́wọ́ padà mọ́ oògùn àjà o ìyẹn mo ṣe ní ẹ̀kọ́ wo làwa náà kọ́ àwọn ọmọ wa obìnrin sáà títí tó ní ìgbàlódé ká sọ wípé wo jẹ́ kí lọ́bọ̀ owó mọ̀dọ̀ ó ti wà ní secondary school kó o tó dé láti school kó o tó ṣe nǹkan kankan mọ̀ ń bọ̀ ná ẹjẹ́ tó fẹsẹ̀ rájó.

mọ̀ padà sórí ètò yìí tó wà fi àkọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ́. Kí ló jẹ́ kí n máa rán ilé ìpamọ́pamọ́ ni pé mo ti sọ ìpele mẹ́rin tí ọ̀rọ̀ ìdílé dálé lórí ká tó bọ́ sórí ìfẹ́ àkọ́kọ́ yìí. A rí pé ìfẹ́ àkọ́kọ́ yìí lórin lẹ̀ jù ló jinlẹ̀ jù tá a sì dédé bára wa ńbẹ̀ tẹ́lòmíì ò tiẹ̀ plan fún bí a ṣe lè bú ṣùgbọ́n ìfẹ́ gbé débẹ̀. Ó sì rí bẹ́ẹ̀ lò ó jẹ́ èèyàn ibi ò ní lára kò dá láàmú. Tó ọmọ yìí ti wà ní secondary school kó bá lè tètè máa dé school kó ohun tó bá fi máa dé láti school ó ti máa rẹ̀ ẹ́ tó máa nà láàárín ibi something to eight tó máa padà dé something past five ó yẹ kó gbóúnjẹ nílẹ̀ ó yẹ kó gbóúnjẹ lókè náà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tẹ́ fi yìí mọ́ ọmọ ọ̀dọ́ wọlé. Nígbà tọ́mọ ọ̀dọ́ wọlé iṣẹ́ méjì lọmọ ọ̀dọ́ kó papọ̀ iṣẹ́ àkọ́kọ́ ó ń tọ́jú ilé lójú méjèèjì.

bọ̀ bá dọ́dọ̀ yín ẹ rí pé ẹni tán líyọ yóò jí o ó lè jí lásìkò tó yẹ kó jí lóòótọ́ tó àbọ̀ bí kan yóò fọ́ lẹ́nu báyìí bí mo ní kú o bí kò tí ì jí dáadáa ni o ẹ mọ̀ obìnrin tó bá jẹ́ onítara pé ní fojú owó yìí kọ́mọ̀kọ́ ni lójú tó bá rí kí ló fún ọmọ burúkú yìí ó jẹ́ ká ìjọ wá lọ jókòó bẹ́ẹ̀ yẹn kí ló ní ṣe láàárọ̀ yìí máa mi ń ọmọ bíi ìgbálẹ̀ wà ní lẹ́nu iṣẹ́ tó o dín òtún lọ bíi ìgbálẹ̀ wà lọ́mọ gbọ́dọ̀ yẹ kó lọ bẹ̀rẹ̀ ìgbálẹ̀ látẹ̀yìn kùlé ẹ̀yìn lẹ́ẹ̀tún kọ́kọ́ yẹ kùlé ni ó ti bẹ̀rẹ̀ ìgbálẹ̀ torá àwọn tí ń sì fi ìyọwọ́ ẹ̀fẹ́ kí wọ́n dárun mọ́ wọn lójú yọ̀wà mú gbogbo àyíká yọ kọ́kọ́ gba lẹ́yìn eléyìí atúnṣọ̀gbà irú tó tiẹ̀ ti ń gbàgbé ìmí tó bá jẹ́ pé òun gan fúnra ara ẹ̀ bí ìlú ṣe rí ló jẹ́ kó náà dánwò ọ̀dọ̀ ó lè gba díẹ̀ kó fẹ̀gbẹ́ tí gànà kó mu tó wá kó tó jáfe ohun bíi márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá tó bá tó tají ẹ tó kó ṣàwàṣàwàṣàwà ìgbàlẹ̀ lọ náà nù tó bá gbá yun tán lọ kábọ́ kó fọ́ sọ́rí bẹ́ẹ̀ lẹ́ ń kọ́ àwọn tó yẹ ká dẹ̀ kó àwọn ọmọ wa là ń kọ́ ọmọ ọ̀dọ̀ àwọn tó wá ń fún wa lọ́mọ ọ̀dọ̀ yìí wọ́n á máa bẹ ọmọ wò lóṣù mẹ́fà oṣù mẹ́ta kì í ṣe pé wọ́n fẹ́ràn yín o wọ́n fẹ́ mọ bọ́mọ ń bá ṣe já pápásítẹ̀ ti kọ́ dáadáa lójú méjèèjì lójijì rẹ̀ gbọ́ pé ìyá rẹ̀ ó ṣìkì lábúlé bàbá rẹ̀ ó ṣìkì wọn ní kọ́ wá wò ó sẹ́ni tó bá ti lọ ẹ sọ pé ó ti lọ ọmọ ọ̀dọ̀ míì ni wọ́n máa bá yín wá o wọ́n dẹ̀ ṣe ní kó lọ́dọ̀ yín ibi tí wọ́n ti gbogbo gbogbo lórí ẹ̀ ni wọ́n mu lọ torí wọ́n ti ri pé ó ti mọṣẹ́ ilé ṣe dáadáa ó ti dángájíá ibi tó yẹ ti máa gọbọi ni wọ́n mu lọ láwọn tí wọ́n ní ohun ọ̀dọ̀ káwa náà tó ẹsẹ̀ máa gba ẹbí ará àbúrò ẹyẹ ọmọ àbúrò mi ọmọ àǹtí mi wà á máa bá wa gbé ká má ti ní ìyẹn lọ báyẹn ìlú ìdá máa mú dé ẹyin náà lẹ́tùn bẹ̀rẹ̀ fún láti adúdí ṣíṣe lọ dé fi ti bì kí ló dé káàkùkù wá fi àyè lẹ̀ láwọn ọmọ ti wà láti kọ wọn láti mọ ọmọ sí gbálẹ̀ láwọn ọmọ sí pinmi láwọn ọmọ sí ṣètọ́jú ilé ọmọ mi tó bá jí bàràbàrà báyìí wákàtí kan ó sì ní ìlú ìwẹ̀ ẹ mọ gbómi ṣàwàṣàwà kò gbómi sórí ojókòó bíi kan ní dọ́gbọ́n sùn lẹ́yìn gbọ́sàwà orí ṣàràwàṣàrà ẹ kanlẹ̀ kò kẹrẹ ìwọ̀n tí kan wẹ̀ tán ní ẹni ń bọ́ ma ìrọ̀ ni ó ṣe tají nígbà tẹ gbálẹ̀kùn ni sọmọdọ̀ kan jẹ́ dánrú ẹ̀wọ̀ kẹ mọ́ jálẹ̀kùn gan bíi lórí pé ọmọ abásìwà pìṣẹ́wò náà ní dàgbẹ́ ní takojú ọjọ́ mú tó gègé làwọn bàbá wa rí pàápàá jùlọ lórí àwọn ọmọ wa obìnrin ẹ dákun ẹyin òbí ẹ níṣẹ́ púpọ̀ láti ṣe nígbà bá fọmọ ọ̀dọ̀ tá a fi tá a ń lò wọ́n pé à ń sanwó oṣù fún wọn táwọn ọmọ tí wàá gbé orí ẹ̀kọ́ tá a wá ń kọ́ ọmọ ọ̀dọ̀ bó bá pẹ́ bó yá bàbá ẹrú ẹrú á padà lọ ilé wọn bẹ́ẹ̀ bá yáwọ̀ fà náà kìí ṣe àṣìgbé títí láéláé gbogbo òfin tó mú ẹrú dání láyé ìgbà tá láyé ti dáyé yàtọ̀ fún ẹrúbìnrin tí olówó rẹ̀ bá sọ dìyàwó nìkan ni bó pẹ́ bó yá ń jó bá mọ̀nà abúlé rẹ̀ jọ́kànlẹ̀ wàtí ọ̀sà lọ nù owó bá wọ gbó ọlọ́run jẹ́ káwọn owó ọmọ tí ọmọ tá a bá kọ́ tá a bá tọ́ dáadáa lójú méjèèjì yìí máa gbogbo òfin ìjà ilẹ̀ ọkọ ni tá a bá tiẹ̀ wá wo tó wà ń ta ń sìn ẹ rí wípé àwọn òbí àníṣe láti ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ báyà yín kiri ọjà láyé ìgbà tẹ́yìn wà ń kékeré ẹjọ́ mà ẹjọ́ sà ọjà mélòó lẹ gbé lọ́mọ yín lórí ní ìsìn ẹ̀yà ni iṣẹ́ tí yóò tiẹ̀ di káàkọ́ ọjọ́ káàkiri ẹ̀yìn ọ́fíìsì lẹ́wà àdúgbò lọ́wọ́ ọlọ́run ẹ̀yin tọ́lá ti gbé wa dénú ẹ̀yin tẹ́ wá ní ṣọ́ọ̀bù tẹ́ ní pòfíṣàn ẹ dákun mà bóyá ẹ̀mí ìlú tọ́mọ yín tẹ́ tó nǹkan sínú igbá tàbí inú ọpọ́n tàbí inú kí à ń pe kiní kan fẹ̀rẹ̀fẹ̀ jẹ jíè ọyá kiri lọ bẹ́ẹ̀ ya ti nígbà táwọn wà tẹ́ ẹ jọ́mọ lábẹ́ wọn ní kékeré nígbà náà ẹ mọbi tẹ́ ẹ kiri lọ o àbẹ́ ẹ kiri ọjà rárá ẹ kiri rí àwọn tó kiri wà tí wọ́n sọ ìrírí wọn fún yín pé àwọn bá ìyá àwọn kiri ọjà àwọn bá tí wọ́n bá tún kiri ọjà ibi wọ́n tún máa mójú tó lé wọn ò mọ̀ ti torí ẹ̀ kú àwọn là ń pè lóbìnrin eré lọ́ọ̀dẹ ọkọ lónìí tí n bá gbọ́dọ̀ lóbi sọ pé owó tá a wà ní ìsìn a gbọ́dọ̀ máa sọ àwọn ọmọ wọn adé ẹ̀jẹ̀ ni o sùúrù lọ́rọ̀ wọn gbà ṣe é mọ̀ a gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́ a gbọ́dọ̀ máa bá wọn sọ̀rọ̀ a gbọ́dọ̀ jẹ́ kán mọ ṣé òbí kan mú ọmọ ẹ̀ lọ́tàrí àtọkùnrin àtobìnrin kò sí ọmọ tó tara wa jáde tá a mú lọ́tàrí àpè tó bá fẹ́ ya ọ̀lẹ bí orán bẹ́ẹ̀ rí èyí tó bá fẹ́ yí ọ̀lẹ lu àti yẹ́ ẹ̀ má máa ní kanta gbogbo ìgbà òbí náà tó bá rí pé ẹ̀rù ọmọ tó mọ ẹ̀ka yín bí lọ́mú lọ yín ń kù ìfi sílẹ̀ ayé ti lu jára ọ̀làgbé láwà àgbà tí ò kẹ́ ń sọ̀rọ̀ mọ́ni yọ̀ kẹ́ tán sáré ẹ̀ ní ọmọ yìí ò ní lọ́kọ̀ọ́.

kẹ́ mọ́ bá ka pé pẹ̀lú àdúgbò ìgbéyàwó tá a ṣe yẹn ìgbéyàwó yẹn tún torí tí ò ní ìtumọ̀ ni wọ́n fi pé màmá wa èpè tọ̀ igbónogbó ti dáyé ọjọ́ ti pé orí rẹ̀ náà ni òun kí ọ̀làjú náà tó dọ́dọ̀ wa ọ̀làjú tó dọ́dọ̀ wa ọmọ èkó gbé ọdún lórí sóṣíà mídíà báyẹn mo bó ṣe wọlé gan-an ni ṣé ká rán ara wa létí nígbà tí wọ́n kọ́ gbé fóònù wa fún wa ẹ̀lú lásán la mọ ẹ̀lú àti mẹ́sẹ́ẹ̀jì ẹ̀lú àti mẹ́sẹ́ẹ̀jì nígbà tí wọ́n fẹ́ dá wa dáadáa ni wọ́n tó kó fóònù kan wá tí wọ́n ní lórí fóònù a lè mọ ṣe www.com èyí ká tó ti bẹ̀rẹ̀ ni kò tí ì sí whatsapp o facebook wa gan ò tí ì fẹsẹ̀ rinlẹ̀ torí àwọn tó gbé ẹ̀rọ ìléwọ́ ìwà fún wa wọ́n kọ́ fi wá sóòrò oríṣiríṣi fóònù ni wọ́n kó wá nígbà tó ní bí ọkọ́ máa mọ tá ń pè ní kámẹ́rà fóònù torí mo lórí ọ̀fẹ́ àti mọ ta nígbà náà èyí ló gbà wá tẹ̀lé nígbà tó fẹ́ fún wa ní tá ń pè ní kámẹ́rà fóònù wọ́n ní ká bá gbé fóònù dání báyìí a mọ wo ẹni tá à ń bá sọ̀rọ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ wọ́n ti sáré fi fídíò kọ̀ ó ti kọ́kọ́ fi gbá wa nígbà tí fóònù máa dé kó má jẹ́ pé lówó ọjà tí wọ́n gbé dé mo jẹ́ kan náà tọ́wọ́ kọ́ jẹ́ gbówó ọ̀hún ṣe bó ṣe gbò tó ń gbà náà mo jẹ́ kan náà àwọn tó wọ́n kọ́ nìkan nínú kámẹ́rà fóònù tó gbé lórúkọ tí n bá sọ ẹ́ kan sára pé fóònù nẹ̀ nígbà tí àwo kámẹ́rà bẹ̀ ohun tó túmọ̀ sí nígbà náà ni pé ẹni tó o bá gba orúkọ rẹ̀ sílẹ̀ lórí contact ó wàá ya fọ́tò rẹ̀ yóò béèrè fọ́tò ó wàá gbé síbẹ̀ bí o bá ti jókòó lọ́ọ̀ bára ẹnu fọ́tò kò ní dìde nàró tó bá ti wá pè fọ́tò rẹ̀ ní ọ̀yọ́ ìgbà kan fi gbá wa nù lórí kámẹ́rà fóònù nígbà tá a fi máa mọ̀ wúlò ohun tá à ń pè ní kámẹ́rà fóònù lójú méjèèjì ayé ti lu kọjá ajára a ti bẹ̀rẹ̀ sí ní dára wa nígbà gbòó wọ́n kó àwọn kan wá wọ́n kó àwọn kan wá ìka lọ́dà jù nígbà náà bẹ́ẹ̀ gbé fóònù dání lóṣòdì nígbà náà lọ́n jẹ́ kí fóònù rẹ̀ ọba délé torí tó o bá ti ní kámẹ́rà àwa náà gbogbo abẹ́ bíríìjì láti wá ń ṣe báyìí là ń yára wá kiri ká lè mọ̀ pa kò tí ì sí fídíò kọ̀ ńbẹ̀ nígbà náà o nígbà tá a wá introdúùsì whatsapp fún ọlá tó mọ tó ń jẹ́ fídíò kọ̀ nígbà náà ni facebook rẹ̀ṣẹ̀ wá ń ṣiṣẹ́ dáadáa instagram náà tẹ̀lé ẹ ńlá ní òrí bẹ́ẹ̀ ó fẹ́ tajà fún yín ni gbogbo tá a wá ń wí ó tọ́ dúró lò síra wọn táwọn wá fi wá yàtá ẹ̀ mọ̀.

0: ẹ máa sọ ẹ máa rí sọ
1: àmì
0: ẹ̀yìn ṣe sọ
1: àmì
0: ẹ ti sọ ẹ ọ̀rọ̀ ń gbọ́ ni ń sọ
1: olúwa ni
0: kí ló sọ yìí kò ní jẹ́ pé torí kí ló lè tò kí ló wà dàrú náà ní gbogbo ohun tẹ́ ẹ ṣe ìdílé aláyọ̀ àti ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọmọ ìyá ni wọn ọ̀rọ̀ lálẹ́ bèrè yìí o tó ń gbà yẹn tí granite ẹ̀ ni tó bá pè wá jókòó a ní ìgbàyàwó tiẹ̀ ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀ àtọmọtọ́ bí àtọmọtọ́ tún bí àti tó tún fẹnu bí gbogbo àmọ́ àdúgbò ọ̀dọ̀ wa ló ti máa ń jẹ ń gbà yẹn àdògán dẹ̀ là ń lò
1: tàǹtòjì sí tàn fi ń dáná
0: bẹ́ẹ̀ ni gbogbo àwọn àti wa tó wà ní ọkọ lọ́jọ́ tòní gbogbo pátá ló máa jẹ ń gbà kó máa ibi tẹ bá ti lè lọ rí igi lọ́dọ̀ àwọn tó ń ṣe tó ń kan àpótí àwọn kápẹ́ńtà ẹ máa lọ ṣáàgì wá ni bẹ́ẹ̀ ni kí ni wọ́n fàyọ ni pé sígbà tẹ bèrè yìí wọ́n máa rẹ kọ̀ọ̀kan ń gbà yàn nítorí granule gan tó ti jí látago méjì bàgò mẹ́ta tó ti gbé oúnjẹ ló ń tó ti bẹ̀rẹ̀ sí ní dáná kó tó tágo márùn wọ́n ti dáná tán wọ́n ti wà lórí ẹ̀ tọ́yìn lọ sọ́nà òkun náà
1: láti lọ tó ń jẹ
0: bẹ́ẹ̀ ni ìyá mi ní báwọn ṣe máa rù sórí rè granule ọjọ́ máa ń sọ ó ní kò sí ọmọ tọ́bí rè tó máa sun màmá ṣiṣẹ́ wà sùn bọ́kọ̀ mi ṣe jẹ́ ọlọ́pàá tó ṣáwádìí kí n má bọ̀mọ̀ wí òun náà mọ̀ kí ni mo fẹ́ fàyọ ni pé àwọn ìyá yẹn máa fẹsẹ̀ rìn wọ́n máa gbé ẹni máa gbẹ́ bẹ̀ ẹni máa gbé láìsì ẹni máa gbé gbá ẹni máa gbá wò ní gbígbóná ó máa tó tẹ̀lé àwọn báyìí ni wọ́n lọ ṣàwù ìyá mi ní kí àwọn tó sọ pé àwọn débẹ̀ yẹn pé ojúmọ́mọ́ báyìí àwọn ti débẹ̀.
1: ẹ má bínú mo fẹ́ káwé èèyàn mọ̀ bí ọ̀nà ń ṣe jètò láti ibo lọ sí ibo ni wọ́n ti dáná oúnjẹ tí wọ́n ti rí ìta.
0: látòrí fadéni.
1: mi ò ṣe.
0: tó bá ti dáná yẹn tán wọ́n máa wá gbé lọ sí yàyà beach wọ́n ti lọ ta oúnjẹ o. tó ti bẹ́ẹ̀ ni àwọn tó máa ra gbọ́ ti dúró tó ti dúró dè wọ́n tó máa ra oúnjẹ yẹn. tíríbà ti gan ni wọ́n bá sọ̀rọ̀ máa rú mẹ̀mí gan máa wò pé rú ìwò lélẹ̀ ẹ fẹ́ para yín ni a máa wà ní mọ́tò a máa jókòó ká tó débẹ̀ yẹn ṣùgbọ́n gbà yẹn wọ́n jẹ́ kó lé wa wípé ṣùgbọ́n àwa ọmọ ọ̀sìn wọ́n ti fi kẹ̀kẹ́ ọ̀kadà mọ́tò wọ́n ti fi bà wá jẹ́ ẹ wọ́n wò ní táwọn yá yẹn rìn gbà yẹn ọmọdé ẹ̀sìn wò ló lè rìn ṣásìkò tó ń jí àwọn ìyá yẹn gbà yẹn ṣé wọ́n lè jí àwa bẹ́ẹ̀.
1: wọn lè jí bẹẹ ṣùgbọn nǹkan ti jí orí fóònù lẹwà.
0: bẹ́ẹ̀ ni tó bá jẹ gbogbo wọn mọ́mí ẹgbẹ́ má disturb ni ẹ má ní mú lára jàre ẹ̀yin àgbáyé tí ń yẹn o láì jẹ́ pé ọjọ́ ọ̀la wa là ń tún ṣe kí n má sọ pé à ń bàjẹ́ àwa wí tán àwọn kan máa ní ẹ kí ọmọ kódọ̀ rẹ yà kó sọ ọmọ tó di ọ̀tá ìyá ọmọ tí ìyá gbé sóyún sínú fóṣù mẹ́sàn-án
1: kó
0: fọ́dún mẹ́ta èmi tí ẹ̀ fọwọ́ tẹ̀mí jọjú mẹ́ta lọ torí bá tún dàgbà gẹ́lẹ́ tẹ̀mí tún máa ń pò wọ́n lọ́mọdé ayá rẹ̀ kí ẹ lọ́sọ ni pé wọ́n máa sọ pé ẹyẹ ọmọ ọ̀hún kí àjọ kí káwọn ìyá máa fún wọn ní ọjọ́ ìyá ni kó máa bọ̀wọ̀ fún ọmọ ni àbọ̀ ọmọ ni kó máa bọ̀wọ̀ fún ìyá. ẹgbẹ́ mẹ́jà sọ lé ayé yìí mẹ́jà sórí ẹ̀ kodò ẹgbẹ́ ká máa mọ ohun tá a bá sọ lórí ayélujára àti nínú ilé wa àti ibi kí nǹkan bá wà. ẹ wo bá a sọ lóòótọ́ ṣùgbọ́n àwọn tó ń gbọ́ pọ̀ àgàgà ọmọ ayé ìsìn ohun tẹ́ ẹ bá ti sọ máa gbà pẹ̀ nù ìní àtúmọ̀ máa fi wà nínú ilé a máa ní ẹ mọ́ mi ni ẹ̀ṣẹ́ ẹ̀gbọ́ kínní kan ni ẹ̀yin ìgbọ́ tán ní ẹ̀yin ìyá kẹ máa ṣe sùúrù fáwọn ọmọ mi ò gbọ́ rí at least àwọn aláṣà ti dáyé ilẹ̀ ti ta sọ̀rọ̀.
1: igunigun lọ́yìn ọjọ́ ti pẹ́.
0: so mi ò gbọ́ rí o tí àwọn bá ti jí ọta bá pe ọrọ bá fẹ́ dáhùn pankẹ́rẹ́ ni bí wọ́n bá ti dàgbọ́ àyà iṣẹ́ mi ti mo ti ẹ̀bẹ̀rù ẹgbà àyà mo ti fòǹde bí ti ẹ̀fẹ́ ṣẹ̀lẹ̀ púpọ̀ wọn náà mi torí nígbà ayé tí wọ́n máa ń sọ wá náà ni ṣùgbọ́n ń sìn nǹkan ẹ́ nílí sìn nǹkan ìjà lè sọ fún ọmọ sìn pé à má bọ́ pé ìṣeré o tó bá ba ṣeré tó bá dì ẹ̀ lọ́wọ́ mú oyún máa dé ni o kò ní sọ wọn pé ọmọ ayé ìgbà yẹn ọmọ ọjọ́ àwọn àìṣẹ̀dé láti ìlú ni ṣáàṣẹ̀ gbé mi dé láti òkú ni ṣọ́ọ̀mù okó lè mí ni àbí òrò rẹ̀ pé tó bá dì mí ni màá lóyún àbí màá ṣe kinní kan àbí kí ni wọ́n proof ní kọ̀ọ̀kan. ìtọ́jáde bá ṣe wà yìí ní ìmọ̀ ohun tí mo fẹ́ sọ ní ìmọ̀ wọ́n á ní ẹ̀ èmi tí mo jókòó wọ́n sọ fún mi dánwò to ba se eh wo to ba pade okunrin to ba ki e to ba se to ba mu wa ko be mi esokan de bi pe mi like o le kini kin down o se le gba mi lowo kin lowo tori mo pe ti ba lowo yen o ma de ni
1: to ba jo okunrin
0: nein si ja le so ru e fe yin o ma yesi ke ma ni mama ele ojoku se n go de bo ka to so fun yin e ti gba wo o ti bere si fun yin ma yo giri won ti won ojo e ko ma se fun won ti se ewo ejo seri ejo je kan omo aleko gbogbo eko ta ba de ko won lo ma ba won de ile oko o won le lo ma pada mulo nibi ti won ba de o ni wi pe ka ko won bi won se se ni ile oko eje ka ko won bi won se eje ki a ko won bi won se se ni ile oko pa eyin o ma dagba o lagbaja dide nle o gbogbo ti ba ko se se o tori to ba dodo waju iyen ni pe nitori ojo ti won ba gbegbe fe to ba gbegbe fe ati pe ile oko ya eleda e ma se e lo ile oko ya walai to ba ma fi debe irorun ni ma ba de nitori wo gan fun ma pe kini o to je pe bo te je ko mo ni wo jagwado won da alarm ni e dide o lo se leyo gudi so gudi ati ko pada wuro fe mi na ngba mo debi ti olorun fi ijoko mi si elese merun o se n to ma gbe le ye lo titi ko de se n to ma gbe le babe lo titi pero ko boluwa ti nbe ko ni se n to ma ju sile iya ati baba e atokunrin atobirin a o ni bebe fun ke to roko ke to raya sugbon awon obi e je ka ti ko won ko to gbegbe se yi ta ba ko won ta ba so pe ko bayi la fe to mo yen ba ni lo mo mi ma je ko ye pe mi ni mo bi e to ti ba fe lo ma ba mi fe oya ko abo yen ko lo fun ko gba ko ko lo fun o ni re pe te ba ri elomi te ba lo modie mi ni opo na pe ah ah e o mo bi toju opo e abede ri boko se ndan ni ah abede ri boko eh ni mo pe nto ti ko lati le ya e ni ohun lo wa pada mo lara a nbo lo e ja fese ra gbe lo.

0: if you have a call, if you have a paper, enjoy your work to the pay a cash to Lenny. I will be a cow to say, pay a massa, a condo pay, but call me back in the mode of former, you need to kill a liquid you.
1: And Baba, I'm going to say, any pay, cabat your pabo, and it's a cabolino. Sherry, ara ole mo fe so pe most people no ara ole aigbe ko lo je ke lo wo omo do kiri ni de wa to je wi pe ngba to lorun fi oko e bale oko to pade ko so ko to fe pe iyawo mi ma se le iyawo mi understand o ma wi pe at least o ni do ni o ni ni wa so je ka gbe mo do ni se ko spend are ni se ko yoro ile ni o ni ti fa e ni fi gbe mo do so je to pe ni ba ni fe aya e tio de fe ki asiri e ko ki sita bi te mi ri o gbo mo odo fun e pe te ngo ba de to mo de ba wa ki se o ma wo ni ti e mo odo ni ma da le ko ko je gbo je bota ni o da se ni ba le so pe da na mo odo ati yawo ni so baba wa bu se je ni e mo ri pe o tan lenu le fe fi se ku si ku ni agbara olohun lori eto ti nbo ni ojo mejo a lo sori awon omo odo san awon itu ti omo odo ti pa ninu ode awon ibi alayo ti won ti so di bi alahoro awon ibi ti o se wi pe ko ti eye ki yawo fi da omo odo lori oro opo e to fi da omo odo aso yun ayeye anfani bembe idakeji na si bembe olomo jari wahala to gbogbo n ta n so laka ro yi eyin obi lo kan o se ke mo fi iwadi sile won wa ri pe je ka mu ta wa obi tori ti ma gbo tele mi ba nda si oro idile lori aso oro mogbesi gba mi ipata wo bi kan ko o da be ni pe to awa gan ti ati so ra wa di nkan mi mo lowo omo lo wa n pase fun ya e ti o si ye ku ri be a baba wa ni ile aye lo mo be kan baba re ati be yin le bi omo yi eje to wa lara yin le ti bi o mi ni nigba to ba ba re ni bi ti ko ye to a mo owo e bijeja ti gba igba ya pe afi ti ba se to wa gba ya ni mo fi fun gege bi opi o ti ba be so lo ma gbo omo to na ba mo pe to n ba de ile oko o na ma bi mo eh ase yen lasan o ma tele ti ye ba bi o sugbon le di oni awa na ti je ki phone gba omo mo wa lowo phone lo ku to control omo wa phone elo yi lo ku to control omo wa ngba ni omo elomi da na lowo ti phone ba gbe bayi to ba gbe kuro o je ti ma jo na ko mo ah oyin yen ma bi mo o kori court ni wa ni ori o to se ti do na ko se je ma amo danu ni a so do mi e ni agbara olorun ni ojo mejo odupe lowo alara odupe lowo ajiru mi dupe lowo gunle la o ma ji fo alaba ji tetete mi o fe ni e pe ni sugbon te na ba ni nkan kankan di meji te fe fi ku e pe ni tori ni ta ba de yi bi to la pere ta gbogbo je ki awon omo yi mo yi pe awa la bi won fóònù kọ ló bí wọn. tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ lórí sósíà mídíà ní ìsìn ọmọ míì torí pé kò dúró bẹ̀ kọ́ ó ti sọnù dànù láìpẹ́ ó dẹ̀ ti kú. ọmọ míì lórí fóònù mo rẹ́nìkan tẹ̀lé ẹjọ́ sọ̀rọ̀ nígbà kan torí pé ààyè tó wà ọlọ́kan òfin lọ́kàn balẹ̀ náà wá ń wá láàánú kiri wọ́n sì tán láti yàn ní Èkó lọ sí ìlú Ẹ̀pẹ́. ó dẹ̀ lu ọjọ́ mẹ́ta ńbẹ̀ nígbà tó ń bọ̀ nílé kórè ìyáwó mọ́tò ló fi padà sékòó ó sọ fọ́kọ pé ẹ̀yẹ̀yẹ̀ màmá ń fẹ́ ṣe kinní kan ó lè pe màmá náà tó dàjì í ọwọ́ lọ ó lè pa owó wálé
0: ní ọgbọ́ ọ̀hún owó tó mú kúrò lẹ́kọ̀ọ́ ló fi ń so oúnjẹ yẹn ni wọ́n máa sẹ́ndì owó sí wọ́n sì gbádùn ara wọn bí fẹ́ẹ̀ kú ló dìde ọjọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta bí ìgbà tí ọlọ́mọ pìtìyà ti wá ń yà ó kí yà má bàa jẹ́ káwọn ọmọ wa ẹ̀yẹ́ òbí ẹ dìde ẹjá sòtọ́ ọ̀rọ̀ fúnra wa o ọmọ tí ó bá bí ẹni kó lọ ọpẹ tó fẹ́ pè wá bẹ́ẹ̀ni yẹn bá wá dé tó ní yẹn ayé ti dára ẹ máa ní sùúrù sẹ́ni máa ní sùúrù fọmọ mi ni àbọ̀mọ mi ló máa ní sùúrù fún mi láti gbọ́ ohun tí mò ń bá a sọ ẹ̀kọ́ ni kì í ebi bẹ́ẹ̀ni ní ìwèrè tó wà láyà ọmọdé kì í ṣe wíyẹ ẹgbá nìkan ọ̀rọ̀ báyìí bọ́mọ bá ti dé àyè ká lè ná má ẹ jẹ́ máa káṣẹ́ ètò yín lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bí wa iléeṣẹ́ wa alàgbà gbẹ̀ngà fátìlẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o olóòtú ètò mi ẹ̀ bí ọdún fọlọ́run sọ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo lè dúpẹ́ lọ́wọ́ àbẹ̀bí ajo se kini le dun kini le toro ko le tuba ko le tu se ni e o ti wa ko mi jade bi omo jomejo bayi ara mo se ni e gbo te imo fo so le te ti gbo tori e na te wa nku agba bayi te ba fe pe bi e ko soju opo ni 0701672 7426 0701672 7426 tabi 0906-903-9418 te ba wa pe mi e te na fe ti kun to si nte si waju lori ipa ti obi gbogbo ko e je akoko ko iberu pe aye ti daye social media awon awon to nja fe to mo eniyan awon to nja fun kini kan nigba ti ma fe ya re mo we nikan wa ja fun mi ti mo bi fe ya re o oju aje to ngba nbe ibi le wa lo pe awon kan wa pe ko wa ja fun pe obi re nba yin ah ko wa ko so dile wa oni baje titi de ojo beje ta mo pade oju oni ti oju oni ti gbogbo ola re wa ja awon eni nje omo oni ti oni omo ni fe oyin lagbo mi ti ni wa ti mo wa ekun oko abiogun omo agidi nbi pe pade wa odijo mejo